0: àwọn ẹni mímọ́ tó mọ yé ìràwọ̀ ìbàrẹ́ o atóni ìgbà ìwọ ni ọ̀rọ̀ ma ní sẹ́fàyàtì ìwọ ni atófiṣẹ́ ogun rẹ ògbẹ́ni níjà kẹrù ó bo níjà ìwọ ni o ìwọ ni o onílé orí òkè téńté tí rí pẹ̀kú ẹyẹkẹyẹ ọgbẹ́ra jìgì dẹrù oògùn ọgbẹ́ra jìgì dẹrù oògùn ìwọ ni arúgbó láíláí ẹyí tí ẹ lè sàmì ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa ní àkókò yìí èní ni ìdáǹdè bá ayé yín èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ èní ni ìtúsílẹ̀ bá ayé rẹ ẹgbọ́ mi dáadáa olúwa wípé ọ̀pọ̀lọpọ̀ ní fi ògo san gbèsè bẹ́ẹ̀ ni sà ogo rẹ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ogo yìí wọ́n lè ṣàánú ẹ nítorí wípé wọ́n ti ń fògo ẹ san gbèsè ní ibì kan ibi àjèjì tí wọ́n ti ń fògo rẹ san gbèsè ẹ̀jẹ̀ jésù kóra wọn padà a fẹ́ ra wọn padà pẹ̀lú ẹ̀jẹ̀ jésù ẹ máa kígbe ẹ̀jẹ̀ jésù agbélébú tó ń tẹ̀jẹ̀ ẹ ra mi padà ní yàrá àjèjì tó ti ń fògo mi san gbèsè àǹtí mọ̀mọ́ dádì ogo rẹ̀ ń ṣàìsàn kìkẹ́ ń ṣàyànmọ́ rẹ̀ àyànmọ́ rẹ̀ ń ṣàìsàn bẹ́ẹ̀ ni sà ó lè jẹun tẹ́gbẹ́ ń ṣe ẹnu rẹ̀ ò gbọ̀rọ̀ láwùjọ wọn jẹ́ o tẹ́gbẹ́ wo bí o wọn da ẹ̀dúró ogo rẹ̀ ń ṣàìsàn ogo rẹ̀ wọ́n fi ń san gbèsè sọ̀lẹ̀ gbẹ̀dúà sọ̀lẹ̀ gbẹ̀dúà ẹ̀kẹ́ ní yàrá àjèjì tó ti fògo mi san gbèsè agbélébú tó ń tẹ̀jẹ̀ ẹ̀rà mi padà ẹ̀rà mi padà tó bá lè sàmì èmi ni kò dọ́là igi àràbò gun ilé yín kó mọ fàyà kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ igi àràbà ogun ilé baba igi àràbà ogun ilé ìyá kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ gbòǹgbò igi tó gbé ogun ayé rẹ wọ báyìí lolúwa wí o báyìí lolúwa wí o ó yẹ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ kó mọ wúọ́ gbòǹgbò ogun tó gbé ogun ayé rẹ lọ gbòǹgbò ègún ìran ìran gbòǹgbò ègún ilé baba tó gbé ogun rẹ lọ kó mọ wúọ́ kó mọ wúọ́ ẹ máa kígbe ẹ̀yin gbòǹgbò èpè àti ègún
1: kẹ́
0: gbé ogun ayé mi rọ ẹ wú olùlẹ̀
1: ẹ wú
0: olùlẹ̀ ẹ máa wúọ́ ẹ máa wúọ́ ẹ̀yin gbòǹgbò èpè ìran ìran gbòǹgbò èpè ìran ìran gbòǹgbò èpè àbáláyé gbòǹgbò èpè ìrandé ìran gbòǹgbò èpè àdáyébá tó gbé ogun ayé mi rọ yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀
1: yálulẹ̀
0: yálulẹ̀ dágbọ́n ní ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí ogun tó jà mí jayé mi o oni láti dàákọ́ ní ṣubú lulẹ̀ o dàákọ́ ní ṣubú lulẹ̀ níwájú àpótí ẹ̀rí o ogun tó jà mí jayé mi o
1: oni láti ṣubú lulẹ̀
0: o yá ṣubú lulẹ̀ o
1: yá ṣubú lulẹ̀
0: o yá ṣubú lulẹ̀ o
1: o
0: yá ṣubú ni o
1: o
0: yá ṣubú ni o o yá ṣubú lulẹ̀ o o yá ṣubú lulẹ̀
1: o
0: sọ pé ẹ máa ṣubú
1: ẹ máa ṣubú o
0: ẹyin gbòǹgbò
1: ẹyin gbòǹgbò
0: ogun ilé bàbá mi
1: ogun ilé bàbá mi o
0: ẹ wo mo fẹ kọjá
1: ẹ wo mo fẹ kọjá
0: ẹyin gbòǹgbò ogun ilé ìyá mi
1: ogun ilé ìyá mi
0: ẹ wo lulẹ̀
1: ẹ wo lulẹ̀
0: mo fẹ kọjá
1: mo fẹ kọjá o
0: mo fẹ kọjá
1: mo fẹ kọjá o
0: ẹ wo lulẹ̀
1: ẹyin gbòǹgbò
0: àbáláyé
1: àbáláyé o
0: ẹyin gbòǹgbò àbáláyé
1: ẹyin gbòǹgbò àbáláyé
0: kẹjẹ ń kọjá
1: kẹjẹ ń kọjá
0: ẹ wo lulẹ̀
1: ẹ wo
0: olulẹ̀
1: ẹ wo
0: olulẹ̀
1: ẹ wo
0: ti gbogbo ti gbogbo
1: ti gbogbo ti gbogbo
0: ẹ mọ wo
1: ẹ mọ wo
0: ẹ mọ wo
1: ẹ mọ wo
0: mo fe koja ologo ni mi mo fe koja oba ni mi inte fi mi sagbeto inte fi mi seruto mo fe koja eje nkoja ewo olule inte fi mi seruto eyi ti mo seru labe eyin to eyi ti mo fogo mi sagbese to Etumile mo fe lo bayi loluwa wi oluwa ti so mi dominira bibeli wi pe eni ti omo ba so mi di ominira yo di ominira ni toto oluwa ti so mi dominira iwo to de mi oju ti o ati tu mi ile mo ti ku onu igbeku re mo ku ninu ewon re mo ku onu tubu re ninu ewon abalaye to je kogo mi o yo ninu ewon ewon lai lai ayo mi jade me ewon abalaye ti o dogo mi o tan mo jade emi sinu ayo mi mo jade ba mo jade ipe mi jade labe isiru ododun ayo mi dide na dide loku eru jade kuonu ewon tori ani ba nbe ninu ewon inu tubu lo wa oku eru lo wa emi sinu ayo mi mo jade nu ewon gbogbo ani ba nbe ninu ewon o ye mo jade me igbeyawo ti nbe ninu ewon ma jade me jade o okiki ogo ti nbe ninu ewon o ye mo jade amen mo jade amen mo jade amen e mo ka inu ahamo ogun ti aye mi ha si sinu ayo mi o jade me inu ahamo aseti oh my god inu ahamo abalaye aseti inu ahamo aseti abalaye aye mi ha si aye mi jade me inu ahamo aseti abalaye ti ogidi aye mi ha si ogidi aye mi ha si ogidi aye mi o jade me

ọpẹ bó ṣe dọ̀bálẹ̀ ẹkẹ jésù ò ṣe lónìí ọjọ́ ajé mo dúpẹ́ páyọ̀ pẹyọ̀ títí láìláwó máa yìn ọ́ jésù olúwawa ẹ̀yin ọmọ ọlọ́run mo gbọ́ nǹkan kan létí mi ẹ̀yin wo lẹ lè gbọ́ràn láàárọ̀ yìí ẹ̀mi olúwa ní gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátápátá ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kí n mọ̀ọ́mọ̀ dùn yín nú lónìí ẹ fi ju ọpẹ́ dùn mí nú mọ́mì ṣe gbọ́ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kí ọlọ́run ó dùn yín nú ọlọ́run sọ pé kẹ́ ẹ jíju ọpẹ́ kẹ́ ẹ fi dùn òun nínú ijó tá a jó tẹ̀yìn ó ní kí gbogbo èèyàn kàn mọ́ jó bó o ṣe ń jíju ọpẹ́ pẹ̀lú ẹ̀rín pẹ̀lú inú dídùn lára rẹ̀ lónìí ọjọ́ Monday mọ ohun tí ó tẹ̀lé engineer ẹ pe pastor Mrs. Temitayo kí wọ́n tún gbóhùn sókè láàrin ìṣẹ́jú kan àbọ̀ a fẹ́ jíju ọpẹ́ lónìí Monday ijó ló fi bẹ̀rẹ̀ orin tó fi parí ẹ̀ owó ni lálẹ́ ìdùnnú ni ọjà títà ni gbogbo ẹni tó bá gbọ́ràn àfi tí ìbá ṣe jó láti yin Jésù lógolókù so níbi tó bá wà máa sọ ẹ létí gẹngẹ àtọmọdé àti bàbá ó tiẹ̀ fẹ́ mọ̀ bọ́ yóò lè gbọ́ràn ẹnikẹ́ni ni mi ọmọ ọmọ jójo mọ mi bọ́ ọba mọ jójo sáá máa mi ọya engineer.

kò síjú ẹlẹ́yà mọ́ wo ohun tí ó ṣẹlẹ̀ tó bá ṣe péjú ọpẹ́ lójó láàárọ̀ yìí ẹgbọ́n tí ẹ̀mí olúwa ní gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá bá wájú ọ̀ṣẹ̀lẹ̀ títí ọ̀ṣẹ̀lẹ̀ lónìí monday ọjọ́ ajé ọjọ́ kọkànlá olúwa lòun ọ̀ràn ìrànlọ́wọ́ sí ọ. That is the voice of the Lord. Psalm 121 ló fún mi. Ó ní tí wọ́n bá jó tán bó o bá wé nǹkan kan lórí báyìí sí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá dé nǹkan ẹ sí wá fọwọ́ kan ibi tí àwùjẹ wà ẹnìkan ní mi ọmọ bẹ kàn gbọ́wọ́ lórí mo sọ pẹ̀lú àṣẹ ìrànlọ́wọ́ ń bo ló ti kan eléyìí. Báwo ló ṣe ṣe ọ̀nà bo ló gbé ìgbà tó fi di tọ́ dá yìí kí ẹ̀mí mímọ́ kọ̀ràn sí ọ lónìí ọlọ́run ìpè mi yóò ràn ọ lọ́wọ́ kanlẹ̀. Psalm 121 àǹtí bá ti kún bí mọ́ lórí YouTube àti TikTok orí YouTube nìkan lẹ́ẹ̀tì bá mi pàdé àti TikTok ẹnìkan ní TikTok Facebook ńkọ ẹ sá pàdé mi lórí YouTube ọ̀dẹ́kúnlé Epafra ni ẹ wá lọ kò pé méjì. Psalm 121 ẹgbọ́n tí bíbélì sọ ọ̀dẹ́kúnlé Epafra náà lórí TikTok ìyìn sọ Facebook nísìn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nísìn lórí Facebook orí YouTube lẹ́ẹ̀tì pàdé mi ní 6:30 wọ́n rán mi níṣẹ́ sí yín a ṣe nǹkan kan sí omi àgbà àwẹ̀ báyìí omi tẹ́ ẹ bá ti kú òun bí nísìn ẹ lọ gbé omi kaná ìbáàjẹ́ tíì ni o bí n bá ti ń sọ tẹ́lẹ̀ tí mo sì ń sọ tí ọba yín lọ́sẹ̀ yìí ọmọ ṣẹ́ omi mu. Psalm 121 ẹgbọ́n tí verse 1 sọ èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá ọwọ́ táwọn onírànlọ́wọ́ ti wá ọwọ́ olúwa wọ́n tó wá fi kún ẹni tó dá ọ̀run àti ayé àgbógbó àyànfẹ́ tẹ́ ń gbọ́ mi gbọ́ ìkìlọ̀ yìí kó o tó jókòó máa ní ọgbàdúrà kan nísìn human being are just a channel àwọn ọmọ èèyàn kẹ́niyàn tó bá lòun fẹ́ ràn lọ́wọ́ a kàn fún ní àǹfààní gẹ́gẹ́ bí ohun èlò lásán ni ohun èlò ni ọmọ ènìyàn. God is the source. Never make any human being your source. Ọlọ́run nìkan ṣoṣo ni orísun ìrànlọ́wọ́. Má sọ ẹnikẹ́ni dọlọ́run. Mi ò ní ọmọ dúpẹ́ o because bí ẹnìkan bá ṣe ọ́ lóore dúpẹ́. But Paul wàá sọ dọlọ́run ọ́ wà máa kúnlẹ̀ bọ́. Ọlọ́run lè bínú sí ọ. Gbogbo ohun tí ènìyàn bá ṣe fún ọmọ ènìyàn àfọwọ́tọ̀ lọ́kàn pé kó ṣe ni sọ wá gbé tó burú jù tó bá ti tú àkókò fún ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ tẹ́ǹtí ẹ ní ó jíṣẹ́ fún ọba kọ̀ tí ò jíṣẹ́ á chẹ́ǹjì ẹ̀ á sì fi ìrànlọ́wọ́ ẹ fẹ́ lòmíìn ìrànlọ́wọ́ ọbòmíì wà wá gbọ́ nǹkan tó burú jù. God can use anything anytime anybody at any place in life to solve your problem to help you. Ẹnìkan ní kí ni wòlíì sọ mọ̀mọ́ ọlọ́run lè lo ohunkóhun ó lè lo yàn ó lè lo gi ó lè lẹyẹ ó lè lo anything ohunkóhun any kò sí tí ó lè lo fúrufú ó lè má lo nǹkan kan láti ràn ọ́ lọ́wọ́ kọ́ jẹ́ pé yóò kàn gbé ràn lọ́wọ́ dìde fún ọ bẹ́ẹ̀ ẹ kígbe ẹni ṣe bọ́ lọ ni ọ̀sẹ̀ yìí náwó wá máa ṣe àmì fúnra ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́sẹ̀ yìí yóò ràn lọ́wọ́ gbàràn lọ́wọ́ ọlọ́run gbàràn lọ́wọ́ ọlọ́run in the name of Jesus. Àwọn àgbè tó dáa jù tí ọlọ́run bá ti lè ràn ọ́ lọ́wọ́ látọ̀run ọmọ èèyàn ni ó wà jíṣẹ́ fún ọ. Nínú ìwé 1 Kings chapter 18 ẹyẹ lásán lọ́wọ́ jíṣẹ́ fún Elijah ẹyẹ ní gbóúnjẹ wá bá ẹyẹ lọ́wọ́ ràn lọ́wọ́ so kẹ́nikẹ́ni ọmọ sàkọ̀ mo gbọ́ clearly gbogbo ẹ̀yin àkọ́bí ọmọ lóòótọ́ wọn ti yà ọlẹ̀ àwọn àbúrò ẹ ti já ọlẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ yìí olúwa ni kí n sọ fún yín pé ní ọ̀sẹ̀ yìí wàá bá ìrànlọ́wọ́ ọlọ́run pàdé ìtẹ̀yìn ọba béèrè ní èrígbà nínú ìwé Matthew chapter 7 verse 7 ó ní ẹ béèrè fún ìrànlọ́wọ́ lọ́sẹ̀ yìí òní lọ́jọ́ kọkànlá òní sì lọ́jọ́ ajé bàbá ràn mí lọ́wọ́ kí n ta ràn mí lọ́wọ́ kí mi náà ní ṣọ́ọ̀bù méjì mẹ́ta ràn mí lọ́wọ́ kí iṣẹ́ ìránṣẹ́ mi ó dìde ẹ̀yin pásítọ̀ ẹ sọ̀rọ̀ títí dọ̀la ni ọlọ́run ràn ọmọ ènìyàn lọ́wọ́ àmọ́ mi ò ní tàn yín jẹ mọ̀ ń lọ dé nǹkan wò ó ní kí ni kí ẹ gbé omi ẹ bọ́ ìlò omi ẹ gbé omi kaná omi yẹn tó bá ti tutù kò nílò kó tutù tán ọba àfi po tí ẹ gbé pàdé mi lórí YouTube nìkan mọ̀ ń lọ báyìí ìyẹn dá kò sẹ́ni tó lè ṣe scam ẹ̀ ń bẹ̀ ọ̀dẹ́kúnlé Epafra ni ọlọ́tẹ̀ ó rí mi tí máa jáde tàbí
e make sure pe lo sori TikTok e lo TikTok mi nbe odekunle e paraphrase e wa kan meme na manusha bali abadasha ninu we revelation chapter 12 ni 15 and 16 bibeli so nipa ejo lai lai eni eko yen to tu omi si maria won ni lati fi omi yen gba lo igba ta de verse 16 e won ti baba mi lo won ni ile si ran obirin yen lowo ka nbe ile o si ran lowo jese mole ko ni wo ile lo se yi ran odekunle e paraphrase lowo to ba di kan ran gidatan baba mi ologun ajobo ko sin ti o le lo o le leye o le lole o le leranko o le logi se ran ti en ti won pe ni balamu olon je ki ketekete re o fun bi eniyan iba bogun lo ni angeli ba be lori dan sugbon olon lo ketekete o na ni ma gun ketekete o wa fun bi eyan ketekete balamu fun bi eniyan baba wa gbe mi nija olorun ododo sa mo sukuma mama yi foke bale eke baba oni loju aje mo fe mo ti won pe ni ran lowo e je nje mo kuntun ninu iran lowo e an to ba ri igba ti eyan ba di omo olohun when you are born again there is always a joy ayo nbe ninu awon ti yan je atunbi ti won da jesu olugbalamo tori pe iran lowo ti mo wa fun won ko mo ni won jesu ni apata ati asa lowo lowo iran lowo ni igba iponju baba driver ibo se nlo ki se yero to ba ko ni o ditami won le ran odidi eyu enikan si o ti o si sanwo gbogbo ye to deliver mo kede ni mo so gege bi woli oh iran lowo obo mi iran lowo bi to fokan si lo ni oju aje oya gba oya gba oya gba oya gba oya gba oya gba oya gba e gba in the name of Jesus olohun to mo ko kere omo bi o se so di ni la nipa iran lowo e ki se beyan nikan James sare fenu so bayi wi pe one of the coloration of God's help is what we call selective protection enikan ni ki le wi yen nigba ti olohun ba fe ran eda lowo ada yato fun abo enikan ko fo oke ko se ami di gbolugi oni fe jere sofo lodun losu lo sei in the name of Jesus one of the coloration of God's help is selective help selective protection ikan ninu awon ewa ti nbe ninu Jesu ti mo nki gbe fun o ni pe a si dayan yo soto fun abo enikan bi bawo eyin na ewo nto sele nbi nisin ewo be ni se lo won ni o si lo si ile baba re ni ofra ki lo lo si nbe o si pa awon omokunrin re awon omo Jerubali adorin eniyan keyan opo mo 70 lori okuta kan sugbon okujo tamu abigbeyin o nikan loku omo Jerubabel nitori ti o sapamo ke se po sapamo olodun lo gbe pamo selective protection ah bi kuwo dele mama

0: jẹ́ lọ́yà táwọn ò sì lè fi nǹkan kan hàn kò sámì náwó ẹ̀ báyìí mọ́ dìde o tí n bá rí ọ tó dìde jókòó báyẹn agbára tó ní ọmọ ṣiṣẹ́ ṣùgbọ́n kọ́ mọ́ sí àmì kọ́ mọ́ sí ohun àmúyẹ jẹ́ ń gbọ́ bọ́ bá lè ṣe àmì agbára yẹn kọ́ wọlẹ̀.
1: Bàbá mi, kí n tó jọ ìjọ yìí, mo gbèsè ló gbé mi débí. App owó app, kaya ó pè lénìí, kaya ó kàṣì lọ́la, kaya gbogbo ẹ̀ lóríṣiríṣi about six, màá máa yá kan fi sàn kan.
0: About six?
1: About six apps, even including First Bank tí mò ń lò, yá 30,000, yá 20,000. Màá tún máa lé mi, wọ́n á máa ṣépè fún mi, a máa blackmail ẹni, lọ́yà, lọ́yà irú èwo ni tiẹ̀.
0: Ẹyin ọmọ Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ayé fi ń ṣe yẹ̀yẹ́, mi ò mọ bí tí owó fi ọ ṣẹlẹ́yàdé láyé, bí n bá yọ tó fòókè ní ìgbà méje, lórúkọ bàbá tọmọ àti tẹ̀mí mímọ́, wàá ná iná àpàkọjá lọ ń bẹ̀. In the name of Jesus, ẹnìkan ní iná àpà bẹ́ẹ̀ ni, tí Ọlọ́run bá dé, ó dé nìyẹn. Ẹ wá dúró tójú ìyá ẹ̀ rí, odidi lọ́yà 16 years. Ẹ jẹ́ mọ̀mọ́ ìyọ́mọ bá ọ̀rọ̀ wọn bọ̀, ẹ ń bá ba lọ lọ́ba kú.
1: Bàbá mi o, mo wá gbalé sí Ìbàdàn bíbá ìmú yẹ̀ṣẹ̀ dé sí Ìbàdàn láti kú. Now, mo wá jẹ owó lé 300,000, mo ṣàṣà owó jọ fi gbà náà ni. Ó wá kú bí ti mo ti fẹ́ rí mo ti jẹ owó 2 months. Mo ti ní stroke, mo ti ń kọlu gbákọ̀làwó, landlord ó bẹ̀rẹ̀ sí nílẹ̀ quit notice, òkè ni mò ń gbé láti ṣàlẹ̀ dókè gbogbo àwọn ará ilé ń pè mí, ó ti lẹ̀ quit notice, ó wà lẹ́jakujaku, ó ní kẹ jáde nípa ẹjẹ́ wọlé oṣù méjì. Mo ní it's not for me, mo ní ẹ̀fọ́ aya kí n tó débẹ̀ mi tiẹ̀ fẹ́ rí. Now, mo wá wá sínú ìjọ yìí, kí n tó wá sínú ìjọ yìí, mo rí lójú oorun mi pé wọ́n kunbẹ̀ ní green, I mean ní blue and white.
0: Blue and white báyìí.
1: Yes sir, wọ́n kun ní blue and white. Èrò pọ̀ gan, èrò tó pọ̀ níta ojú àwọn tó wà nílé lọ. Everybody rí iṣẹ́ mi ṣe ìyanu.
0: Màmá ṣẹ́gun tẹ́ ẹ rí lójú oorun ni, ẹ tó wá rérò ń ta, ó tún ní gálẹ́rì. Wọ́n ní èrò tìta pọ̀ ju tinú ilé lọ, ṣẹ́jí. Bó o ṣe ń wo ìjọ rẹ yìí, ó rẹ́gísítà dọ́run ni. Ó sì ná.
1: Bẹ́ẹ̀ni sà, so ibi tí mo ti ṣiṣẹ́ dádì 50,000 naira ni mo ń gbà. I'm a legal practitioner of 16 years. I took 2-1, 2-1 ni mo ní jáde. Mo mọṣẹ́
0: èlò ilẹ̀ ń gbà
1: 2-1, 2,000 naira lóṣù.
0: Gbogbo oṣù yín
1: mi, àwọn tó mọ ibi tí mo ti ṣiṣẹ́ wọ́n lè wà níbí báyìí. Mo máa ń rí àwọn client wa kọ̀ọ̀kan níbí báyìí. So mo wá bẹ̀rẹ̀ sí ní wá síbí báyìí. Fún ọ̀sẹ̀ méjì, mo rí more than 300,000. Àwọn
0: láàrin ọ̀sẹ̀ méjì.
1: Bẹ́ẹ̀ ni dádì, mo sanwó yẹn, mo wá rí owó, mo wá rí owó, ara wá ń tù mí, ara wá ń tù mí, mo wá yá àwọn èèyàn lówó, mi ò tiẹ̀ ní rántí pé mo yá àwọn lówó, wọ́n á ní pé owó tó yẹ wà máa ní ẹ máa lo ṣe ṣí ń lò. Àwọn ará ọ́fíìsì ní lóye táìwò bùlẹ̀ tí ń rówó máa ní ọlọ́run òjijì ni, ọlọ́run òjijì. Now, àwọn ọ̀rẹ́ mi tó wà lẹ́kọ̀ọ́ mo wá sponsor wọn ẹ máa wá sí 77 wọn ní ẹ máa wá máa fún wọn lówó mọ́tò máa tún oúnjẹ fún wọn máa make wọn comfortable. Now kí ni mo fẹ́ fàyọ dádì ní ìjẹta I clock millions. I'm telling you.
0: Ẹ clock ti million.
1: I'm telling you dádì, I've never seen that in my life. Yes, somebody called me that I have seen for long. Mo ti ṣiṣẹ́ fun ní 2018. Yes, dádì, now, ó ní mi lórí Facebook, mama, where are you? Kíní kan, mo ní Ìbàdàn ni mo wá sí yìí, oníṣẹ́ wà fún mi, tó bá ti jẹ́ṣẹ́ ó ṣáà ní pé kí n máa bọ̀, ṣé mo lè wá sákùrẹ́, why not? Mo lọ, mo rí èrè 470, mo sáré san tight mi. Bàbá mi dẹ̀ sọ pé a máa rówó kàṣọ tight wa ká rántí àwọn a máa rówó. Dádì, ní ìjẹta, bí mo ṣe lọ nìyẹn o, wọ́n lọ́ọ̀jì mi sí 5-star hotel. I have never seen that in my life. What I was eating was ordered. Morning, afternoon, night, for 3 days was ordered. Not only that, ani mo ni mo lo wo ile, mo si se agreement ti mo n se lofe, agreement omo ma fi 3000 naira lo mi, agreement ti mo n se 2500 naira ngba mi, just to buy ila and kin de fi je eba. But mo so fun won, mo ni my own lawyer, if you want perfect job, you give me 20%. Are you sure you do it? I said 20%. Oh no, 20% lawyer koko ogbari ogbo owo to ju ni 10%. 20% pipi pa pa pa pa, even 10% is millions. No talk of 20. Baba mi mo ti so tight mi mo ti transfer
0: bi owo mi je is okay bi mommy se si soro omije si ngbon mi ewe ja nla tin luwe ninu omi kenkele nitori pe ko si ami na wo e mejeji wa bura mo wa gbadu yen baba mi o fami han mi lo se yi wala won da ko 20% den ti ma gba niyan lawyer mi e se lawyer rada rada baba mi o lo se yi fami na la mi te mi ma wo awon 1000 to le so yes la kwa kata da da da da yes manaf in the leg of the shash yes oluwa wa bi owo lori mami e gbowo lori e ikole
1: mi o ni moto mi o ni le o mo ya le gbe mi o for 60 years a se mo rowo fi jeun ni
0: asaka
1: mi o le ra wini keke tin ba ri ton gbe moto lo mani ma wa wo gbo moto e mani even the mirror gan pe I cannot afford I pe ah gbe bawo mo le mi se fe ni moto gan to ba se npe mi ni di lo gan inu ma nbi mi mani taiwo
0: ke je ba npe yin di lo
1: inu ma ma nbi mi daje en to ba pe mi be tin ba boju eyin bayi mani my name is taiwo ah taiwo mu koko je kin to je lawyer because there's nothing to show en to pe mi taiwo to pe mi di lo ma lo ronule ma lo ronule
0: ẹwọ alagbara to dabi ole anpanu mi kandaya shante bolias eguno sompri kahala ememe kwamila lati ori mama ilo ki odun yo to pari ami nbo lo ti kan eleyi bo lo se ri ise loruko baba to ma ti temi mi mo ni ko jade fun yin na ebe ri mo so tele ose to je oni to je oju aje ni ko ba iran lowo pade eke baba ran mi lowo fun ra re gbugbe eyan mo lohun wa mu irugbin kan jade irugbin yen irugbin iran lowo ni baba mo fe iran lowo ko to dale mu ida mewa iwo to ba ni mo fe iran lowo ko to dale mo ti ni ki gbugbo awon akobi omo ki won san irugbin 1200 san fọmọ rẹ an eja wo nti baba mi ologun ajọbọ danwo account number church re fun gbogbo awon ti won ba fe san 1966 36 38 73 1966 91966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yan ba si wole elo eleyi 2017 4290 47 2017 4290 47 First Bank niyan Comfort Life Mission International niyan ni o tun gbe jade eje fun yin ni ese bibeni ta fe ka kin to gbadura fun gbogbo eyan omo Olorun ti won bi loni ese bibeni ta fe ka eje lo sinu we Esther iwe Esther chapter 1 titi wo chapter 6 se ri ojo Wednesday leyi yo je ojo Wednesday morning gbagbe e mura o mo n lo sori YouTube mo n lo sori TikTok ago mefa bo ni ma wa be to ba wa dale gbogbo eyin marriageable single a pade ni marriage corner gbogbo eyin omo Olorun ti won bi loni e wa kunle mo nawo mi soke aye to daju laye oni ki Olorun ko je egbe lati sin lo to mark birthday re lato ni lo te mark wedding anniversary yin ki idunu ko mo subu lu ayo e o serere gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko bayin e je mo lo sori Facebook God bless you.
2: Releases me every single time I listen to Diamond FM after a long time away.
3: Oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god, oh my god.
2: Yeah, that's right. There's just something about how the amazing program and the content, ooh, the music blows me away every single time. And Diamond FM, it's memorable radio every single time.
4: Oruko mi ni Yeye Lua Toyin Adegbola. Mo si ti le ni 50 odun. Laye, laye. Ataye dera igboke gbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe Monomin Plus.
5: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin.
1: The time is 6 o'clock.
2: Ago mefa ti lu.
3: Rubo ajo.
4: Yes sir.
3: Si alafia lewa.
4: Alafia ni sir.
3: Alafia Kristi koni fi sile.
4: Ah, mi gbe.

0: ọfàgbẹ́rẹ́ ojú àlá.
1: Ọfàgbẹ́rẹ́ ojú àlá.
0: Jẹ́dẹ́.
1: Jẹ́dẹ́.
0: Sọ pé ta ló sẹ ojú burúkú mọ́ mi.
1: Ta ló sẹ ojú burúkú mọ́ mi.
0: Olúwa gbé ojú kàkó lára mi.
1: Olúwa gbé ojú kàkó lára mi.
0: Olúwa ní tẹ̀ bá ti sọ ilé ó léwu egbò àdá jiná yìí.
1: Egbò àdá jiná yìí.
0: O ò lè gbilẹ̀ nínú ara mi.
1: O ò lè gbilẹ̀ nínú ara mi.
0: Jẹ́dẹ́. Egbò àdá jiná.
1: Egbò àdá jiná.
0: O ò lè dominate ayé mi.
1: O ò lè dominate ayé mi.
0: Jẹ́dẹ́.
1: Jẹ́dẹ́.
0: Sọ pé ọwọ́ burúkú tó kan ọwọ́ lórí mi.
1: Ọwọ́ burúkú tó kan ọwọ́ lórí mi.
0: Ẹ̀rọ dànù lójijì.
1: Ẹ̀rọ dànù lójijì.
0: Sọ pé ìwé ẹ̀mí aboyún jẹ́.
1: Ìwé ẹ̀mí aboyún jẹ́.
0: Ìwé ẹ̀mí abàṣẹ jẹ́.
1: Ìwé ẹ̀mí

0: gbé ọjọ́ ayọ̀ mi sá lọ.
1: Agbára tó ń gbé ojú ayọ̀ mi sá lọ.
0: Ẹ dọ́jú ayọ̀ mi padà.
1: Ẹ dọ́jú ayọ̀ mi padà.
0: Rí Aika Saida Maili
1: Tọ́pọ̀.
0: Sọ pé níbo lẹ kó ọjọ́ ayọ̀ mi pamọ́ sí.
1: Níbo lẹ kó ọjọ́ ayọ̀ mi pamọ́ sí.
0: Ẹ rìlíìsì ẹ padà.
1: Ẹ rìlíìsì ẹ padà.
0: Mo gbọ́jú ayẹyẹ mi.
1: Mo gbá ojú ayẹyẹ mi.
0: Sàmílẹ̀ kan ti ẹ.
1: Àbí Jésù.
0: Ibi dálómi ò ti mà ṣírí lélẹ̀ ẹrú bí. Àṣírí tó rọ̀ mọ́ lélẹ̀ mo fẹ́ kí ogbò yín ó gbọ́. Ǹjẹ́ mọ̀ pé ayé máa kọjá lọ sí fúnṣọ ayé ènìyàn. Ayé mọ àwọn ọ̀tá máa ń lọ síwájú èèyàn ní ọdún ọjọ́ àti ìgbà tó sùn. Tẹ́yìn ògan ò tí ì lò lóde ayé. Táìmù tẹ́yìn kò tí ì fojú rí tẹ́yìn kò mọ bí ó ṣe rí. Torí ọ̀tá máa ń wo kankan pẹ̀lú máskóskópù òkùnkùn. Láàfin wo gbogbo ọjọ́ wájú ẹ lọ pé àbélé lọ́jọ́ ayọ̀ ni. Tá bá dìtẹ́tì pé ọjọ́ ayọ̀ sì ń bọ̀ níwájú ẹ̀. Wọ́n á tún wá wò pé ẹ kakuléètẹ̀. Ọjọ́ ayọ̀ mélòó ló ń bẹ nínú gbogbo ọjọ́ ayé ẹ̀. Tá bá rí pé ọjọ́ ayọ̀ tó ní yóò mẹ̀ tó wá ọ́n

0: iná ti iná bọlẹ̀ lórí afẹ́fẹ́ ẹni bá lè kígbe lọ́rọ̀nà lọ ẹni dákẹ́ ti bàtà rẹ̀ dákẹ́ àìlè sọ̀rọ̀ nígbà ó ti gba kámú tó bá ló ti sún ọdẹ̀ ń dákẹ́ náà bá ilé dákẹ́ ajẹ́ pé ó ti ọlọ́run tẹ̀mọ̀ pé ẹni silent means yes ẹ báyìí dákẹ́ tani ṣe bí kábà tiẹ̀ jẹ́ tó bá ti sọ nǹkan kan ọ ti gbanú náà wú ẹ sókè ó yẹ sọ pé ìrọ̀lẹ́ pa.
1: Bẹ́ẹ̀ bá ń wáyé ẹni tẹ́ máa bàjẹ́
0: o. Ẹ ò lè báyé mi jẹ́ o.
1: Ẹ lè báyé mi jà.
0: Tẹ́ bá ń wá ẹni tẹ́ fẹ́ dá dúró. Èmi lọ máa rúgbó ọjọ́. Èmi ò ṣe é dá dúró. Wárápá tẹ̀ ń gbé kiri. Ẹ lè fi kàn mí lára. Ẹ kú ọ̀lọ́dọ̀ mi. Fire. Aṣẹ́wèrè tẹ̀ ń pín kiri. Ẹ lè fi kàn mí lára. Ẹ lè fi kàn mọ̀ mí lára.
1: Ẹ dá padà.
0: Dúró dáadáa lórí ẹsẹ̀. Tẹ ọwọ́ rẹ méjèèjì. Má náwó ké o. Tẹ wọ́ ni o. Bí ẹni tó fẹ́ gba nǹkan. Tọ owó ẹ méjèèjì sókè. Wà ké. Ta ló rẹ́rìn sí mi tó fọ̀rọ̀ bá tèmi jẹ́? Olúwa jọ fẹsẹ̀ rìn káàkiri ìgboro. Olúwa ta ni mo gbọ́kàn mi lé. Ṣùgbọ́n tó di orísun ogun fún mi. Olúwa lè jáde kú ònú ilé.
1: Ẹ sọ́ di alárìnkiri sànsá.
0: Ta ni ò gbàgbé àṣìṣe mi? Tó ń lo àná mi fi bá mi jà lónìí. Olúwa fìyẹ̀sẹ̀ tó náà jẹ́. Fún mi ní fire. Iná o. Gbé ọwọ́ sókè. Sọ pé Olúwa ọ̀tá mi ò sàánú mi. Olúwa má sàánú òun náà. Ọ̀tá mi ò yọnú sí mi. Olúwa má yọnú sí. Káì.
1: Iná o.
0: Ìlọrin o, ẹ mọ̀ kú oríire kẹ́. Tó bá dijọ́ Wednesday on the 13th, ìyẹn á lè sà. Ẹ kó pure water méjì wá. Wednesday ọ̀sẹ̀ tọ́jú afẹ́wọ̀ ẹ kó pure water méjì wá on the 13th láàárọ̀ ni. So pure water méjì yẹn, Olúwa ni kí n fún ẹsẹ̀ gbogbo ènìyàn. Èmi mo fẹ́ fún ẹsẹ̀ yín fúnra mi. Ẹ mọ prepare ẹsẹ̀ yẹn kalẹ̀. Nǹkan méjì lolúwa fi ní kí n fún ẹsẹ̀ yín. Number one, ó ní kí n fún ẹsẹ̀ yín kẹ́ ẹ má ba ara rẹ̀ fẹsẹ̀ sí láyé. Number two, ó ní kí n fún ẹsẹ̀ yín kẹ́ ẹ bá lè débi ilẹ̀ má jẹ̀mú. Àní ilẹ̀ ogun ayé ẹ nìyẹn. Ẹ lọ prepare. Máa kó pure water méjì bọ̀. Wednesday láàárọ̀ on the 13th ni o. Ago mẹ́jọ àárọ̀ sí ago méjìlá. Add the gba testimony. Then add the anoint everybody. Tába fún ẹsẹ̀ yẹn tán. Ẹyẹ ènìyàn wa ló ń lọ sí church arúgbó ẹjọ́ tó wà ní Jẹ́jẹ́ street. Níjọ́ san kí là ń kó ló ti wọlé. Side of garage ló wà. Sáà mo béèrè arúgbó ẹjọ́ ń bẹ̀. Gbogbo èèyàn, ọ̀dìtà tí àárọ̀ Wednesday. Ẹ máa

kọ́rọ̀ jì ni owó kẹ̀dẹ̀ ti sẹ̀ sàápà bí àti lágbàá tán simply because àkàbà faratilẹ̀ faratilé ọlọ́run ọba lèmi gbójúlé lọ́wọ́ kan làgà sí kalẹ̀ àjẹ́ pé ká sáré máa já ra wa bẹ́ẹ̀ta gbé ra wa débẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa láǹfààní láti gbẹ̀yìn tèmi rìnrìn àjò nínú ẹ̀mí ròyìn eré ìdárayá láàní wọn ni wọn pé tàbí ṣùgbọ́n kankan náà. Ó ṣe ń balẹ̀ gudugbẹ̀, àjá àbalẹ̀ bí ẹmu kọ́lọ́kọ́, bẹ̀rọ látàrí gbogbo ilẹ̀ wa Nàìjíríà, tó fi dókè òkun. Láì tẹ̀tì àti láì wararu, ó yẹ tàtàtà sú pé dáàtì ẹ mà, kó má bàá lọ dàbá mà, ẹskalábì, ọmọ àyá mi gbé bọ́dì, ọlọ́ba jí mọ́. Èmi ò sùn lórí lámbà yẹn ìyẹn gangan ni mo fi sún sápá iwájú ìgboro ayé ọmọ ìyá mi ó yá má la oṣùn lè ṣe é fẹ́ gbọ́ alárè ju àgbà. Ìkọ́kẹ̀dẹ̀ tún gbé ìkànnà kankanna kò ju kankanna lópin ọ̀sẹ̀ àti lọ́jọ́ tàná gangan nínú àwọn ìdíje gbogbo bẹ̀rẹ̀ látórílẹ̀dẹ̀ wa Nàìjíríà títí tó fi dókè òkun ìyẹn nílẹ̀ Europe nìyẹn o. Ìmọ̀tọ̀yìn ẹ̀yìn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United Up United bó mọ̀ pé máa dáhùn lọ́dọ̀ ti yín lápá abẹ̀ yẹn simply because owó kẹ̀dẹ̀ lálá tí kò lọ́jọ́ tànà nǹkan mú yẹ̀sì dáadáa àmì ayò méjì tó wú kọ́ngbẹ́kọ́ngbẹ́ owó lẹ́fi láǹfààní láti fi ṣe kíre sọ́mbà tẹ́ ìyàmọ́ di ikọ̀ agbábọ́ọ̀lù tẹ̀yìn bá ẹ kẹ̀dẹ̀ kú oríire ẹ kú ìjáwó olúborí lápá abẹ̀ yẹn nìyẹn. Oye yin ololufe asna eyin ti gona oni boje poka poka o gona o kede dami loju wi pe tayo tayo tidunu tidunu o gangan leyin ma fi dahun lapa todo ti yin nitori pe oru ayo oru odunu te mo ifokan bale o le kede sumo jumo jumo toni se ble biko o jọ bi ipẹ ti n súnmọ bèbè àti gba ìdíje líìgì lórílẹ̀dẹ̀ gẹ̀ẹ́sì èyẹ ní sáà tá a wà yìí gangan gẹ́gẹ́ bí ó ṣe já wípé ó ti tó bí ọdún bíi mélòó kan ọdún méjìlé ní ogún eléyìí tó já wípé ẹ ti láǹfààní ìyẹn láti ṣe kinní yẹn láti gbà kẹ́yìn ọlọ́run ọba ti jọ bí ipẹ ó ti ń bá ayé ṣe lọ́wọ́ tá a wà yìí èyẹn tẹ ti ṣerú ẹ kẹyìn nìyẹn o ó tilẹ̀ jẹ́ wípé èékú lujú lẹ fi jáwé olúborí lọ́jọ́ tànà tagidi tagidi àwuyewuye ó lọ lórí bẹ́ẹ̀ ṣe láǹfààní láti tẹ̀ sára ipa agbábọ́ọ̀lù west ham united èyẹn lọ́jọ́ tànà yẹn ṣùgbọ́n ẹ̀yìn padà gbọ́ pẹ́ǹgbòrò ayé ń tiyín nìyẹn o nítorí pé ẹ kọ̀dẹ̀ ti múra wọn lẹ̀ ó dápá gbàgbà kí n máa sọ fún yín wípé nílò láti múra lẹ̀ èyàn fún ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó kù èyàn níwájú yín kẹrin yín kó má bàa lọ pa.

ẹ̀yẹn gbòrò ayé ó jẹ jẹ nìyẹn ó yá láti bẹ̀ mò ó yà lọ́dọ̀ àwọn olólùfẹ́ Barcelona ọba àṣà ẹ kú oríire ọjọ́ tànánà gbogbo ẹ̀yìn ti Barcelona ọ̀rọ̀ yín padà já sọpẹ́ ó padà jọ sáyọ̀ lọ́wọ́ kẹla gàásì kalẹ̀ nítorí pé ó tẹ̀ náà gàásì yẹn ọwọ́ yín padà tó lọ́jọ́ tànà simply because adé ife ẹ̀yẹ spanish la liga tomido la liga ẹ̀ẹ́kẹ̀dẹ̀ tí láǹfààní láti tún fi ṣara ni dẹ ìyẹn tọdún 2025-2026 ó ti tẹ Barcelona lọ́wọ́ o gẹ́gẹ́ bó ṣe já wípé àmì ayò méjì kọ́gbẹ́kọ́gbẹ́ ó ní wọ́n fi fami ìyàsára ipa agbábọ́ọ̀lù ti Real Madrid lọ́jọ́ tànà ẹ pápá ṣeré Camp Nou kì í má tàn yẹn Marcus Rashford Rashidi ọmọ àyá ẹlẹ́kan olókọ́ láǹfààní láti ṣe gírì láti gbá free kick wọnú àwọn ní dédé ìṣẹ́jú mẹ́sàn-án èlé tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gbéra sọ lẹ́yìn náà ó ní Ferran Torres tó fọ balẹ̀ ní dédé ìṣẹ́jú 18 minutes nìyẹn pẹ̀lú àmì onírànlọ́wọ́ látọ̀dọ̀ Dani Olmo kódà lọ́wọ́ yìí kò lẹ́ni tó gẹṣin nínú àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ó ń tọ̀hún ò lè kọsẹ̀ simply because bí wọ́n bá lanu kó tó orin ayọ̀ orin ọpẹ́ òun ló ń bọ́ sí wọn lẹ́nu ẹ máa gbọ́ wípé ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ohun tẹ́ ẹ sùn tẹ́ ẹ torí ẹ wó ọwọ́ wa ló bọ́ sí ọwọ́ wa ló bọ́ sí ohun tẹ́ ẹ torí ẹ sùn tẹ́ ẹ torí ẹ wó ọwọ́ wa ló bọ́ sí ọba àṣà ṣe wá fẹ́ gbọ́ pẹ̀lú bí Barcelona bẹ́ wọ́n ṣe gbadé ife ẹ̀yẹ la liga domido ìyẹn lọ́jọ́ tànà ó ti di 29 ìyẹn 29 èlé tí wọ́n láǹfààní láti gbà nínú ìtàn ìdíje líìgì ìyẹn la liga lórílẹ̀‐èdè spain gàgàgà nìyẹn ìyẹn látọdún 1929 tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbà ìdíje yẹn ìyẹn lórílẹ̀‐èdè spain ẹ̀yìn ti Barcelona ẹ kú oríire ẹ kú ṣègírì ẹ kú ìfẹ́kọ́ mẹ́yìn ẹ kú ìfẹ́yìn mẹ́kọ́ ní gbòòrò ayé nìyẹn o bó tilẹ̀ jẹ́ wípé bàbá olùkọ́ ni yín ìyẹn bàbá tó bí Hansi Flick lọ́jọ́ tànà kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀ ìyẹn lọ́wọ́ àárọ̀ òun lálàyé ti jáde láyé ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ Hansi Flick kò fi yẹn ṣe ó dúró ìyẹn lẹ́gbẹ̀ẹ́ là láti kó àwọn agbábọ́ọ̀lù rẹ̀ sọ̀dí lọ́jọ́ tànà ó yẹ lọ máa jàkàrà òkú lọ nítorí pé ẹ clásico elé tó wáyé lọ́jọ́ tànà ẹ ní ìjáwé olúborí lápá bẹ̀ kódà kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ̀rẹ̀ òun ló jẹ́ wípé wọ́n dúró ìṣẹ́jú kan ẹ̀yẹn fún bàbá yẹn tó dolóògbé ọ̀wọ́ ọgbà bẹ́ẹ̀ Hansi Flick ti wá dúpẹ́ dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ Barcelona ṣe mọ́ àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ẹ̀yẹn fún ìfẹ́ àti àtìlẹ́yìn elé tí wọ́n fi hàn fún un ìyẹn láórí ikú bàbá rẹ̀ gangan nìyẹn o kì í má wá tàn yẹn ó ti di ife ẹ̀yẹ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ elé tí Hansi Flick tó gbà fún Barcelona látọdún 2024 elé tó ti gbaṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ní pápá ìṣeré Camp Nou elé tó jẹ́ adérọ́pò Xavi Hernández nìyẹn o ó ṣe jẹ́ nìyẹn ẹ̀yẹ ti Barcelona àwọn ti AC Milan ẹ pẹ̀lẹ́ àwọn olúlẹ̀ ọ̀fọ̀lúlẹ̀ wọ́n tún lulẹ̀ lọ́jọ́ tànà wọ́n ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn nítorí pé ó tẹ̀ ti mọ́ wọn lára AC Milan ó ti mọ́ wọn lára ó dá pápápá kòmó àwọn ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà lọ́jọ́ tànà nítorí pé wọ́n fi kọ agbábọ́ọ̀lù Hellas Verona wọ́n fi wọ́n ṣe wètúwè lọ́wọ́ tá a wà yìí ó ti dájú ṣáká wí pé kọ agbábọ́ọ̀lù kòmó 1907 lábẹ́ olùkọ́ni Cesc Fàbregas wọ́n lọ kópa ìyẹn níbi ife ẹ̀yẹ eléyìí tó jẹ́ ti europe ìyẹn tó bá di nurses gangan nìyẹn ó dá lórí ọwọ́ yẹn ẹ já kíra wa pé àkójúmọ́mọ́ nìyẹn àkójú làtúrọ́ ọmọ odù tó dẹ́wà láyè káyè níbikíbi eléyìí tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí ìkànnì tó ta wọn yọ ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond gangan lélẹ́yìí ìkànnì tó dúró kókóró kó dúró kakaraka yóò ga tán
ṣe ń bẹ lókè tètè tábìlì ó dẹ ilé ti pé ìrọ́dẹ̀ ti pé àṣẹṣẹ yóò rò tún ṣojú bẹ̀lẹ̀ wo wọ́n wá bí wọ́n pé ṣó máa tara àbí kò ní tara ọmọ ìyá mi fìyẹn lẹ̀ ìyájọ́ gbé bọ́dì kábàárà bó ṣe kẹrẹ̀ kó lè láǹfààní àti dàtọ̀ fún ẹlẹ́yọrọyọ simply because kẹkẹrẹ tó rí yẹn ò ṣe fọ̀pá lò jagunjagun ò ṣe fọba mú ó yá yigi yága yága yigi ọyìn ó yá gbé bọ́dì ní kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jẹ̀ nìyẹn ó yá wàrà kàsì ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn funfun lẹ́lẹ́ ní mọ́mọ́ oko sanra sàwámà bábíkìú tẹ mọ́ pizza làwọn ọmọ ògbóró oúnjẹ ó kọ́ ọmọ ní ìdáná ọmọ ayọ́dẹ́já yọlá ló kọ́ mi ay sport mr lagasikali àwa tó ní joshua èèyàn mayweather ẹ̀yìn tèmi lẹ́pánú pàmàpọ̀ tẹ́ni lé sanmi láàrin gbogbo àwọn akọ̀ròyìn akàròyìn eré ìdárayá èdè yóò bá ti àpọ́nbélé àjọ lọ́wọ́ ọba lóní pé ó rí bẹ́ẹ̀ ó dápẹ́ gbàgbà ẹ jẹ́ mọ̀ bẹ̀rẹ̀ látàrí gbogbo ilẹ̀ wa nàìjíríà èèyàn nínú ìdíje líìgì onípele àkọ́kọ́ èèyàn torílẹ̀-èdè wa nàìjíríà nìyẹn nàìjíríà premier football league gọgọgọ àwọn àbájáde rèsì fẹsẹ̀wọ́sẹ̀ ọjọ́ ọ̀tànà máze 37 kì í jẹ́rọ̀yè mọ́ nítorí pé lọ́wọ́ tí a wà yìí ó ti dájú dàjà o wípé ikọ̀ agbábọ́ọ̀lù bayelsa kwe pé mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù bayelsa united oje pé mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù wikitori àwọn méjèèjì wọn ti rẹlígéètì agbami ayé ti gbé wọn lọ ẹ̀yẹ kúrò nínú ìdíje npfl nítorí pé ìsàlẹ̀ pátápátá tábìlì ó làwọn dúró sí lọ́wọ́ tá a wà yìí ó dẹ́pẹ́ gbàgbà àwọn ikọ̀ elé tí wọ́n ń jìjà dò wípé wọ́n fẹ́ gba líìgì yẹn láti rí ikọ̀ agbábọ́ọ̀lù rivers united lè mọ ikọ̀ agbábọ́ọ̀lù enugu rangers tẹ̀ ráwọn méjèèjì yẹn wọ́n jọ gbẹ́nu tẹ̀léra wọn ni lórí àkàsọ tábìlì mo ti ń bọ̀ ń bẹ̀ yẹn ìtì ìdínà ẹ̀jẹ̀ sáré mú àwọn àbájáde èsì fẹsẹ̀wọ̀sẹ̀ gbọ́jọ́ tàná wá gangan rémọ́sà àwọn dúró síta lè bàbá wọn láti fi ikọ̀ agbábọ́ọ̀lù bayelsa united tí wọ́n ṣe wẹ̀túwẹ̀ pẹ̀lú méjì sẹ́yọ̀kan abia warriors àwọn ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ́n

Nasarawa United in Benin Pokano, Pelu 56 points. Bendan Insurance in Benin Ipo Kefa, Pelu 55 points. Abia Warriors, Awan Benin Ipo Keje, Pelu 55 points. Iye Kwagba Balu Abia Ipo Warriors, Awan Benin Ipo Keje, Pelu 55 points. Casino United. Ipo kẹjọla wọn duro si pẹlu 52 points. Yeri Badawo FC awọn nbẹ ni ipo kẹsan pẹlu 49 points. 48 points ni ipo agbábọ́ọ̀lù Kano Pillars awọn fi duro si ipo kẹwa. Kwara United ipo kọkànlá làwọn duro si lori akaso tabili lọwọ ta wa pẹlu 47 points. Ipo agbábọ́ọ̀lù Plateau United awọn nbẹ ni ipo kejila pẹlu 47 points. Ekanami Warriors nbẹ ni ipo kẹtala pẹlu 47 points bakan na. Fún Khalifa ti ń bẹ ní ipò kẹrìnlá pẹ̀lú 46 points. Ẹ̀yìn ń bẹ ní ipò karùndínlógún pẹ̀lú 46 points. Remonstrat ti ń bẹ ní ipò kẹrìndínlógún pẹ̀lú 46 points. Wariwo sì ń bẹ ní ipò kẹtàdínlógún 46 points náà làwọn náà fi dúró sápá abẹ yẹn. Ipò agbábọ́ọ̀lù Niger Tornadoes ipò kejìdínlógún. Òun làwọn ń bẹ o pẹ̀lú 45 points. Ẹ wá rí ikọ̀ méjì tó ń bẹ nípasẹ̀ pátápátá tábìlì. Lágbàmí ayé ti gbé lọ. Bayelsa United ipò kọkàndínlógún pẹ̀lú 40 points. Wiki Torres ipò ogún pẹ̀lú 40 points ni. Bó ṣe jẹ́ nìyẹn gangan lápá abẹ yẹn. Wọ́n ní ìgbé ẹdẹ́bẹ̀. Mo ti jẹ́ ẹ bẹ́ta. Ó yọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀. Bí West for gbé bọ́dì kúrò lágbà abẹ yẹn. Kàwé sápá iwájú. Ẹyin tèmi tẹ́ dúró kokoroko dúró kakaraka. Sójú òpó ayélujára ń gbẹ̀ ọkọ̀ ìjẹ̀jẹ̀. Mo ti rí yín lápá abẹ. Ó yẹ darapọ̀ máwọn alálùbáríkà. Àwọn olóríire ẹ̀dá, àwọn tí wọ́n gbọ́n pa ẹ̀, ṣé wọ́n láǹfààní láti darapọ̀ mọ́.

ni mo fi duro sapa abe yen lojo po tiktok nko official ma baba tisha o gagaga ni mo fi sekire ni mo fi duro sagere sapa abe yen o da bo ba se wole nkan meta lo ma ba nse o ma kokon ba mi like o ma ba gbodo buta o ma be ko lo fa ikeji o ma wa ba n bologun logun bologbologbon je kan ri mi wo kan ri mi gbo ka kiri gbogbo tibuturo ile agbalaye iketa omo iya mi wa report location ibi to ka mo iko agba bolu to n lafane lati ba to lowo kan lagasikali eju be lo sa ma se yen gboraye o de papapa ẹjọ́ lọ sẹ́nu ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù lóbìnrin tọjọ́ rí wọn bẹ láàrin ogún ọdún lórílẹ̀‐èdè wa nàìjíríà fàkọ́nẹ́ẹ̀tì gangan nìyẹn àwọn ọmọ yẹn ṣeṣe akin ẹ̀yẹ lópin ọ̀sẹ̀ tá a lò tẹ́yìn kó dà wọ́n lọ sí orílẹ̀‐èdè màláwì bó tilẹ̀ jẹ́ wípé wọ́n pàdánù àmì ayò méjì sẹ́yọ kan sọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù orílẹ̀‐èdè màláwì àmọ́dé bọ̀ ṣùgbọ́n tá a bá ro gbogbo góòlù eléyìí tó jẹ́ wípé wọ́n gbá ní ìgbésẹ̀ àkọ́kọ́ àti ìgbésẹ̀

ẹ̀rí agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ wa Nàìjíríà náà ìyẹn tó jẹ́ aṣọ́lé ìyẹn Chiamaka Nnadozie òun ló ń bẹ lójúlé tó ṣọ́lé lọ́jọ́ tàná yẹn ó sì jẹ́ wípé ó ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà ó ṣe jẹ́ gangan nìyẹn o lẹ́yìn náà òun lọmọ yẹn wá jẹ́ kó di mímọ́ ó ní inú mi dùn

0: lọ́nì òun ni ipa agbábọ́ọ̀lù Tottenham yóò máa kojú ipa agbábọ́ọ̀lù Leeds United. Ṣé ipa agbábọ́ọ̀lù Tottenham lọ́ máa jáwé olúborí àbí wọn ní jáwé olúborí lórí máa kó wọn yọ ẹ̀yà kúrò lóde ẹlẹ́sìn mìírìn ilé tó já wípé ó ti fẹ́ gbé wọn lọ lọ́wọ́ tàwẹ̀ àmọ́ débọ̀ ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn nínú ipa agbábọ́ọ̀lù Tottenham ìyẹn Kevin Dawson ó ti jẹ́ kó di mímọ̀ ó lè mi ò tiẹ̀ níwò ẹ wọn bá sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bí wọn sọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà èyí racist abuse èyí fóun gangan gan nígbà tí wọ́n bá láǹfààní láti kojú ipa agbábọ́ọ̀lù Leeds United ó ló máa gbájúmọ́ṣẹ́ òní láti lè rí dájú wípé kiri kí nǹkan mú yẹ́ẹ̀sì fún wọn dáadáa gẹ́gẹ́ bí ọmọ ológun yẹn bó ṣe sọ̀rọ̀ ṣàlàyé ìyẹn lẹ́yìn eléyìí tó jẹ́ wípé lọ́jọ́ 18 oṣù tá a lò tán yẹn oṣù kẹrin nígbà tí wọ́n kojú ipa agbábọ́ọ̀lù Brighton tí wọ́n gbọ́ omi aláyọ̀ méjì òun ló jẹ́ wípé àwọn kan ni wọ́n ń bẹnu àtẹ́ lu ìyẹn Kevin Dawson náà wípé àlàyé wọ́n bẹnu àtẹ́ lu gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ ó ní sódì àfọ̀ṣẹ́ rí lónìí ó ní mi ti ẹ̀kan níwò bí nǹkan ṣe ń lọ sí ó ní mo gbọ́dọ̀ gbájúmọ́ṣẹ́ mi ni bó ṣe sọ gangan gbòòrò ayé ó lè mí jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi ó dá pápápá orí kọ́ Everton yọ lọ́jọ́ tàná àbí orí kọ́ Crystal Palace yọ ni nítorí pé Everton wọn sọ pé wọn ọ̀nà wọn mọ́lé àmọ́dé bọ̀ ṣùgbọ́n wọ́n padà gba omi aláyọ̀ méjì ìyẹn lọ́jọ́ tàná ókè ọ̀rọ̀ ẹ̀tẹ́jẹ́ ń gbé bọ́dì kúrò lágbàbẹ̀ yẹn mò ń bọ̀ lọ́dọ̀ àgbà nítorí pé mi ìtẹ́ ìmọ̀ àgbà tágbà ju kúrò lórí ọ́fíìsì lánàá a sì jọ ń wo bọ́ọ̀lù àgbà sì yọ lọ lé kò yé mi mi ìmọ̀ àgbà tágbà lọ àfi bí mo ṣe ń wo àgbà láàárọ̀ yìí báyìí mọbi tẹ ẹkọ tagba sun
1: ilé náà mo sun
0: owó àìtẹ́ fi wá yọ lọ kí n rí yìí
1: ẹ̀kọ́ àjọ wo bọ́ọ̀ ni ẹ̀yin wo ẹ classico
0: ẹ̀yin
1: wo milan
0: ẹ̀mi wàá mọ̀ gbà tẹ́ lọ kí ló ṣẹlẹ̀
1: àgbà fẹ́ lọ nílẹ̀ nígbà tó di púpọ̀ tó di mẹ́ta òde kí a tó jẹ́ kí n ṣe àbí wọ́n tó egun bá tó tí orí bá yá ego ẹ̀ tó yẹ tí egun bá yá ojú àmọ́ ya
0: pọ̀ kù
1: mo ti di mẹ́ta kí arẹ́fẹ́jẹ́ kí n ṣe mo tó mọ̀ ìkú lọ lánàá lé pàdépàdà di 3-2 ó sì bẹ̀rẹ̀ tàbí 3-0 lọ ẹ̀mí bá múnubú ni ẹran ìbí yẹn ní so àmọ́ orí bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: A ti lọ Champions League yẹn sísun
1: lẹ́sìn sí
0: kò kẹ́rin lẹ́wà má ṣíṣì kú
1: okù méjì bóyá
0: méjì tó kù bóyá ẹ tún máa lulẹ̀
1: nǹkan. Tọ́mátọ́ àti Champions League àwọn náà gba ògùn ẹ̀wọ̀n sí lọ́nà àwọn náà mọ̀. Ṣùgbọ́n tó máa bẹ̀rẹ̀ pọ́kẹ̀ fún àwọn
0: Chelsea. Ó jọ bíi pé ẹ sọ ju Chelsea lọ
1: báyìí. Ara o, ẹ fi pẹ́ mọ̀ fi kú oorun láti bó sí bó. Kòkè ni Chelsea wà kòkè lé mi wá. Chelsea tí ò jáwé oríborí ní bájì mẹ́fà méje ní líìgì. Ara o.
0: Méje ni wa ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ju
1: táwọn ọ̀hún. Ara o àwọn náwó òun àmọ́ owó náà ni àwọn isi bàtà àwọn ará àwọn ọ̀jẹ̀ kan àwọn ọ̀jẹ̀ owó náà.
0: Àwọn olólùfẹ́ Chelsea ó dọwọ́ yín èmi kọ́.
1: Abúlé àbáláà tẹ̀sán jọ́ àwọn tẹ́kẹ̀kọ́ jọ sọ́nà tẹ̀sán jọ́.
0: Ọ̀gbẹ́ni James látòkò yìí kó mọ̀ pé yóò kú dá yín lò.
1: Ṣé àwọn gbọ́dọ̀ pé kú lójú náà Abúlé àtàwọn ra láì pé wọ́n lẹ àpọn fi kọ́bọ̀ lé orí ojú so àmọ́ orí bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan so èyí ò lọ bẹ́ẹ̀ náà ni jẹ́kí ló jẹ́ kí n bá àwọn ará bíjú bá ń lọ ṣùgbọ́n àwọn arsenal náà orí kó wọn yọ wọ́n ní kàkà kó bá kù díẹ̀ kó wọn lórí lójèsì kó tó.
0: Awuyewuye wà lórí ìfẹsẹ̀wọnsẹ̀ tó
1: àná yẹn. tó ti fi ọ̀sẹ̀ yìí n tá máa sọ nìyẹn.
0: Ẹ ṣe rí nǹkan tí òun jẹ́ kèmi ó comment lórí àwọn kan báwọn. O ni wípé ẹni tí ó ṣẹ̀ sílé ni tó dùn mọ́ tó bá di lọ́la tó bá àdéhùn
1: ẹ̀ ọ̀yìn sọ̀rọ̀
0: kó gbà mọ́ra náà ni.
1: VAR bá nípadà àwọn tó kó bá Arsenal láti sìn fi ẹ̀rọ àdára rẹ̀ táwọn ìdíṣẹ́ kan máa tẹ̀kan fún wọn tán fún wọn so ilé ní ìsìn ó gbé Arsenal báwọn kán mọ́ra bíi goli níjọ́ tó bá padà tó sẹ́sẹsẹ́ ó sì sọ̀wọ́ nù kán máa pariwo
0: kó
1: fáwọn wà nbẹ. Ṣùgbọ́n máa tún wo player náà náà player náà tó fà yẹn náà.
0: Ó fà Aden tẹ bá rí ìfẹsẹ̀wọnsẹ̀ tí Arsenal fi na Manchester United ní bẹ̀rẹ̀ sísìn.
1: Irúgbó yẹn náà níbẹ̀.
0: Irú ẹ̀ ni ó ṣẹlẹ̀ against Chelsea àti Arsenal náà. So àwọn kan ó tiẹ̀ ó kọ́ra wọn ni.
1: So tí ref bá call fún lánàá kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ bò fi àrùkọ́ ẹ pé 5 minutes náà fi wo máa ń lọ fi wo kinní yẹn.
0: Ó lágbára
1: ṣẹ́jú máa ń rún
0: ní fúnpa àkọ́kọ́ tí ó jẹ́ pé wọ́n fi jókòó
1: wo
0: wọ́n tún jókòó wọ́n dáadáa
1: so ó dé bá Arsenal ọdún ọlọ́run bá wọn sí kọjá wọlé borí má tó kù nù.
0: Àgbà ẹja wálé ká tètè mú pápápá Kwara United ajáwé olúborí lánàá
1: méjì odò
0: méjì so do ta ko iko agba bolu teyin ba sugba ta ba wo ori tabili ipo
1: omisin belamu
0: kokanla oni Kwara United wa ta ba wo awon ti o je pe won be nsale ta ba wo nkan to wa laarin won ko to nkan bi 2 points 1 point other koda awon ti won jo wa ni the same point 47 won to bi meta play to United Ekanami Warriors kun Khalifa to wa ni ipo kerin la 2 point oni Kwara United fi gbe eyin ba 2 points now ni won fi gba awon ti e wa ni 46 won to bi merin now first or second to ku ile Bayelsa United
1: lan lo Bayelsa na se lele o na ja for relegation
0: o ti e ti su daju pe awon ti
1: awon ti yan yo ti
0: sugbon ru awon iko baun
1: ku de si club jo fe fi de menile ni my match to ken to run ni se ki seria keria salele so last match of the season ni sugbon yo le de o joke wa be ni pe to ku fun Kwara United bye pelu last match won ni pe to have le gba omi so yo ku si 48 points so awon worry go si e yo le o to da awon worry go na to do na ya tele do so le ba wa mo so na to wa no do e lesson mi ni yen worry go si ni kan lo le ba Kwara United to go United wa ni 47 point awon e wa ni 46 so ta ba draw as in hope ba to wa leyin wa re mo kon qualify eyin ba e can name plat won le mo le win bu match won to ku so lo so Kwara United nisin last match wa come shop a draw a god of the remi so we do the last match yen
0: go da Rema Stars Benden Insurance ni won lo pada
1: ka mo le le la eh so want to one now don't
0: eyin ba ma wa nle lati gba academy warriors
1: lati do so ni won gba ta ku yen Kwara United na lo si fe ni away match si fe lo si fe rorun lo si fe to me rorun to be Bayelsa United ka mo jo pa kwa draw fast le draw o ye ki Kwara United le yan yo ka mo wo relegation zone so to ku ni last match yen lo ku bai won ti se do kan se bai kankan draw ko yo tapo mi tapo won fidire mi la to ma fidire mi ta yo ku ba lo win nkan le pada se le o yen lo sugbon lati fi shock pe yes a lo bi a lo relegation kan draw o kan win last match so a lot of those things ran won lowo yo ran won lowo dele to fi draw le le jana to na do pe red card aha to fi le na se bara ko na na mo le so ba yin san robo le je pe team ti o fun an wa la ni lagbara olodun ka draw ka mi so pa escape relegation ka ba relegation cup last season I won the relegation
0: ba ba ta ise mo oda o gbe yin ti Arsenal of the Gunners o ya mo ri yin be e ma je oloku sawe Baresi a gba bolu ngba kan
1: ka mo sa dua na we wa o Olorun lo yewon lana ti ba ko stand so te so ta si
0: won si ni Crystal Palace
1: ah eh Palace no si rorun and one ball in next game won
0: ball in next game won but won si ni Crystal Palace
1: ball is dele yi
0: o so bi pa away ni
1: boy away ni Crystal Palace last match won next match won ball ni ball is Aston Villa re ball now mo ni kin ran won
0: Aston Villa won gba omi alayo meju meji lana
1: ball ti lo sugbon I don't dey won le fawara yo da wara nu
0: yo da o da bo se ake abayomi oluko ni no go net fc o je alase atagbase first break football academy eyan ni gbogbo ataku masaye eyan ni ipinle osun ori elapa be alaji waja dejumo male gbogbo gunners ba mimi igboko yin o ye je ma se lalala fibo 0913656952 ero ba ni soro to wa pa bi ni awon ti manchester
1: won ti balẹ
0: ji
2: Hey,
0: Masun.
2: Hey, Watford.
0: Wo
2: ki e? E so wa ko
0: Juma. Nobu
1: lo soro. Eh, Nobu. Eh, di e pele. E ku ya lodun lo si.
2: E se agba, ma wori. Nesi si ma da.
0: Okay. Nesi si ma da.
1: E me da na temi o da.
0: E mi o da. Nesi si na FC.
2: E ku eto.
1: E sa.
0: Nesi si na FC.
1: O pa wa na. O di bo sa la Chelsea bayi. E mi o da loku.
0: Nesi si na FC. To ba di for my decision film watch out for next season
1: watch out ni
0: ji
2: Masun
0: o ko yin bullet pe
2: ola lu soro lata igba mi
0: ogbe ni ola lata igba mi
2: yes
0: okay
2: I'm going to go to the West Ham.
0: Mikel Arteta o gboriyin fun atoku fese won se tojo tana e ma won tin be ni DVR o ni ise takutaku ni won se
1: lori o tan lo se la Atletico o be yiwo o n bu awon atoku ni o
0: G
3: Pasu
0: o ko yin boleti pe
3: Hakim lo pe lati Dunkirk
0: e of Gunners Gunners leyin o
3: life awa ni e o e da kun tori Olorun e wa so e wa o ti eyan ke te men bo na asina pe boya won si won yo go fa e wa gba tan se fun wa bo wa
0: o na mo so na pe o ti ta ko ndele le gbe lana bayi
3: o se ri tita na yen te ba wo lana gan fa o ni bo e wo pe bi pa de braya lorun ko ba mu bo yen na
0: be ni se mo e mo pe se mo pe Saliba ti fa jo pedro lorun ri o ti fa jo pedro lorun ri ninu kini te fi score
3: I'm going to go to the house.
0: Meyo lati besin
1: awon ti mayu ko na wasna
3: man ta te se agba se to ba ti bi bo yiwo e wa mo so e wa mo gi excuse e na ko le fa wa jo si e gbe ra yi wa ti premier league te ba di je agba ti yo wo si ju te si lo e wa ni italian serie a na le se ra dara ti yi wa lara ye mo bo awon so e le mo ri mo e ye mo ri mo e so kilo wa wa nbe malamu
0: Rabiu Olarewaju Azukuti omble abiu baba abeji alaye mi to duro re a se teri tana
1: iwo ni bayi omo boyin ni
0: tana o la pere tori ejire asegun
1: analojo bi e
0: analojo bi e
1: ru ana yen e wa todukun lo jesu
0: o du du du gani ah bi na e segun ah o ko yin boleti pe
2: Which is also
0: allowed to finish. Yeah, Baba. Okay, Chelsea. I want to Chelsea. Go.
2: Arsenal.
0: Okay, Arsenal.
1: I want number one.
2: I want to go to Leicester.
3: ṣùgbọ́n wọ́n fojú fo ká ní gbogbo pẹ̀nàtì ẹ̀ náà ara pé bọ́ǹtì dáńdánbàjẹ́ máa láàárín nìyẹn náà ṣùgbọ́n tó bá ti wá ṣẹlẹ̀ sásìnà ojú wa dàbí àdámánì kò ṣẹlẹ̀ sẹ́yìn
0: kò ṣe ṣe
1: ìgbà tí ti wọ́n dé wọn ń sọ jíká ìgọ́nàsì ló dé wọn ń fara mẹ́wọ̀ ní
0: ọ̀rọ̀. ọyẹ ẹjẹ wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lónìí nínú ìdíje premier league lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì tottenham pẹ̀lú leeds united àdéjà gbogbo mẹ́jọ ni ó wáyé syria napoli pẹ̀lú bologna ìyẹn dìde dé agogo mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la liga lónìí rayo vallecano pẹ̀lú girona dìde agogo mẹ́jọ ni ó wáyé àgbà ilé tó lọ.
1: lápá lọ́jọ́ wẹ́ẹ̀ bá ṣe jẹ́ àjíbọ̀dé wọn náà kó tí wọ́n lè lùsàn náà ni
0: bó ṣe jẹ́
1: gangan wọ́n sàn padà lọ relegation arsenal èyí nu ọlọ́run.
0: àwọn tí máa yù
1: wọ́n ti wọ champions
0: league
1: díẹ̀ ló kù.
0: ọ̀rọ̀ àyín tẹ́ mẹ́jà máa ṣeré dáadáa ń fúnni lókun àtàgbàrà mẹ́sì bòkú káyọ̀ aláyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dolódì lẹ́yìn ara wa mo mọ̀ lórí ó dìgbà kan.
4: orúkọ mi ni yèyé lua tóyìn adégbọlá mo sì ti lé ní 50 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìgbòkègbodò mi pọ̀ gan-an nínú iṣẹ́ tí mo yàn láàyò gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé kì í sì rẹ̀ mí bẹ́ẹ̀ ni kì í sú mi àwọ̀ mi sì ń jí pépépé síbi ìtọ́mọ tuntun lójoojúmọ́ ẹ fẹ́ mọ̀ di abájọ́ monomin plus atẹ́jẹ̀ṣe oògùn tó ń fi epo ẹja cod liver oil ṣẹjọ́ ẹ̀ full supplement ni èròjà ẹ peléke ó ń tara ṣe ó ń máradán ó ń jẹ́ kọ́mọdé dàgbà dáadáa ó sì ń jẹ́ kí àgbàlagbà máa ta kébékébé monomin plus.
5: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus. iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe monomin plus.

palẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí ti. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́gbà yẹn ga. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlòrọ̀. Ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti sájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: yóò díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP. Ààrẹ nígbà kan nílẹ̀ wa Nàìjíríà Goodluck Jonathan oní ó ní ìròyìn ti já kí ó di mímọ̀ wípé ìgbésẹ̀ ó ní ó jọ bíi pé ó ti lọ lọ́wọ́ lórí àtipadà sí ipò ààrẹ nípa bí yóò ṣe lo ẹgbẹ́ òṣèlú People's Democratic Party gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú o eléyìí tí yóò ti ṣe bẹ́ẹ̀ díje dupò ààrẹ ìyẹn lọ́dún 2027 gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bí wọ́n ṣe ṣe àkọọ́lẹ̀ ìròyìn ìyẹn lánàá ọjọ́ Àìkú wọn pé ìkọ̀kan eléyìí tí ó súnmọ́ Jonathan ọ̀hún ó ní ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ o ìyẹn fún ìwé ìròyìn Vanguard ìyẹn lọ́jọ́ Àìkú eléyìí tí ó jẹ́ kí ó di mímọ̀ wípé ìpinnu láti lo ẹgbẹ́ òṣèlú PDP náà ó ní ó tẹ̀lé ìgbèrò eléyìí tí ó mọ̀ọ́mọ́ o àti lórí àwọn ọ̀nà eléyìí àti lè mú pé kí gbogbo kí ó lọ lóní serere wèrèrè fún ààrẹ ńgbà kan àná ọ̀hún lórí àti lè padà sípò ààrẹ nílẹ̀ wa Nàìjíríà kí ó sì darí ilẹ̀ Nàìjíríà eléyìí tí ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP òun náà ni ó jẹ́ ẹgbẹ́ òṣèlú eléyìí tí Jonathan tí ó ti nírètí wípé ó lè dáhùn padà o sí ipò ààrẹ ní kọ́mọ́kóbó eléyìí tí ó sì jẹ́ pé ó yóò máa ṣí gbogbo àwọn ọ̀nà eléyìí tí yóò máa gbà o lórí àti pé kí ó lè díje ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé owó fọ́ọ̀mù mo nífẹ̀ẹ́ ìyẹn láti díje nínú ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí wọ́n ní ó jẹ́ ti gun kan òun náà ni ó tó bíi mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún náírà Vanguard olóògbéròyìn bóde láàárọ̀ tún ni.
1: olùdíje sípò ọ̀rẹ́ ilé wa tílẹ̀rí ti sọ̀rọ̀ sókè bí ọlọ́yẹ́ ẹni tá a mọ̀ sí igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀rẹ́ àtíkù abubakar ó ti tako àwọn ìròyìn eléyìí tí ó lọ kiri nígboro ayé ìyẹn lórí ìrìn àjò eléyìí tí ó lọ ṣe sí ilẹ̀ morocco ó jẹ́ kó di mímọ̀ ó ní ṣe rí ìrìn àjò tí òun lọ ṣe sílẹ̀ morocco yìí ìgbéyàwó tó ní ṣe pẹ̀lú ẹbí àwọn òun lọ fún kò sì ṣe fún ètò òṣèlú tàbí ìpàdé kankan tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọdún 2027 ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí àtíkù nípa ọ̀rọ̀ tó ń lọ ìyẹn frank shaibu òun ló ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde nílùú àbújá ó ṣàlàyé ó ní wípé lórí bí àwọn ọmọlẹ́ nàìjíríà bí wọ́n ṣe ń kọminú lórí ìrìn àjò àtíkù lọ sí ilẹ̀ morocco láìpẹ́ yìí ó ní ó ti wá mú kí àwọn jẹ́rìí síta láti fọ́hùn ọ̀rọ̀ lórí wípé ìrìn àjò yóò ní ṣe o pẹ̀lú ètò òṣèlú bí kò ṣe ìgbéyàwó tó ní ṣe pẹ̀lú ẹbí wọn pọ́ǹsì ló sọ di mímọ́.
0: ó dáwọ́ nítorí àkókò wa ká máa gba fìlà lórí àwọn ìròyìn tí ó ń bẹ tó kù lápá bí ni ọlọ́run bá dákun dábọ̀ kó ṣàánú ni ìbànújẹ́ gbà ó ní kí màjèṣí kó tojú òbí rẹ̀ rọrùn alákeje mo sì gbàládùra wípé gbogbo òbí mọ́ ń lẹ̀ yìí ẹnì kankan wa ní fojú sọkọ ọmọ o wọn pé ìbànújẹ́ onódorí àgbàkodò gẹ́gẹ́ bí ọmọ ọdún mẹ́tàléníogún kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí ó kalẹ̀ sílùú àkúrẹ́ yóò fúta bí ó ṣe gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ o gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ẹ̀sùn kan wọ́n pé akẹ́kọ̀ọ́ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ favour ọ̀làníyì ó ní wọ́n rí nínú igbó kan o ìyẹn ní agbègbè kan tí kò jìnnà sí ẹnu lóró ilé ẹ̀kọ́ ọ̀hún pẹ̀lú agolo nǹkan kan ilé tí wọ́n fura sí wípé ó jẹ́ bíi májèlé tó jọ bíi pé ó dààmú o kọ́lọ́n ṣàánú daily post ló gbé ìròyìn bóde láàárọ̀ tòní.
1: lásìgbò kan tí ó bẹ́ sílẹ̀ ti ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ikú arákùnrin kan ní ìpínlẹ̀ ọ̀ṣun lásìkò tí wọ́n ń ṣe ọdún eegun tí wọ́n sì pẹ̀rúkọ arákùnrin ọ̀hún ní bùkúnmi lórí owó ẹgbẹ̀rún mẹ́jọ tí wọ́n ní wọ́n pa lásìkò tí wọ́n ń ṣe egungun ọ̀hún wọ́n ní arákùnrin bùkúnmi àti àwọn ọ̀rẹ́ rẹ̀ fẹ́mi àti pẹ̀lúmi ni wọ́n tẹ̀lé egungun láti ṣe gbogbo ayẹyẹ egungun ọ̀hún yìí ṣùgbọ́n nígbà tí wọ́n parí ni wọ́n bá jókòó pé káwọn pín owó ni ó bá fi jẹ́ pé owó tí wọ́n pa tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́jọ ló bá dìjà ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ikú bùkúnmi ọ̀hún pọ́ǹsì ló sọ di mímọ́.
0: kọ́lọ́n ṣàánú ni ṣé wọ́n ní ẹni tó gbọ́n ò ní gbowó ẹni ó gọ̀ ní gbógunù ṣùgbọ́n eléyìí tó ń jọ bíi pé ó lákàkì díẹ̀ kọ́lọ́n ṣàánú ẹ já lọ sí abala la me eto la me eto wa won ti be nu yara igbon sefe yi alagba adesina adegbeje lati eka ti won tin ko nipa cinema agbelewo ti mo ere ori itage nile eko fasiti ile lorin ah anti kwaya
2: I got you
0: okay kate waju oda ko si wahala

0: tọ e ka bo pada si abala lamito e ya le ti lanfani lati ba wa da si KS fiate challenge mo se lo WhatsApp number wa oju opo na ni 091 3655 6952
1: lojo po WhatsApp e le lo 091 3655 6864 yan lojo po WhatsApp ti e le lo eni kan ti ma nbe
0: hello akaro
2: hello akaro
0: ko ti ma o
2: mo ko to ebo ko se mini ola ni ko ti ga kon bi
0: an gba yin
2: make to ebo ka ti gbe NCD NDC ti pa na fe se opportunity seri awon loselu won se tele itori iro mo po ko se ni to de ko agbara gege bi awon yen se mo ti o ni o lu odun merin ko ti won ti po ti tan fe si odun bi merin aje ni pa ti obi ti gbo kan pariwo sala fi pe o fe se dada n gba to se bola te yin wa ikan kan na ni gbo won so ki olopo eyan fun wa padu ati emi o gba olopo du lo wa ni nigeria
1: dada esha adupe fun idasi tin 0913655692 alelo ojo po WhatsApp wa now 0913655864 yan no ojo po WhatsApp ti e le lo e ja weni ko to ri pe a lo sojo po WhatsApp e ka ro ko
2: ojuma
1: e seun
2: aba ko le lati daniel
0: baye
2: e ri are jo wa wo sojo abenku ibere se wo wa ka gira ni pe tori pe ipele yo ka ti mo ni pe logo loyo ni pe ẹni tó bá kó fẹ́ darí orílẹ̀-èdè nàìjíríà bó ṣe rí yìí tí ò bẹ́ẹ̀ káńtà fóòrẹ́m kó tó dórí àṣẹ tí kàn fó kàkí tí ń sọ wá south london tó wá lòun fẹ́ darí wa kó ká lórúkọ òye sí ẹlẹ́ẹ̀kejì ni pé jonathan kẹ́ ẹ̀ fi ń wé yìí jonathan náà wà ju ìkú òun lọ second time láàrin ìgbà tí kìnìún sún mọ́ lórí pé ẹ lọ gba fọ́ọ̀mù ó gba fọ́ọ̀mù ṣùgbọ́n torí pé ibi tí kálukú kọ́yìn sí ló jẹ́ kó náà ga kò sí nǹkan kan mọ́ èèyàn bá wọn òṣèlésò ní kan tí ó lọ ọdún mẹ́rin tí ó kó mẹ́ ẹlẹ́ẹ̀kejì ló jù bùbára ní ẹrí àwọn yorùbá wọn ní gẹ́gẹ́ lọ́rọ̀ ayé tó bá kọjú sẹ́ni kẹ̀yìn ló kọsẹ́ lómi ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ yìí pẹ̀lú ń tẹ́ ń kálukú rí lóye bàbá kò sẹ́ni tí ò mọ ibi tí ó wo sí o àwọn kálukú ṣe dáadẹ́ kó ètò.
1: Ẹ ṣeun fún ìdásí tí ọyá ìyá ọbẹ.
0: Ọ̀dà lórí WhatsApp nọmba wọn ni àwọn rọ Fubara láti gbé ìgbésẹ̀. Eléyìí ti yóò jẹ́ ìgbésẹ̀ ìṣáájú wípé kó má bàa di wípé omi yóò tẹ̀yìn wọ̀n gbé lẹ́nu látẹnu ẹni tí ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ẹyẹn former game changer bí wọ́n ṣe kọ́ wike wọn ni àwọn rọ̀ kí ó gbé àwọn ìgbésẹ̀ tí ó yẹ. Honorable Abaya Yusuf láti Agaka ni wọ́n fi ránṣẹ́.
1: Ọ̀dà Saka Oníyọ̀ Muritala láti Alóore wọn ni wọn kí wà á ṣeun gan wọn ni lórí ọ̀rọ̀ gómìnà Fubara wọn ni ó lẹ́tọ̀ọ́ láti ra fọ́ọ̀mù àdíje dupò gómìnà lábẹ́.

0: yolongo ji ekiri ji gbora tana danu sempin night leyin ise ojo to wa kefin irora to le fa irorun sun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun be sempin night horo meji lura were were ni sempin yo ma sise lago ara re nigba to ba sun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati sempin night jeje kule ni ise re lago ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti pharmaceutical industries limited awon to loruko to se gbekele ni bi ka pogun oyinbo lo se bara re o ba se were leyin ojo keta kan si dokita re sempin night
1: e fori irora wa bigba o sempin oko yin ti de.
2: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
3: S-E-L-A-R-I-E. Celery.
2: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
4: T-U-R-M-E-R-I-C.
2: Yes, so
4: turmeric.
2: Correct. One carton of Maggi chicken flavor for you.
5: Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
6: Ore ka bo pada lati eka ipolowo oja aye ti sile fun yin o lati pe keyin na ki e so iwoye yin edakun ogbon seju aya 30 seconds oni fun enikankan wa ko la ko saye pe atun kira wa e lo san leyin te ba ti dawo ko yin e lo sori ohun ti e fe so bo si je ibere ni e ku yale ta
7: e ku yale ta o
6: e seun
7: aki alejo wa
6: oruko yin
7: oruko mi ba baba esi se lati wasi lati yegejila
6: oda idasi ti
7: ese eri nigba aye sagari te so nipa majeni agana ko nigeria gbogbo omo nigeria lodun ma ngba yen tinu wa dedun si oro aje wa o pada yi pada ti dada nigba to da ye di agbon fun nigeria ni price pe gbogbo ise ba ntaja o ye ba ni ke ma ntaja so ọrọ̀ ajé nàìjíríà ó gbé òun sókè nígbà náà ó dẹ̀ lọ dáadáa nígbà ayé babangida ò fún nàìjíríà ní price o àwọn tí babangida ṣe ni pé ní gbogbo ẹni tẹ́ jẹ́ foreigner tí ẹ gbé tẹ́ jẹ́ contractor náà gbéṣẹ́ fún ẹ gbọ́dọ̀ import any materials wá sí nàìjíríà àwọn ọmọ nàìjíríà náà ń ta materials yìí ni kí ọmọ lọ ní kán máa wá supply yín kán máa lọ ní bá yín rà wá so babangida kówó jẹ ni kò kọmọ nàìjíríà nígbà gbogbo ọrọ̀ ajé nàìjíríà fúlò ti dáadáa tí gbogbo agbádùn sílùú dẹrọ sílùú tẹwà lọrùn gbà náà a máa láti ìgbà tó ti wá di pé ní àwọn ìjọba wa tá ń lò nísìnyìn yìí.
6: ó yẹ bá wa gé pépèpé.
7: mo lọ sí ẹlẹ́kọ̀ọ́ ní dangote refinery àwọn fọ́rínà tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ibẹ̀ pátákẹ́ni ọmọ nàìjíríà orílẹ̀-èdè míì mo rí ẹni tó ń po kankéré mo rí ẹni tó ń ru kílé ọkọ rẹ̀ sórí kan ṣiṣẹ́ ńbẹ̀ sí ọmọ nàìjíríà òrìṣẹ́ ṣe ẹ wo ọ̀nà tí wọ́n ṣe fún reluwé láti orílẹ̀ lọ sí maitu lọ sí badagiri mo rí ṣáínà tó ń ru kankéré tó ń gẹ́rin tó ń ṣe gbogbo ẹ̀ fúnra ọmọ nàìjíríà mẹ́mẹ́ o tó ń ríṣẹ́ ṣe ẹ dákun ìjọba ni kẹ́ ẹ bá wa bẹ̀ nǹkan bá wọ̀nyí ń ba nàìjíríà jẹ́ ló fà á táwọn ọmọ tó fi
6: oda ẹ ṣeun a ti gbọ ìdásí tí yẹn já tún wo ìwòye ẹlòmíín 09136556952 hello ẹ kú ìyálẹta ẹ ṣeun.
8: àfa àbọlá jire ló ń sọ láti bábókò.
6: ó yá ẹ lọ sàn lórí ọ̀rọ̀ tiyín.
8: ìgbà tí ń ṣẹlẹ̀ sí wa nàìjíríà ti mọ́ta ẹni nìkan àti àfẹ́ràn ẹni kan ní fìyà jẹ wa owó àwọn olùta lọ yẹn ní níṣe ṣogo táwọn ń dálẹ̀ lọ́hùn ni tí ó ṣe àǹfààní fáwọn ọmọlú wọn ni bí iléeṣẹ́ bí kankan àmọ́ àwọn tí wọ́n yìí kan tí ò wúlò fọ́mọ aráàlú náà ọmọ náwó sí ẹgbẹ́ kábí wúwà pẹ́ wúkọ́ àtẹ̀tí yìí kábí tapẹ́rẹ́ ẹ lọ lè fowó ẹ lọ fowó ṣẹ́sí ẹ lọ lè sowó ṣe fúlájì ṣé tó gbé táwọn wà lọ́hùn bá sáré pé táwọn bá náwó sí ni ṣé náà làwọn ọmọ nàìjíríà náà mọ̀ sáré lọ́hùn pàà lọ lè wá ṣẹ́ṣe ṣùgbọ́n jùmọ́ta ẹni nìkan àti pé àìnífẹ̀ẹ́ ṣe ń dààmú wa nù. èyí tó ní òun gbé pàdó kalẹ̀ fún òkú àwọn ọmọ nàìjíríà wa ni àwọn òrónú pé káwọn kún èèyàn lọ tíráàfù láyé kan lọ lè so iye lọ́hùn àfẹ́ńtẹ́ bá wálé fún òkú wálé náà ní òórùn ti tiwọn ọlọ́kú sànú wá lù.
6: Ọ̀dà ẹ ṣeun fún ìdásí tiyín. Orúkọ mi ni Abdul Mumini Pakuta. Pakuta wọn ni wọn kí wa ẹ ṣeun wọn ni ọrọ tí oṣó ma lẹ sọ nílé ìgbìmọ aṣòfin ṣe rí pé àwọn aṣòfin wa wọn ní àròjinlẹ tí a bá lé iléeṣẹ ọkọ kí ó má dàbí ìpolówó ọjà wọn ni kí ni a fẹ́ fi rọ́pò wọn wọn ni àwa tálíkà kàrónú wọn ni ọkọ ẹ ṣeun adúpẹ́ fún ìdásí tiyín ẹjẹ́ tún ń lọ sójú ìlàyẹn 0913656952 wọ́n ní báwo ni a ṣe máa rí pẹ̀lú gbogbo ìyà tó ń jẹ wá ní nàìjíríà tó bá tún di pé àwọn tí wọ́n kúrò ní south africa tó wá darapọ̀ mọ́ wa orúkọ mi ni yinka kọdù wọ́n ní bò ní òṣèré táwọn tí wọ́n jẹ àwọn tó ń bá kó wá láti south africa bá tún wá darapọ̀ mọ́ wa ẹ ṣeun hello ẹ kú ìyálẹ̀ta ẹ máa ṣeun o
4: ẹ kú ètò
6: olúwa ní ìtòwó kọ yín o.
4: Kọ́ni ni Afásímọ̀ láti ọjà gbọ́rọ̀.
6: Ó yá ẹ bá wa mú.
4: Àwọn ìjọba wa náà ní ń dà wá láàmú. A nílé iṣẹ́ ní Kwara wà yìí gangan náà. Ilé iṣẹ́ aṣọ ó wà. Ilé iṣẹ́ tí wọ́n ti ṣe páànù wọ́n ti ṣiṣẹ́ bẹ̀ ó wà. Ìjẹba bíbámi ṣúgà gbogbo ẹ̀ ó wà nílẹ̀ tó kà lè ṣe tó ti ṣe sìgá wọ́n lè ṣe ìjẹ́ náà bá ṣe sìgá ń bẹ̀ mọ́. Kò wọ́n àbádọ̀ gbogbo ẹ̀ wọ́n bá tún gbogbo wọn yẹn náà ṣe àwọn tó lè rí oúnjẹ mọ́ jẹ́ ń bẹ̀ wọ́n pọ̀ wọn nírọ̀rùn àti ìsìlúlẹ̀. Ṣùgbọ́n tó ní kálukú ń ju tí ń tọwọ́ bọ tán náà ní í ṣe àlékún ọmọ ọbú tí ń fi ń pọ̀ ọwọ́ tó dilẹ̀ lè ṣúlẹ̀ ń fẹ́. Àwọn tó jẹ́jọba wa àwọn ni kọ́lọ́ bá wa rọ̀ lọ́kàn kó ran wọn níṣẹ́ àánú sí wa.
6: Ẹ ṣeun. Adúpẹ́ fún ìdásí tiyín. Àkókò ọ̀hún ti kó wa ń papá mọ́ra lórí ètò ẹ bá wa dá sí lónìí. Ọmọwé Abdulkareem Jimoh Ẹ̀dùn àwọn ni àlejò wa ọ̀rọ̀ àmúrelé láàrin ìṣẹ́jú ọgbà àyá.
9: Gọ́ọ̀mẹ̀ntì náà ni láti ṣe tàbí kí wọ́n ṣe ìwọlé. I think by providing employment, reducing poverty rate, to wan reduce poverty rate, to wan provide employment. Tun de do away with mismanagement o se secure nkan bayi ko
6: sese
9: ko se ko ka wole ni ride Nigeria. E seun ga
6: e seun adupe omowe Abdulkareem Jimoh Ẹ̀dùn pe a pe yin lori eto esi jewa a ma ri yin balaṣe Ọlọrun.
9: Amen.
6: Eyin ara le adupe o fun idasi ati iwoye yin e ma gbagbe pe iwoye ohun idasi yin o yato si ti ikanni igbonsafe Diamond 88.7 FM koda ti e mo ti alejo wa iwoye won o yato si ti ikanni yi ṣugbọn adupe amọ lori Ayodeji Ayola olokọ mi e ma pade awọn akẹgbẹ mi lọla lori eto ohun o digba kan ohun.

0: happy.
1: Kábíyèsí Ọlọ́run ọba mi ọba kọdáyé ọba ṣẹ̀dá ọ̀run ọba títí ń bẹ kí bẹbẹ tó máa bẹ tó sì máa wà nígbà tí bẹbẹ ò bá ní símọ́ Ọlọ́run Elédùmarè náà la fọpẹ́ fún la fi yìn fún torí pé wòyí ìjẹjọ́ la ń dágbére pé tẹ́lẹ̀ mi ò bá gbà ó tún ọjọ́ mẹ́jọ a wá dúpẹ́ fún Ọlọ́run ọba tó sọ wa láti ìjẹ ìjọ títí di ọjọ́ títòní kí ló wá dé ta ní lè dúpẹ́ ẹ wá tó mi ọmọ Àlàbí náà lórúkọ tèmi èmi a mọ ní èmi lọmọ wọn ní sáwọ́ àwọn gan ọmọ níbo ẹja won we o ma ribu shola isin sunkun kodo mo gbe ikoro sunkun kodo mo fa ati si ati koro bayi la mo joran la le baba to bi mi lomo eyiri ewo leto eto le yiri ewo e ma ba wa kalu

0: sí máa gba ètò ìlera lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ẹ̀ tó
0: fẹ́ bẹ̀rẹ̀
1: pé ṣọ́ máa tún san owó
0: ìyẹn
1: ni
0: ẹ mọ̀ pé ọ̀fẹ́ lẹ̀ ń fún ọlógún HIV àti tuberculosis ọ̀fẹ́ ìṣòro sí ọ̀ndà health insurance tán lè so tó yẹ pé HIV ni wọ́n gbógun so wọ́n fẹ́ fi àsìkò yìí pé àwọn tá a bá mọ̀ tó gà wọ́n ní kọ́ fèrè ikọ́ fèrè ṣe é tọ́jú èèyàn tó gun rẹ̀ wà tó yẹ pé tí n bá ní kọ́ fèrè tí n bá ti lògùn àwọn dókítà lè fún mi ní ìwé pé mo ti yege pé mo ti ara mi ti dántọ́ so tó bá ní àwọn tó ní kòkòrò tuberculosis yìí ní ara ẹ dákun ẹ mọ̀ ní adé mọ́lé ká wá àgbà ògùn ọ̀fẹ́ a dẹ̀ tún make sure pé health insurance yìí náà a register wa then àwọn tá à ń pè ní european union àwọn àgbáyé tá à ń pè ní european union wọ́n tún wá wò pé àwọn fẹ́ support kwara sẹ̀sẹ̀ pé àwọn ọmọ tán ti pọ̀ ọdún márùn-ún àwọn fẹ́ máa tọ́jú wọn àwọn aláboyún à ń tọ́jú wọn náà tẹ́lẹ̀ o pé tọ́ a tún fẹ́ ran ìjọba yìí lọ́wọ́
1: ẹ tún jẹ́ káwọn yẹn náà máa ṣe lọ́fẹ̀ẹ́
0: bẹ́ẹ̀ ni wọ́n tún wá support government pé tọ́ ẹ kó wọn wá a máa san premium wọn so ẹ rí pé a ti olóríire ni wọ́n ń kwara so kò wá ní da ká jókòó sílé ká mọ visit health insurance ká mọ pé nọ́mbà wọn ká mọ lọ sí ilé ìṣègùn pé tọ́ èmi náà fẹ́ darapọ̀ mọ́ ètò yìí so mo ń pe àwọn gbogbo àwọn tá a wà nílé ètò yìí wà fún wa kò wá ní da pé à ń kówó dé pé ká kàn wá register lásán pé ká dẹ̀ ṣe gbogbo tó yẹ ká ṣe ká tún mọ̀ ṣe ṣe ẹ̀mí nǹkan tí ò dání bẹ́ẹ̀ ni pé èèyàn ń fọ wa èèyàn ń fi ọwọ́ ara ẹni ṣera ẹni nù.
1: So nǹkan tẹ́ ń sọ ni pé nísìnyí ò ní excuse mọ́
0: kò sí excuse
1: mọ́ kò sówó ni omi ò lówó lọ́wọ́ ni
0: kò sí excuse
1: mọ́ bí máa ṣe ṣe ni o kò sí excuse mọ́ báyìí
0: bẹ́ẹ̀ ni
1: torí pé ọ̀fẹ́ ni fún àwọn tí ẹ dárúkọ yìí
0: bẹ́ẹ̀ ni
1: torí àwọn tí wọ́n darapọ̀ mọ́ ètò adójútòfò ìlera yìí
0: bẹ́ẹ̀ ni
1: ES wa ǹjẹ́ ní nǹkan tẹ fẹ́ fi kún.
2: No, Dr. Fakayode ti sọ pàtàkì nínú ọ̀rọ̀ yẹn àmọ́ nígbà tí mo rántí pé ọdún bíi márùn-ún sẹ́yìn ètò kékeré méjì bẹ̀rẹ̀ tó jẹ́ pé èèyàn tó ju 100,000 ti wà lábẹ́ ètò náà a dẹ̀ tí ka àwọn òṣìṣẹ́ ìjọba ṣe mọ̀ pé òṣìṣẹ́ ìjọba yẹn aṣẹ̀túgbé yẹn wà ní tí gómìnà wa ṣẹ̀ṣẹ̀ ju ohun tẹ̀lé pé kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn fámìlì wọn ọkọ ìyàwó àtọmọ mẹ́rin bẹ́ẹ̀ náà lórí fún ètò global fund ti àwọn tó ní kó fèrè àti kòkòrò HIV àwọn ti UNICEF ti USA ra yẹn gbogbo ọmọ ọwọ́ tó bá wà ní abẹ́ ọdún márùn gbogbo aláboyún inú gbogbo àwọn tó jọ́ lọ́mọge tí wọ́n ti wà ní èjì tí wọ́n lè lóyún tí wọ́n lè bímọ gbogbo wọn màá ló tún wà lábẹ́ ètò yìí ètò náà máa ń gbòòrò sí ní abẹ́ BACPF ọmọ tó bá ti ju ọmọ ọdún márùn lọ tó sì jọ ọmọ kékeré ìyẹn náà lè bọ́ sí abẹ́ ètò BACPF ká má ní pé kí ló máa ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ́ ọmọ mi ti ju ọmọ ọdún márùn tó bá dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ní ìṣòro kan tàbí jù bẹ́ẹ̀ bóyá ojú fọ́ ni apárọ̀ ni ẹsẹ̀ rọ̀ àlétò fún gbogbo wọn so àwọn ètò yìí ó ní àwọn tí wọ́n sanwó ẹ̀ lẹ́yìn kì í ṣe pé ọ̀fẹ́ ni fún àwọn tí ó ń jẹ àǹfààní ẹ̀ yes but kò ń ṣe ọ̀fẹ́ torí pé ẹnìkan náà ni
1: ó
2: ń gbá ti àwọn ètò náà but àwọn civil servant yẹn ti wà ńlẹ̀ báyìí so nígbà tá a bá pín gbogbo àwọn èèyàn tó wà ní kwara sí abala abala abala ṣé ẹ wá sọ pé ẹ̀rí abala tẹ́yìn lè bọ́ sí abẹ́ ẹ̀ ni so ẹ má dẹ̀ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣe tara wa nìkan tó wọ́n lẹ́wọ̀n ẹlòmíì wà tí wọ́n jẹ́ àǹfààní tí wọ́n dẹ̀ ní sọ fún ẹni tó wà nílé kejì ẹ bá wa jẹ́ kó dé kó kárí ilé kó kárí ilé kó kárí oko ló lè ṣe gbogbo aláǹfààní torí pé tí ara tèmi bá yá tèmi ní káàdì tí mo fi ń gbàtọ́jú tí ara ẹni tó wà ní ilé kejì ò yá ó lè kó báwọ̀ náà torí náà kí gbogbo wa ni kí gbogbo wa wà lálàáfíà òun ló da fún kwara.
1: Okay. Mo wá fẹ́ bèrè báyìí ǹjẹ́ àwọn tó ní sickle cell anemia náà wà covered.
2: Ó wà covered pàápàá jùlọ ìyàwó gómìnà wa professor ambassador Olúfọlákẹ́ Abdulrahman ní ọdọọdún ni wọ́n gbowó kalẹ̀ fún àwọn tó ní sickle cell anemia pé kán fi ràn wọ́n lọ́wọ́ kán fi darapọ̀ mọ́ ètò yìí. Sickle cell anemia kì í ṣe pé disease ẹyọkan oríṣiríṣi àrùn ló tún máa ń jẹyọ ní abẹ́ tó ṣe pé gbogbo ẹ̀ pátá ló wà ní.

Ilé-iṣẹ́ GTEC Solar ti dé pẹ̀lú àwọn ẹ̀rọ solar lóríṣiríṣi tó jẹ́ tìgbàlódé. Láwọn ojúlówó ohun èlò solar bíi solar freezer, solar generator, solar eye, different solar fan from 15,000 naira upward, solar panel, battery tó ní warranty ọdún méjì gbáko, solar security camera, solar security light fún community, ṣọ́ọ̀bù àti ilé gbogbo. Gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ GTEC Solar, a bá yín kó wá sẹ́nu ọ̀nà yín. A tún bá yín install ẹ̀. Bákan náà lè ra èyíkéyìí ẹ̀yà ara solar, tẹ́ sì máa sanwó díẹ̀ díẹ̀. Ilé-iṣẹ́ GTEC Solar lágbádé fún gbogbo kan tọ̀rọ̀ solar. Wọ́n bá ní ṣe installation solar sínú ilé, ṣọ́ọ̀bù àti ibikíbi tẹ́ bá fẹ́ lówó tí ògún pa. Kódà ẹ tún lè máa sanwó ẹ̀ díẹ̀ díẹ̀. Special discount wà báyìí fún gbogbo ẹ̀yẹ engineer àti installer pátápátá. Ó yẹ máa dà gírí lọ sí ilé-iṣẹ́ GTEC Solar lónìí. Lẹ́gbẹ̀ẹ́ Echo Bar, àdójúkọ Wonny Boys, lẹ́gbẹ̀ẹ́ ọjà Aya Junction, Taiwo Kini Lorin. Fún àlàyé kíkún, ẹ pè wọ́n sórí ago 070-37-69-7777. Ilé-iṣẹ́ G Technology Solar, maximum respect ni fún ilé-iṣẹ́ wọn. Ẹ gbà bẹ́ẹ̀.

0: kábíyèsí ọlọ́run ọba mi Edumare ọlọ́run ọba mi tó mọ̀ pé bògo ti ń jẹta ọlọ́run ọba àwo ni fọ́ọ̀lù ó sì mọ̀ pé àpadà sí aburú kò ní dé bá wa ó dìjẹ́ ẹjọ́ tá a dìde lórí ètò àwa náà mọ̀ tó nì kì í kú sagbára ti wà o kì í ṣe pa wà kì í ṣe pa mọ̀ ń rìn kì í ṣe pa mọ̀ ń sọ owó ibi táwọn kan gbà tí wọ́n gbabẹ̀ lọ ibẹ̀ làwa rìn àwa náà ní iṣẹ́ tá à ń ṣe àwọn kan ṣe wọn ò sì padà wọn ò tibẹ̀ padà délé
1: wọ́n tẹ̀ wá padà sí ètì
0: àwa wá délé àwa lọ àwa tún ṣe àtúnṣe là
1: omi
0: tó ti wà wájú
1: báyìí
0: tá a tún lọ tó jẹ́ pé lórúkọ ọlọ́run àti èyí látúnṣe àwa náà mọ̀ wá kọ́ a kúkú fi nǹkan kan yọ ẹnì kankan
1: rárá
0: ṣùgbọ́n a fi dúpẹ́ lọ́wọ́
1: ọlọ́run
0: wípé torí pé kí ni orí tọ́nà ọba mi ṣe sí wa yìí tó bá jówó la fẹ́ fi rà
1: nù
0: bó la ti fẹ́ rí i èyàn ó ti yáwó èyàn ó ti gbowó délé ọ̀tá
1: kẹ́yìn má tiẹ̀ ti wá padà dún ní gbèsè
0: ọ̀tá gan tó jẹ́ pé olómọ̀nà bó ṣe ń ṣe màmí kọ́ nǹkan yóò padà sùn pé ẹ̀gbọ́ kí ló dé kí n tiẹ̀
1: yìí
0: tọ́ gbogbo ọpẹ́ la wá dá padà fọlọ́run ọba Edumare ẹ̀sọ́ bàbá àbejì mo dúpẹ́ o ìdúwọ́ ọmọ ládẹ́jọ́ mo dúpẹ́ o
1: torí ẹ̀sọ́ kókó
0: torí pé ọlọ́run ọba mi adùn ṣe bí n tó bá lọ́wọ́ sí aṣòro ṣe bí n tẹ́lẹ̀ torí pé ọlọ́run ọba ò kọyìn sọ́rọ̀ ayé
1: wa
0: adúpẹ́ torí pé ọlọ́run ọba ò fi wá lẹ́ o tó ìdúró ọmọ ládẹ́jọ́ mo kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ mi pátá ṣẹkẹrẹ wàn mo kì í yín o ọmọ ológbòmọ̀ṣọ́ ajílété òun kì í yín o ẹ kú kalẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan èyí tẹ̀ ẹ ti jòkó lé yẹn mo fọ́ ọlọ́run ọba bẹ̀
1: yín ẹ mọ́ dìde ń bẹ̀
0: ẹ mọ́ dìde ń bẹ̀
1: a tún ti gbé dé lọ́jọ́
0: tó ní yẹn èmi nìkan wá kọ́ mo wà lórí ètò ẹ ti máa gbọ́ ohun yẹn tó ń já lólólo ẹ ti máa gbọ́ tó ń ké
1: lálálá. Àwọn agangan la wa ò wà nífẹ̀ẹ́ lomi ṣe wa.
0: Ẹ má gbé tẹ̀
1: ẹ̀ṣọ́ lánàá. Wọ́n láwọn yìí lorúkọ tèmi ẹ̀ṣọ́ ajílété. Ajípolówó kú tata rí.
0: Bẹ́ẹ̀ni.
1: O mọ̀ lájípolówó Jésù.
0: Ajípolówó Jésù.
1: Ajípolówó Jésù rẹ̀ mí náà. Ajípolówó Jésù. Bẹ́ẹ̀ni. Bọ́lá láwọn yìí lorúkọ mi. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Ẹ̀bà kájọ máa bẹ́ tó ìbọn.
0: Kí ló wá dé tẹ wọ lébà?
1: Kẹ́ni ọdún ni ó sọ pé lánàá ti jẹta.
0: Ok, lánàá ti jẹta.
1: Gbogbo swaga yẹn. Àti kò kalẹ̀
0: àtún kó wọlé. Àtún gbé wọlé lónìí.
1: Bóyá ló mọ̀.
0: Ó dà bẹ́ẹ̀. Tọ́ àtún ti gbèdé lónìí o. Nta nta. Àtún ti gbèdé. Nta sì nta ni. Kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa pátá. Kẹ́ ẹ lè gbé ìgbé ayé rọrùn. Káyé ó lè ràn yín lọ́rùn. Òní iléeṣẹ́ G Technology. Náà fi wò pé ó yá ẹ máa lọ sí Diamond FM. Ẹ lọ mọ kígbe ẹ lọ mọ pariwo tatata.
1: Wípé
0: ayé là á ṣe.
1: Ká
0: tó sọrun. Béèyàn ó bá gbègbè ayé tó rọrùn bù láyé. Èyí tó jẹ́ tó jẹ́ nǹkan tó wà nínú àwọn nǹkan pàtàkì
1: téèyàn fi gbé
0: ìrọ̀rùn
1: tó jẹ́ ìrọ̀rùn
0: tó jẹ́ ọlọ́run fún
1: okòwò
0: fún ìgbé ayé èèyàn generally ara rẹ̀ ni kéèyàn ó lo iná lásìkò tó yẹ kéèyàn ó lo iná. O fẹ́ lo aṣọ o lo aṣọ lásìkò tó yẹ kó lo aṣọ. Ẹlòmíì aṣọ rẹ̀ tó rún ní ọjà aráńkiri ẹ̀ ń bómi tó bá lọ.
1: Èyí ò sì ẹ̀ wá
0: dùn ọ́ ni
1: gbogbo ẹ̀dá tó bá ti ní sólà ládùúgbò ọjà wọn gbúdọ̀ tajú sólà freezer. Ọjà wọn ó tajú tàwọn tó jọ
0: náà. Ẹ máa ń wẹ ẹlòmíì yóò pàtẹ láti àárọ̀ tí ó fi dalẹ̀.
1: Ládùúgbò kan lu yín ní àpàtẹ́wọ́ta
0: níluwa níluwa níluwa ẹ má jẹ́ odò ẹ kọ́ má dórí ibẹ̀ ká wá ká fọwọ́ sí ju
1: ẹ
0: ẹlòmíì wà pàtẹ́ látàárọ̀ yóò rò pa àṣàṣì ni àṣàṣì sì kọ́ ṣùgbọ́n gbàtàn bá dọ́dọ̀ rẹ lónìí
1: ẹ fún wa ní nǹkan tuntun
0: wọn ò rí ẹ fún wa ní kíní
1: wọn ò rí
0: nígbà tó dijọ́ kejì bẹ́ẹ̀ náà tó
1: mẹ́
0: bó bá dijọ́ kẹta ta ni ó yabẹ kò sẹ́ni tí ó yabẹ mọ́ ìjọ tó bá wá ní náà gan òun ní yabẹ torí wọn ò ti wò pé bó ṣe rí náà ló ṣe ń rí lọ ohun aniléeṣẹ́ G Technology fi gbé ara ọ̀tún dé o ó tún wá ń sọ fún yín wípé kì í ṣe pé ara ọ̀tún yìí àbáǹfààní ìfọlówó nìkan àwọn tó kù díẹ̀ káàtó àbí tálíkà tó mọ̀ pé yes òun gangan fẹ́ belong òun fẹ́ kúrò nípele tó ń wà ó fẹ́ bọ́ sí ìpele mi ó wàá darapọ̀ mọ́ iléeṣẹ́ G Technology ó lọ bẹ̀ kó sí ní tó fẹ́ táwa ń ta lówó pétéré lówó tí ò tó nǹkan àtúwọ̀n ta installmenta san
1: die die
0: ni le say technology e wa ni le say you ti ko ti gbianju to
1: ah
0: eni ko ti gbarade to ile say g tech awa ladoju ko wo ni boys legbe eco bank ni taiwo ki gbogbo nkan to ni se pelu ero solar si solar panel ni gbogbo awon engineer wa te won bi ti won ma ka loko
1: kan ti loko kan ti won si so ni gbogbo e se n lo fun wa
0: lati anu ti wa o ti joko babe sori eto be engineer umar ona ti wa o ti do ko bai nipe tori pe kini awon lolufe wa loni se e tun gbadun wa
1: yato
0: bugo tin je tolorun ba mi edumare agents kan sare fun mi la lowo lero ka tun gbo music yen die mo n de pada bai ki won a bo sodo engineer la sanu ka wa bo si product at our services wa ni le se g technology loki lo
2: Ile ise G-Tech Solar ti de pẹlu awọn ero solar lorisirisi to je ti gbalode lawon ojulowo ohun elo solar bi solar freezer solar generator solar eye different solar pan from 15,000 naira upward solar panel battery to ni warranty odun meji gbako solar security camera solar security light fun community shop ati le gbogbo gbogbo ja te bara lodo G-Tech Solar a ba yin ko wa senu ona yin a tun ba yin install e bakan na lele ra yi ke ye yara solar tesi ma sanwo die die ile ise G-Tech Solar lagbade fun gbogbo kan to Solar. Wọn bá ní ṣe installation solar sínú ilé shop àti ibikíbi tẹ bá fẹ lówó tí ogun pa kódà ẹ tún lè máa san owó ẹ díẹ díẹ special discount wà báyìí fún gbogbo ẹ̀yìn engineer àti installer pátápátá ó yẹ máa dà gírí lọ sí iléeṣẹ́ G-Tech Solar lónìí lẹ́gbẹ̀ẹ́ ecoba àdójúkọ wọ́nì boys lẹ́gbẹ̀ẹ́ ọjà ìyá junction taiwo kìíní lọrin fún àlàyé kíkún ẹ pè wọ́n sórí ago 0703769777 iléeṣẹ́ G-Technology Solar maximum respect ni fún iléeṣẹ́ wọn ẹ gbà bẹ́ẹ̀
3: Takilo go

0: káàbọ̀ padà.
1: Tùgbà tó yìnbọn bọ́ lọ́rin wọ́n ẹsẹ̀ bọ́yìn o.
0: Aago méjì orékọjá àṣẹjú mọ́kànlélógún.
1: A máa sọ ní ìhù. Ìyẹn ni lóko tá.
0: Àwọn èèyàn ti ń wò pé Ṣọlá Sẹ́ríkì abẹ́rẹ́ ti kánṣu abalẹ̀ ìdùn ọkàn ni.
1: Ṣé
0: ṣe bà? Ó sì wà ń bẹ̀. Wà ń bẹ̀.
1: Bọ́dà
0: kọjá pàtí ní nǹkan kan lẹ̀ tá a fún yàn. Àmọ́ ẹ̀pẹ́ àwọn èèyàn ń bẹ ní gbòòrò gan tó fẹ́ ṣàánú. Pàápàá jùlọ rú àsìkò tá a wà yìí. Àsìkò àánú ni àsìkò àánú ni ẹ̀kọ́nọ́mì yẹn ó ṣe bákan bákan lára àwọn èèyàn
1: o. Kúrọ̀sọ̀fà Fẹ́dẹ́ Màlùjọ́ Dáni o.
0: Àsìkò àánú rè o.
1: Wọ́n ní pẹ́dẹ́ táwọn yẹn ò ní jó.
0: Ẹja ṣàánú fáwọn èèyàn.
1: Ọlọ́run
0: ó ṣàánú fáwọn.

gbádùn mi fẹ dùn jù láyé kẹ lè gbádùn abala yìí mo easy orin yẹn dà jẹ ń gbádùn abala yìí bí mo ṣe máa ṣe ń gbogbo ìgbà jẹ ń gbádùn ẹ. ọjọ́ tí inú mi dùn jù láyé ẹni yẹn náà máa gbọ́ mi gbọ́ ètò báyìí mo rántí déètì yẹn mọ́ bóyá february ni o àmọ́ mi rántí déètì yẹn mọ́ a lọ ṣe àbẹ̀wò sí ọ̀kan lára àwọn tí ọlọ́run lo ètò yìí fún ìyá wa mistura àbí bẹ́ẹ̀ kọ́ ni arábìnrin yìí inú mi dùn jọ yẹn mi mọ bínú mi ṣe dùn tó ó dùn mọ́ mi gan-an ìjọ yẹn ni mo ti wá wò pé ọlọ́run wọlá bínú mi ṣe dùn tó yìí gbogbo ọ̀nà tó bá fi gbàràn wá lọ́wọ́ lórí ètò yìí tí abala ẹ̀dùn ọkàn yẹn tá a fi ní stop ẹ̀ tá a sì mọ rí nǹkan rí ṣe fáwọn èèyàn ọlọ́run mú un wá fún wa. arábìnrin yìí wọ́n ní ìpèníjà tán wá nígbà yẹn òun ni wípé àìsàn yẹn kàn dé ó dẹ̀ affect ẹsẹ̀ wọn wọ́n sì ti ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ traveler lẹ́ni yẹn wọ́n máa ń gbìyànjú ajé kiri gan tán máa ń travel tán máa ń lọ ra ọjà marriage wọn crash all in the name of that àárẹ̀ yẹn. ọjọ́ tí mo wá dọ́dọ̀ wọn èyí tínú mi fi dùn jù láyé mi ò ríru ẹ̀ rí odidi ọdún kan àti oṣù méjì ni ọlọ́run lo ètò yìí láti fi máa ra oògùn tán ní ká máa lò fún ọlọ́spítà pé ó ṣeé ṣe kókò rẹ̀ tì kìnìyàn. ẹ̀yin kọ́ yìí uma yìí ilé tán ń gbé lórí òkè wàláì wọ́n dẹ̀ sọ̀kalẹ̀ wàá pàdé mi nsàlẹ̀ àwọn náà mú mi gòkè. ọlọ́run ti fi ẹsẹ̀ méjèèjì lélẹ̀ báyìí olúwa o wọ́n ní mi ò rí irú rẹ̀ rí láyé ọlọ́run inú mi dùn gan-an ó dùn gidigidi. tí wọ́n bá sọ pé kí n máa sọ ìtàn mi pé injo ni inú rẹ̀ tó dùn jù ń di iṣẹ́ yìí yàtọ̀ sí pé mo fi iṣẹ́ yìí ṣe dáadáa mo fi ṣe kinní wọ́n fún mi mọ́kà àbí wọ́n fún mi mọ́tò lápèjúwe

0: idotinu mi dun ju niyan nbi sinu mi dun de bin ba nsin ma lo le oko binu mi se du to njohun oju ojo tin ba nsin ma lo le oko lo pe enikan ti o le dide mo olodun de lu eto lati je o de bidide mo wa gbe phone njo na mo wa pe eni to ran wa lowo ogbomoso le niyan wa ko ti esin lo rin pinpin isara lo ni rara mo wa dupe fun mo sadua fe niyan mo sadua gan me inu mi dun loni un riru dunun yen ri amo ku kini kan o eni yi o ku owo ta fun ti o fi ma se business wọ́n sì ni rán àwọn létí àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run ń wà rán wọn létí báyìí ṣe ń pín gbàtà àti gbàwẹ̀ tán láǹfààní àti wádìí ètò ọ̀nà pọ̀ díẹ̀ inú mi dùn gan-an tó túmọ̀ sí wípé bí wọn náà bá ń gbọ́ mi lọ́wọ́ yìí tọ́lọ́run kí ọ tọ́ ní má dúró de million má dúró de billion níjọ́tọ̀ bá ti lè jẹun ẹ̀mí ẹ̀ta tó yó tọ́n jẹun àárọ̀ tọ́n jẹ tọ̀sán tọ́n jẹ talẹ́ rántí wípé àwọn kan náà wà níbì kan tọ́n ní di 2000 naira irú ìyún la fi gbé abala yìí kalẹ̀ àdúódowó ńlá o àdúódowó rẹ̀ kẹtẹ́ àti àdúódowó rẹ̀ gẹ̀dẹ̀ ṣẹ̀ra àwọn olówó àti rí wọn rọrùn ẹ má wulẹ̀ já fi ọmọlúàbí ara wa yílẹ̀ èyí tọ́lọ́run bá lọ́kọsẹ̀ bá wa bá ètò yìí tọ́ bá ṣe tán àti ṣàánú arẹ́dì láti gbà á lọ́wọ́ ẹ̀ àmọ́ àwọn tó ń gbọ́ mi lásìkò yìí tọ́ pé bọ́ bá ti jẹun tán o lè ṣẹ́ 10,000 naira kò sákàǹtì rẹ tọ́kàn rẹ balẹ̀ lórí ẹ̀ ìwọ ni mò ń bẹ̀ ìwọ ni mò ń rọ̀ ẹ jájọ parapọ̀ àwọn tó bá kù díẹ̀ káàtó fún inú àwùjọ ẹ jájọ dìde ìrànwọ́ fún wọn láwọn olówó ò dáa ìsìn ni wọ́n yìí ṣe dáadáa olówó pọ̀ ń lọrin gan o olówó pọ̀ ń kwara olówó pọ̀ káàkiri ayé ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi tọ́ pé 2000 naira rẹ o lè yọ̀ǹda rẹ̀ tọ́ ní wobẹ̀ mo ní ìdíyín lórí ètò ẹ̀yìn ń gan là ń fẹ́ láṣẹ máa ń dúpẹ́ ní gbogbo ìgbà fún captain Ahmad Ibrahim Mahmood tí wọ́n dúró ti wá fún àìmọye oṣù lórí ètò yìí tọ́ pé ó yípo ọdún kan àdúpẹ́ o àmọ̀rírì yín o ẹjẹ́ ń wo èèyàn kan péré kí n kàn gba kọ́ọ̀lù wọn lábala yìí 091-36-556-952 a ní àwọn pending requests gan o lágbára ọlọ́run ìgbà tí ọba fi dọ̀sẹ̀ tí ń bọ̀ ọlọ́run ó ti mọ àánú rẹ̀ wá a máa yanjú wọn lẹ́sẹsẹ a ní àwọn pending requests tó pọ̀ gan tá a sì fàwọn yẹn lọ́kàn balẹ̀. Hello, ẹ bá ń pa rédíò yín. Ẹ pa rédíò yín. Ẹ pa rédíò yín.
1: Ẹ ra kúrò ni.
0: Ẹ pa rédíò yín, sà.
1: Ẹ pa rédíò. Wàlá ẹ̀ mo ti pa.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán, mo rí ló ń sọ̀rọ̀ láti ta bí.
0: Ok.
1: Ẹ jẹ́ ọmọ ẹkú ètò.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run ló gbé ètò jẹ́ o.
0: Àmì.
1: Ó pè jẹ́ ní Muhammad.
0: Kí lè fẹ́ bá a sọ? Kí lè fẹ́ bá a sọ?
1: Ẹ dàpọ̀ èmi tí 10,000 ti ń jọ̀rẹ́ náà ni. Mo rọ̀ fún mo fi ra ẹ dàpọ̀.
0: Ẹ a ti sanwó sí yín.
1: Ògùn mo fi ra
0: ẹ. Ẹ ògùn náà lè sọ fún wa ń jọ̀hún ẹ̀ sọ nǹkan mi. Àbí? Ṣé bókun náà lè fẹ́ ra ń jọ̀yẹn tẹ́ ẹ pè wá? Ẹ lọ́wọ́ a dẹ̀ fún yín lówó ògùn àbá fún yín.
1: Ẹ tó kọ́ ẹ láti jókòó rẹ̀ náà wọlé ni.
0: Ẹni a bá ti ẹ̀pù rí ẹ fojú òpó lẹ̀fẹ́ lómi ṣe ti gbọ́. A lè jókòó tí èèyàn kan ká máa ṣe gbogbo tá a bá nífẹ̀ẹ́ nìyẹn nìkan. Èèyàn pọ̀ ti ń gbọ́ wa. Èèyàn ti ń gbọ́ wa lórí programu. Èèyàn bíi mílíọ̀nù ń gbọ́ wa. A sì wá dúró tí èèyàn kan péré tá a máa wá fún lówó lọ́sọ̀ọ̀sẹ̀ àbóṣooṣù. Ẹ lọ́wọ́ ẹ káàsán.
2: Ẹ káàsán sá.
0: Yẹ sá orúkọ yín.
2: Láti
0: káàdé alábí.
2: Láti ìlú olúkọ.
0: Ẹ̀rú bà mí ìgbà mọ́ gbọ́ káàdé alábí deputy governor ni wọ́n mọ̀ tá ń jẹ́ bẹ̀.
2: Láti ìlú olúkọ ni sá.
0: Mò ń gbọ́ yín.
2: Ẹ dákun ohun onídìrẹ́lọ́ ìgbà ọ́sà ni ń dáhùn mi láti tí ó ní ìrírí owó tí ìṣe ra oògùn bíi 3,000 náà kan fẹ́ẹ́ fi oògùn torí tí dáhùn mi ti pẹ́ẹ́ wá fẹ́ mọ wọ́ ìlú lẹ́nu.
0: Ẹni sùrù ṣé ẹ ti lọ hospital.
2: Mo ti lọ hospital, wọ́n ti kọ àwọn, wọ́n ti ní mọ́ ra àwọn oògùn kan fi máa lò lẹ́yìn dàkárá gbàgbẹ́ kẹ́yìn ló fẹ́ máa dààmú mi díẹ̀díẹ̀.
0: e ma gbo ogun te fe ra in hospital na ti ni ke ra
2: ben
0: ke sogun atowo da
2: olu mi ato e so gbato da ato olu mi atun ko
0: ise wo le nse
2: defan te tele ka wa tin di
0: iya a me fe rogun bayi muizi bangba bangba number won ki le ku number yin
2: te se mali orita
0: ah
2: na mo fi pe yin mali mo se da number yin
0: eh si mo number to bere re mi to pari e
2: Se mo ti ti lo pari re.
0: Oda mo ti gbo, emi o pe number temi ka to pari eto. Se ti gbo. Ke gbe to te wa ko number temi ka le, e wa pe mi ta ba pari eto tan.
2: Eta.
0: So a fi pa fi so. A fi so wo si.
2: Ba kia o be. Eta e ba kia o da wa ga. E lo n pe le, e lo n fori asu fe. Olorun mo tin, Olorun fun, Olorun ni jo jabo o.
0: Ami, ami, ami, ami, ami. Eshiun gan. Ejen sare deka polowo oja baba ti polowo oja tan ka ma pada bo sori eto ai abala yin o tun dijo mejo nu eja fe yin le be o dijo mejo ejen sare polowo oja ba ti polowo oja tan eto nte waju e ku kale
3: kere o ile ise yin ni lori bread lo tun sile ko anfani nla kale fun gbogbo awon ti won ba n gba lero lati je alagbata won yala onise owo ni tabi onise ijoba to ni moto okada tabi moru atara re eni anfani lati ko bread lai mu owo kankan dani tesi ma pin fun awon alagbata won kaakiri eleyi te ma sanwo leyin ti e ba ti ta tan ti ko si di ise ojo yin lowo oni taxi olokada oni moruwa ati eni ti o ni moto tara re ti a mo si commercial car la anfani yi wa fun e le lo ko bread la aro kutukutu pin fun awon alagbata tesi ma gba bi si ojo yin lo ani owo ojumo miran re lati ile ise Unilorin bread e kan si won ninu ogba Unilorin secondary school to wa ni Adewole Ilorin ni ipinle Kwara tabi ke ma pe won sori ago 0706389515 tabi 0805354 2864 Unilorin bread o yato gidengbe
4: Nje o mo wipe o le ra ero ayara bi asa laptop lawin ko si ma gbe lo loju ese ni gadget shop
5: bawo le yan se se
4: koda o tun rorun fun e ko ma sanwo e pada die die lo so osu fosu mefa gbako
5: osu mefa ke
4: be ni o ti rorun do baba yi lati ra gogo ohun elo ero ayara bi asa to fe
5: papa julo laptop to ma gara ti battery tojo
4: to si wa lori sirisi bi ko tudo ko i3 i5 i7 abina lala to fi ma won phone ibani soro lori sirisi credit direct lo satileyen gogo ohun to ba fe ra ni gadget shop to fi ma computer lo le ra dori million kan naira lawin ma sanwo pada fosu mefa ni rorun
5: sugba bi igbele

0: The sounds, the vibes, good talk and conversations. You can have it all on Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́ nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
6: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.

0: ẹ kúrọ̀ lẹ́. Ìròyìn ni sókè láti kàn ní ìdámọ́dé 8.7 FM nílùú ti Ìlọrin. Ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí ìyànsípò ajagun fẹ̀yìntì ọ̀gágun Adéyinka Fadéwà gẹ́gẹ́ bí olùgbanímọ̀ràn pàtàkì lórí ètò ààbò nílé gẹ́gẹ́ bí ìyànsípò ọ̀hún wọ́n ṣe kéde rẹ̀ nínú ìwé tí wọ́n pín jáde lónìí látọ̀dọ̀ ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ ilé wa Sẹ́nẹ́tọ̀ George Akume eléyìí tó fi léde láti pàṣẹ akọ̀wé àgbà ìyẹn ní ọ́fíìsì tó ń rí sí gbogbo iṣẹ́ láti ṣe Dr. Ibrahim Kana lónìí ọjọ́ ajé. Ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni Ọmọyẹlé Sowore ti sọ pé kò sóhun tó ń jẹ́ ìkórajọpọ̀ olóṣèlú kankan nílẹ̀ Nàìjíríà ó ṣáájú ètò ìdìbò àpapọ̀ ọdún tó ń bọ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ pọ̀ lọ́fùn lórí ìmọ̀-òmáwòrán àpapọ̀ ilé wa kan èyí tí iléeṣẹ́ wa Damod FM tó wòye bó ṣe ń lọ lónìí ọjọ́ ajé. Sowore ṣàkàwé ìkórajọpọ̀ tí wọ́n ní wọ́n ń ṣe bí ìkórajọpọ̀ àwọn tí wọ́n kanlẹ̀ ní ìfẹ́ láti já ìjọba gbà ni. Àjọ tó ń ṣe ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga nílẹ̀ wa Jamb ni wọ́n ti ní 150 náà ni máàkì o táwọn mú o fún èyíkéyìí ẹni tó bá fẹ́ wọlé ẹ̀kọ́ gíga Fáfitì nílẹ̀ wa fún ètò ẹ̀kọ́ sáà ọdún 2026-2027. Àjọ náà ló kéde eléyìí lónìí ọjọ́ ajé nínú ìpàdé ọ̀rọ̀ ètò wọn tí wọ́n gbé kalẹ̀ nílùú Àbújá lónìí ọjọ́ ajé. Ilé ẹjọ́ gíga èyí tó jẹ́ tìjọba àpapọ̀ tó wà nílùú Ìlọrin wọ́n ti dájọ́ tí wọ́n sì fi ẹni 50 ọdún kan tó jẹ́ awakọ̀ àjàgbé lẹ́jọ́ ńlá ìyẹn Kasimu Bawa sẹ́wọ̀n ọdún méjì. Wọ́n ni wọ́n fi sẹ́wọ̀n látàrí pé ó ní àwọn ohun èlò kan tó jẹ́ àwọn àmúṣọrọ̀ ilé wa tá a mọ̀ sí lithium èyí tí ó gbé ìwọ̀n 25 tí owó rẹ̀ ń lọ bí 2,204,000 náírà eléyìí tí ó ní lákàtà lọ́nà tí ò bófin mu tí wọ́n sì tún yọ̀ǹda fún o láti lè sanwó ìtanràn ìyẹn 5,000,000 náírà. Ìyẹn onídàájọ́ náà tó gbé ìdájọ́ jẹlẹ̀ látọ̀dọ̀ onídàájọ́ Abimbola Awúgbọ̀rọ̀ tí ilé ẹjọ́ ga ìjọba àpapọ̀ ti ilé wa tó wà nílùú Ìlọrin lẹ́ni tó pàṣẹ wípé kan tó gbẹ́sẹ̀ lé ọkọ̀ àjàgbé lẹ́jọ́ náà tó kó àwọn àmúṣọrọ̀ náà tó fi mọ àwọn nǹkan tí wọ́n gbẹ́sẹ̀ lé tó jẹ́ àwọn àmúṣọrọ̀ tó ń lọ bíi tóònù 25 ọ̀hún èyí tí wọ́n rí sọ́wọ́ ìjọba àpapọ̀. Èyí ló pin ìròyìn ní ṣókí fún tìrọ̀lẹ́ òní ẹ ṣeun fún bẹ́ẹ̀ ṣe tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.
1: Ìròyìn.

0: lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́n látàárọ̀ ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹ́rí máa dodo.
1: Agudede woyi nibi ta tin gbo mi ogozoli ogozo ogozoli ogozo ikwe sube sube osu branded maja mega jari aja indi freke mawo be kabiru kabiru mitiuri isi edudu ogedende menu oro ogene mititi aya te enyo bati topo bae wati mokwe eni emi lo nsoro oruko temini woli ada ema adwa eto adelebari ni diamond 88.7 FM.
2: Ogborin demo gbodu mi bo eso kan ijo dayo lo nfun won lorin ede agbon fi kogbon osupa ti dode o a ba irawo.

bó bá se wò ní sọlá rẹ̀. Àwọn tó ṣètò tán kẹ́mi tó gorí àti ètò ń sẹ́rìn wọn lórí nǹkan. My mother.

0: ẹ káàbọ̀ padà. Lórí ètò lẹ́ni Atúndébí ṣe wà nìyẹn. Bá ṣe ń kí àwọn màmá wa. A kú àyájọ́ ti Mother's Day tá a ṣe kọjá, a sá kí àbí àwọn náà nìyá wa. A gbọ́dọ̀ kí hàn. Ẹ fi tàwọn ọkùnrin lẹ̀. Wọ́n kú ti pín ọ̀rẹ́dì wọn ní ìyá ni wúrà. Ẹ mọ wúrà ni góòdù mọ̀ ni góòdù nìyá. Góòdù táwọn agbáwà ló máa ń jà sí wọn. Àwọn ọmọ nìyá gbogbo ẹ̀ ni máa ń jà. Àwọn bàbá dígí. Ẹ mọ dígí. Gíláàsì mírọ̀ ìwòjú mírọ̀ dígí. Ọlọ́mọjì ò jábọ̀ àní jábọ̀ àní fọ́mọ yín lọ́wọ́. Ẹ máa gbọ́ ni ẹ máa gbọ́ lù.
1: Ìgbà kí wà lọ́dọ̀dẹ̀ ò wọ́n dà. Mo kí wà lọ́dọ̀dẹ̀ ò dáyà o. Ìgbà kí wà lọ́dọ̀dẹ̀
0: ò. A kò múra ọdún léyà o bí eré bí àwàdà. Iléyà ń wọlé bọ̀. Àwọn èèyàn ti ń kó àgbò jáde ń gboro.
1: Ìgbà kí wà lọ́dọ̀dẹ̀ ò wọ́n dà.
0: Bẹ́ẹ̀lú mi bá sì lè ra àgbò kalẹ̀ báyìí. Kò tó rọrùn sùn mọ́ báhùn.
2: Ìsoko mi ló ó ti láwájú. Maradona ọ̀nì ọ̀nì ó ti láwájú. Pépèrè ìsoko mi ló ó ti láwájú.
0: Ẹlòmí bá lọ rèé díjú ra àgbò torí iye wọn ń ta àgbò ń sin. Ẹlòmí ò ní lè sùn mọ́ o. Kódà bí èkúté bá da nǹkan lórí àjà. Ẹlòmí ó ta jí ni pé ẹyin wo nu ń sa ọládà ní ẹsẹ̀ ni ń sa ẹran rẹ̀ ní àdá ni. Eléyìí lèmi náà fi ń kí ìyàwó mi dáadáa. Bẹ́ẹ̀sì olúwa tóyìn aya ògùn níyì. Ọmọ ọlọ́jọ́ ìbí è nínú. Àná láǹ ti tẹ́jí na ìṣẹ́gun. Àjẹ wọlé bá tiẹ̀ rí kéèkì àrí kankan lọ́dọ̀ tiẹ̀. Àwọn lónìí àwa ti dá alẹ̀ kéèkì ti ń lọ rẹ gbutu. Jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé léni. Àbí ẹnjìnà Ráfẹ́ẹ̀lì. Òun náà ti gbẹnu sí gbẹnu gà ní ìrọ̀lẹ́ yìí. Jíjẹ kéèkì tìyàwó mi kọjá. Bẹ́ẹ̀sì ló àtúnyìn ògùn ni wọ́n á sọ̀pọ̀ ẹ̀ láyé ológun ọlọ́run. Ayé ọ̀pá ẹ̀bí tinú. Òní lọ́jọ́ ìbí tiẹ̀ náà mú kí ọ dáadáa o. Kò ní bàjẹ́ o. Bá a ṣe ń bá kinní ọ̀ ń bọ̀. Wọ́n lọ́dún iléyà wọn ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbò wọn ti ń kó jáde. Bẹ́ẹ̀ ló ń bá ra àgbò báyìí. Kò ní lè sùn torí ìrònú pé adúrò owó tí mo fi ra àgbò yìí. Ọba mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n rí máa wulẹ̀ tí ra àgbò. Ṣé sùúrù díẹ̀ kan tó ra àgbò. Àbí kọ́ lọ rèé gbọ́ lọ́dẹ tí ó mọ bọ́ sọ àgbò. Kọ́lọ́dẹ ti àgbò náà lásìkò tá a wà yìí o. Wọ́n yàn báyìí tú àgbò kan lọ ẹ̀ mọ́ yìí. Sátú lọ.
1: Jùpá lọ káyìrá. Wọ́n ti yé mi jẹ́jẹ́ o.
2: Jùpá lọ káyìrá.
1: Wọ́n ti dá mi lọ́jọ́.
0: Ẹjẹ́ ń gbàlejò mi wọlé ní pápápá ń rọ̀ lẹ́yìn torí àkókò wa.
1: Ọjà mi lọ́jọ́ yé mi lẹ́sẹ̀.
0: Torí ọ̀rọ̀ ọdún iléyà yìí náà ni.
1: Ọjà mi lọ́jọ́.
0: Ọ̀sẹ̀ tó kọjá mo dá wákà lórí ọ̀rọ̀ ọdún iléyà. Ẹjẹ́ fìyẹ́lẹ̀ lẹ́ni náà. Torí àkókò wa. Bàbá ẹ bá ń káwọn èèyàn wá lé kí wọn gbóyin ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní àdélébárí àrìnà kórí àkóyá ibi.
3: Ẹ ṣe wa kí gbogbo ara lé lọkùnrin àti lóbìnrin lọmọdé àti lágbà.
0: Àwọn náà ń da yín o.
3: Pé àtúkọ́ àsìkò yìí àsìkò ìpalẹ̀mọ́ iléyá.
0: Ìrìnà wọlé.
3: Orúkọ mi ni Olúwa Tóyìn Ọlábọ̀dé Kókó Ọlá pẹ̀lú rẹ̀ ọ̀fẹ́ Ọlọ́run mi ni alábòjútó Diamond Amusement Park nílọrin.
0: Ọ̀dà bàbá àkókò yìí ó súré tètè àbẹ ní ọfọwọ́ yágo. Ẹ̀jìnà Ráfẹ́ẹ̀lì ló lọ́ọ́ rí yí mọ̀.
3: Olóyì.
0: Òun náà ló yí òyò náà ni ó yí. Òun náà ló lè yí. Ẹ jáwèé báyìí sà, ilé yá wọlé dé o.
3: Ó wọlé dé.
0: Kí làwọn ìpalẹ̀mọ́.

fitilẹ ẹgbẹ ìnuraka ẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Gbára rí ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta. Má ṣàfihàn o, kà sí.

0: ani mo la la mo ba mi Canada mo gba Canada de gland by the time ti mo kan wa gbe body bayi mo kan ri pe mo tun gbe body pe irin ajo ti tan lese mi nile okiri mo ba ni ki mo lo si eko male o bi mo se wa gbe body pe o ke irin ajo ti tan ki mo la Argentina by the time ti mo da Argentina bayi ki kan for the wrong kan e caro logide munia ologide ni Argentina ah mamo tin mo ju soke bayi ba eni yawo ba bayi pe ah darling agbo yin ti dele wa mu agbo e mo pa ara yin o ya latale ana munia abajo ah e caro logide ni Canada ni London e caro logide ni Argentina munia ah Allah won sa nu mi yo dare ese meji yin
1: Sonia tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe. Jollof rice, tabi spaghetti. Awọn ori atun yo. Ounje mi a dun si. Sonia tomato mix n je ki ounje dun.
0: Ni se lo to la lago Ododo fe na ni e lo ko yin bele tin pe kuro le o
2: Mr. Peacemaker ni
0: Okay
2: lati oju ekun
0: se lo to la lago abi ogo
2: confirm den to lo ba ran ala ala
0: ẹni ọlọrun bá ránkọ o ṣe ni alágbò àbí ògò jẹnẹrálì ni o
2: ọjọgbọnlá láti ṣàgọ
0: ọjọgbọnlá
2: láti ẹni tọlọ bá fọlọyé
0: pé aláògò
2: ẹni tọlọ bá fọlọ aláògò ọjọgbọn ni o
0: ọdà wọn lọjọgbọnlá lá ẹkùnmọlẹ o. Ẹ máa gbọ́ ni ẹ máa gbọ́ lò ọ̀pẹ́ ìbìtì tí n bá ti dé máa fún yín tán ni má já yín sí yányán ni ẹ máa lọ bẹ́ẹ̀ ẹ kò mọ́lẹ̀ ẹ ló kọ́ yín bí láti ń pè á o ẹ kúrọ̀ lè ó kọ́ yín o
3: yẹ́sà
0: ìyá
3: gbadéfilá láti sábòkì
0: ọyá sẹ́lẹ̀ ò tọ́lá lágò àbí ògò kí lẹ rí.
3: Aláògò nǹkan tí mo rí ni pé èmi ẹnìkan wá bá mi lójú oorun tó bá mi jà ilẹ̀ tó rẹ̀ tẹ̀ fún gangan a sì jà.
0: Àbẹ́yìn lè lọ tọ́jà ń gba alẹ́ mọ́ ni.
3: Lọ́ sí o, òun gan ni.
0: Pé n tẹ́ rí lójú oorun tó ṣẹlẹ̀ lójú ayé.
3: Yes.
0: Ah.
3: Ó kúnlẹ̀.
0: Ah.
3: Mo tún rà wá pé mo jẹ ọ̀gẹ̀dẹ̀ lágbájá. Ó fún mi ní ọ̀gẹ̀dẹ̀ yẹn.
0: Lójú oorun.
3: Ìgbà tó dojú ajé tí ẹnìyàn sì ti fún mi. Gbogbo ètè mi sì pọ́n.
0: Ah láìsọ gẹ̀dẹ̀ tẹ̀yìn wá pọ́n.
3: bẹ́ẹ̀ni.
0: Pé aláògò ní tẹ́gbẹ̀ẹ́jọ́ àti sọ. Ọ̀dà.
3: Aláògò
0: ọ̀dà. Ẹ jáwọ́ tẹ́lẹ̀ mi ọ̀tún bá a sọ.

0: 거라고. ẹ lọ rìn fún kẹ́ni wọ́n bá jálẹ̀ lọ́wọ́lẹ́ ọ̀jẹ́ bu gàrí inú omi tútù fún kó mu gàrí àtomi tútù kọ́kàn rìn ọba ẹlẹ̀ ẹ gbọ́ nǹkan kan. wọ́n àgbọ̀ yóò bá mọ́nìkẹ̀ dára lọ́mọ o olórí ilé ìdára lọ́mọ àǹtí sùlẹ́yà dá lọ́mọ o. ẹ̀lú kan yín mo lati ń pè ààrẹ kúrọ̀ lẹ́ o.
1: Hello.
0: Ẹ ṣe ó kọ yín o.
1: Ọ̀pá
0: ìdí sí. Ìsìn lé ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ
0: àmì ọlọ́run. Wọ́n
1: rí àyọ̀ ni láti fi àmì lọ́pàá.
0: Ah, okay. Ẹyin náà dá sí.
1: Ẹ ṣe máa ń máa làbára rẹ bá mọ ọ̀sẹ̀ yóò máa lọ gbọ̀ náà ni. Àmọ́ níwòye tèmi àlágọ̀ o.
0: Níwòye ti yín àlágọ̀.
1: Mo máa làpọ̀ orun òye lójú orun. Ó wá yí ká lé tó
0: alágọ̀ lọ́dọ̀ tí adúpẹ́ ìyá wa láti ìlú ọ̀fà ìyá ayọ̀ ọgbọ́n yóò máa wọ́n ní lójú tàwa alágọ̀ o. bàbá o ebe ń kwara bàbá o. Wàláyì táfọwọ́ yago. Ń ọ̀gbọ́n. Ẹjẹ́ wẹ̀ ní wàá bí last caller ó kọ yín mo lẹ ti ń pè á o.
2: Ẹ
0: ṣe ó kọ yín alágbà àbí alágbà ó kọ yín o.
2: Alọ́gbọ̀
0: o. Ó kọ yín.
2: Mo pè lẹ́ẹ̀kan ìyá tó lẹ́ni ọba ewó lójú orun.
0: Ẹ tó pè padà.
2: Ọjọ́ lè múra síṣẹ́ rẹ.
0: Òbí náà kọ́ ọ. Bàbá wa evangelist ẹni tó fi àwọn náà kọ́. Ẹni tó rówó lójú àlá tó ń dunnú. Láàrin iwájú ọdẹ wọlé wà ń bí.
3: Ó ti máa bá ìdùn rẹ̀ lọ.
0: Wọ́n gbọ́ o.
3: Owó ni ẹ̀jẹ̀ kò tó ṣe.
0: Ó wá wá. Ó rò pé mo ti sùn àní. Ó wá fẹ́ jẹ̀bẹ́ pẹ́ dòdò àtẹ wa. Mi ya ọ̀pá ẹ̀bìtì. Ọdọ ẹjẹ́ wọn lọ́ọ̀dẹ́ ẹ̀ lórí ètò tá a pè ní Àdélébárí Arìnàkúrẹ́ Àkòyá ibi títí ìgbà míì táwọn pàdé. Ọlátírẹ́ wájú ògùn ní ọ̀pá ẹ̀bìtì lèmi jẹ́ alákànfẹ́yìn rèé. Ìjẹ́ àlógún international precept ọmọ láti fọ abọ́lá mọ ọkọ yẹn gan kó papapa fi rẹ́ ẹ̀ nakanaka gbára ẹ̀ lọ́wọ́ kanakana ìpàdé mi àti ìdí wọ̀ bí ọjọ́rọ̀ ó dìgbà kaná o. Ẹ wo ẹ má yí kó bẹ́ẹ̀ o Àdélébárí Arìnàkúrẹ́ Àkòyá ibi náà lètò. Lọ́dọ̀ àwọn kan tá làbá ti ń sẹ́ lóòótọ́ àlá ògò. Bálà bá ti wá di pé à ń la irú tí mo bára mi kárára tán pé ẹ káàrò lógìdé èmi náà pé bóyá làágọ̀ ṣùgbọ́n aláwògàn ń gbà mí o ìgbà míì sì ni ó lè yẹn lè la kópa ẹ̀ lẹ́rìn-ín wọ́n kà pé lémi náà bye for now.

0: ẹkúrọ̀lẹ́. Ìròyìn jákè jádò àgbáyé ló ń dé sí ètí gbọ̀nyìn láti Canada Mọ́dé 88.7 FM nílùú ti Ìlọrin. Ààrẹ Tinubu ti yan Fadéwà gẹ́gẹ́ bí olùgbanímọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ààbò lábẹ́lé. Àádọ́jọ máàkì làjọ jáàbù mú o fáwọn tó bá fẹ́ wọlé ẹ̀kọ́ gíga Fáfitì. Ẹgbẹ́ IDPU wọn yóò san owó tó jẹ́ ti ètò ìdánwò NECO fáwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọmọ bíbí ìlú tí wọ́n jẹ́ 125 àti 5. Nílẹ̀ òkèrè ilẹ̀ China jẹ́rìísí pé ilẹ̀ Amẹ́ríkà ni ààrẹ wọn yóò ṣàbẹ̀wò sáwọn lọ́sẹ̀ yìí. Lẹ́ka tó kò ṣe lówó epo gbẹnu sókè o gẹ́gẹ́ bí Trump ṣe tako èròǹgbà kógun omi kógun ósinmi tílẹ̀ ráńpẹ́ fún. Lẹ́ka ti amúlùdùn ṣe ni òṣèré inú ilà tí fàdédé méjì òun ṣàjọyọ̀ lórí bí sinimá Lisa bí ṣe gbàmẹ̀yẹ méjì léra wọn nínú àgbékalẹ̀ AMVCA tọdún yìí. Lẹ́ka tèrè ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù Flamingo sí yàwọ̀ ìkẹ́nẹ́ o fún ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin wọn àtilẹ̀ Guinea. Ẹ ṣeun ṣeun fún bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì yín tó ta wọn yọ ní ìdámọ́rí 88.7 FM nílùú ti Ìlọrin. Ẹ má gbàgbé o pẹ̀lú ìdarapọ̀ mọ́ wa lójú pé ìtàkùn ayélujára wa bí ní www.damodfm.net àbí láwọn ojú òpó ìtàkùn ayélujára wa míì. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ń bọ̀ ní kò pẹ́ kò jìnà.
1: Ní ilé kárí oko ní mẹ́hẹ̀ ètò ààbò àwùjọ tó ń peléke sí lójoojúmọ́ yẹn ń ta lára. Bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wojútùú sí láti dènà pípàdánù ẹ̀mí àti dúkìá. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà, a gbọ́dọ̀ máa bára wa gbépọ̀ lálàáfíà ká lè bá jẹ àwọn èrè ilẹ̀ bàbá wa ní kíkún láì fi tẹ̀yà, ẹ̀sìn tàbí ìyàtọ̀ àṣà wa ṣe. A ní láti kọ́kọ́ rí ara wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà kan náà. Nínú ìlú oko wa, a ní láti ṣúgbà ara wa nípa dídáàbò bo àwọn ẹlòmíràn àti fífi àwọn ìṣẹ̀lẹ̀ àjèjì tó àwọn aláṣẹ tó bá yẹ létí lásìkò. Ẹ rántí o, ojúṣe àjùmọ̀ṣe kan ní ìbáraẹnigbépọ̀ lálàáfíà jẹ́. Nípa jíjùmọ̀ṣepọ̀, a lè gbé orílẹ̀-èdè Nàìjíríà ga jù báyìí lọ. Ọ̀rọ̀ ìmọ̀ràn yìí wá láti iléeṣẹ́ Radio Diamond 88.7 FM. Ènìyàn mi lẹ jẹ́.

0: káàbọ̀ padà. Ìròyìn ń rè lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Ọlárẹ̀wájú Ògún nìyí. Ààrẹ Bọ́lá Tinubu ti fọwọ́ sí ìyànsípò ọ̀gágun fẹ̀yìntì nì ìyẹn Adéyinka Fadéwá bí olùgbaninímọ̀ràn pàtàkì lọ́rọ̀ ètò ààbò lábẹ́lé. Ìyànsípò náà ni wọ́n jẹ́rìí sí lónìí nínú ìwé tí wọ́n pin káàkiri eléyìí tí akọ̀wé ìjọba ilé wa Sẹ́nítọ̀ George Akume buwọ́lù. Wọ́n ní ìwé tí wọ́n pín ọ̀hún níbẹ̀ láti rí pé akọ̀wé àgbà nílẹ̀ wa ni èyí tó wáyé látọ̀dọ̀ rẹ̀ nípasẹ̀ ọ́fíìsì àwọn tí ń rí sí wíwá àwọn ètò tó ń jáde Dr. Ibrahim Kana ló ṣàlàyé pé ààrẹ Tinubu lẹ́ni tó ní òun ṣe ìyànsípò Fadéwá náà látàrí àwọn fífakọ̀ọ́tọ́ eléyìí tó ti ṣe àti fífakọyọ rẹ̀ jíjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ rẹ̀ àtẹni tó ṣe bẹ́ẹ̀ èyí tó náà tó ti ní ipa ribiribi tó ti kó lórọ̀rọ̀ ètò ààbò lábẹ́lé àti tàpapọ̀ lórílẹ̀‐èdè yìí. Ó ní ìgbésẹ̀ náà ló ṣàfihàn ìṣèjọba tó wà lóde yìí pé wọ́n ti rún fẹnu kò kùnà wípé àwọn yóò náwó já ètò ààbò ní abẹ́lé síwájú káàkiri àwọn ẹlẹ́kùnjẹkùn àti àwọn iléeṣẹ́ gbogbo. Ààrẹ ẹlẹ́ni tó tẹpẹ́ lẹ́mọ pé ó ṣe pàtàkì láti ní irú ẹni bẹ́ẹ̀ bí aṣáájú nínú ìfìmúfílẹ̀ lórọ̀rọ̀ ètò ààbò láti yanjú àwọn ìdúkokò ètò ààbò lábẹ́lé jákèjádò orílẹ̀-èdè yìí. Àjọ tó ń ṣe ìdánwò àti gbaniwọlé ẹ̀kọ́ gíga nílẹ̀ wa Jambu ni wọ́n ti pé 150 ni àwọn tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ fáfitì gbọ́dọ̀ ní fún sáà ètò ẹ̀kọ́ ọdún 2026-2027. Jambu ló kéde yìí gẹ́gẹ́ bí ìpàdé èyí tí wọ́n gbé kalẹ̀ nílùú Àbújá lónìí ṣe wáyé níbi tí wọ́n ti ṣàlàyé pé ìgbésẹ̀ táwọn gbé ló wáyé látàrí àwọn gíwàgbà láwọn fáfitì tí wọ́n wà níkàlẹ̀ tí wọ́n dìbò kan nínú ìpàdé náà. Ó ní sẹ́rí iye máàkì táwọn mọ́ ọ̀hún làwọn tó mọ̀ ìyẹn tí ń ṣe 150 fáwọn tó fẹ́ wọ Colleges of Nursing tí wọ́n fẹ́ lọ rí kẹ́kọ̀ọ́ nípa ètò eléyìí tó jẹ́ ètò ìlera ti nọ́ọ̀sì. Ó ní bákan náà àwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe làwọn mú 100 nínú 400 máàkì fún ṣe lọ́dún tó kọjá ni wọ́n láwọn fáfitì nílẹ̀ wa náà ní 150 ni wọ́n fi ẹnu rẹ̀ kò láti mọ̀mọ́ fáwọn tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ fáfitì nílẹ̀ wa eléyìí tó mú awuyewuye lọ́wọ́ látọ̀dọ̀ ọmọ Nàìjíríà kan tí wọ́n pe iye máàkì yìí ti kéré jù fáwọn tí wọ́n wá ọ̀nà àti wọlé ẹ̀kọ́ gíga. Gbogbo ètò ló ti tò báyìí látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ tó jẹ́ tọmọ bíbí ìlú Ìlọrin tá mọ̀ sí Ìlọrin Emirate Descendant Progressive Union IEDPU. Eléyìí tí wọ́n ní lọ́jọ́ Sátidé 16 oṣù karùn-ún tá a wà yìí ni wọn yóò fi ìwé sọ̀wédowó owó fún àwọn tó fẹ́ ṣèdánwò NECO tí wọn yóò fi lé wọn lọ́wọ́. Eléyìí tí òǹkà wọn lọ bí 375 345 níye tí wọ́n fẹ́ wọ àwọn ilé ẹ̀kọ́ gíga secondary school jákèjádò àwọn wọ́ọ̀dù tó jẹ́ tòṣèlú tó jẹ́ 169 tó wà ní Ìlọrin Emirate. Wọ́n sọ lójú ọ̀rọ̀ látọ̀dọ̀ ààrẹ àpapọ̀ wọn fún ẹgbẹ́ náà Alhaji Abdulmumini Ayo Abdulmalik eléyìí tí ó kópa lórí ètò iléeṣẹ́ rédíò kan nílùú Ìlọrin. Alhaji Abdulmalik ọ̀hún tó sọ̀rọ̀ nípasẹ̀ ẹni tí ń ṣe akọ̀wé àpapọ̀ tó ṣẹ̀ sídìí kò nípò nínú ẹgbẹ́ náà Malam Abubakar Imam ló kàlàyé ṣe pé ètò náà làwọn gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ Olúwọlé Educational Foundation eléyìí tí ó wáyé pẹ̀lú àjọṣepọ̀ yẹn tí ń ṣe alága fún Tuyi Pharmaceutical Industry nílùú Ìlọrin Apostle Olúwọlé Awotuye. Wọ́n ni wọ́n ṣàfikún rẹ̀ pé àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn yóò máa jàǹfààní náà láwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan gẹ́gẹ́ sí ní ọ̀kọ̀ọ̀kan wọn ni wọn yóò tún gba owó péréte kan tí ó jẹ́ owó àtìlẹ́yìn fún owó tí wọn yóò fi wọkọ̀ lọ bí ojúkò tí wọn yóò ti ṣe ìdánwò náà. Alhaji Abdulmalik ló kàlàyé sí pé ètò náà ni ẹni tí ń ṣe kọmíṣánná fẹ́tọ̀ ẹ̀kọ́ nípínlẹ̀ yìí àti ìdàgbàsókè ọmọnìyàn Dr. Muhammad Lawal Ọlọ́ngbẹ́bẹ̀ ni ó léde rẹ̀ àti pé ṣe ni àwọn kànrìnkànrìn kan yóò wà níjókòó àti níkàlẹ̀ níbi tẹ́tọ̀ ọ̀hún ti wáyé ìyẹn ni ilé ẹgbẹ́ àpapọ̀ ẹgbẹ́ náà tó wà ní Gèrè Alímì nílùú Ìlọrin. Olùwápò gómìnà kan títún ṣe ọmọye tó fẹ́ wápò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC ọ̀nàrẹ́bù George Ibolújókòó ló ti kanlẹ̀ pé òun jáwọ́ jásẹ̀ kúrò nínú àǹdíje dupò gómìnà todun 2027 ni ipinle yi gẹbi o se kede atileyin re fun oluwapo gomina mi legbe oselu APC yen Dr. Azeez Alakomuyideen Olaniye oro awon ikan oloselu nipin ekun Gusu Kwara lati sara won losu sowo ati pe ki won o to seyin oludije kan so apile kokan to fi lele loni bolujoko salaye pe igbese to ngbe lo nse latari ifikuloko to nti saju se pelu awon adari awon ikan kankankan awon loko loki atawon latileyin jake jado ekun Gusu Kwara eleti won salaye pe se ni kawon gbe ero kan ta won ti komosi je yi ti o lede saju ero kan to ni se pelu ekun na bolujoko salaye pe igbese to ngbe na lo waye pelu awon arowa to waye laipe yi latode gbe aro meta development association eleti won ke si awon to je oluwapo lati ekun na pe ki won sira lo soso wa ti lomo iya kan ki won pa awon wapo lotun lo city kan si se papo pelu erongbo oselu kan soso ninu eto awon eto ibo odun 2027 gabi oro re oni ipe fun isokan na lo waye lasiko to ye ko waye to si je dandan wa kilo wipe sere anbare nini ikunsinu laarin are ni laarin awon to je oluwapo na ninu egbe oselu APC ni ko ni je ki ekun na ko rowo mu ko si rowo yo oni ko ni je anfani o fun ekun na bo tin wo ko mo se ni won yo kan fi anfani won le awon ekun dibo mi lowo eni tin se oluwapo tele ri na lo ni gbangbe lo nwa o leyin a gbe ipo agbara kire lori eyi ti egbe na npe fun idurore ati mu dogba dogba de bani to fi mo airule apakan dakan se fawon ofisi to je ti gboge ninu oselu laarin awon eka meta to di ile igbominna mu to di laarin awon eka meta to di ekun Gusu Kwara mu iyen ninu ile itatiri igbominna Ibolo ati Ekiti ase kagba fun ose awon niroyin todun 2026 yi eleti egbe Correspondent Chapel of Nigeria ti won se ni o waye ni ojo keta le osu karun ta waye ni gbangan Salem to wa ni City of Refuge ni Fort number 14 Station Road to wa leba Waterfield GRA nilu Ilorin Lago merin role ikede na lo wa ninu lo waye ninu apile kokan ti won fi lele latodo Malam Garuba Abdul Hakim loruko ti igbimo atori soro ti Correspondent Chapel ninu eto awon niroyin to je ose awon niroyin todun ta waye leka ti NUG nipele Kwara alaga fun eto na engineer David Sunday Babalola nigba to je pe yo je alejo pataki nigba to so pe alejo pataki nibi eto na ni His Excellency Malam Abdulrahman Abrasag ni ele to je pe won yo salaye awon oro oni sibe o ipele meji ni awon pin awon ti o soro nibi eto na se ninu awon alase oni ipele to je ti akoko to se gboke ni ti honorable olorun to yo si Thomas ti re ti wa pe yo soro lori awon to ni se pelu dagba soke eto atinuda ati awon anfani mi eyi ti o le waye leka ti a nse ohun osin nigba ti oni won yo to salaye lori ajo sepo ohun ibanisoro ni eyi to le fa idawo soki apapo nile wa oni bakana ni ireti wa pe alejo pataki ti won yo tun gba nibi eto na ti o tun ba ni soro ni Honorable Bola Olojoku to yo soro lori ajosepo laarin ijoba ati ile ise iroyin awon oro tun lo laarin awon alase ati ipa pataki to je ti ojuse awon onigege ara eleyi ti o mu ki isijoba awara ko tun bo fese rin le gbangbangba si iroyin ijake ijado agbaye lo ndi si eti gboyin lati Canada Mode 8.7 FM ni lorin leyin idanoduro rapa yi e gboroyin lati le okere ati lati ka ti re idaraya e ma yi kuro nibe
1: e darapo mo wa ni idakun kai lu jara wa idakun ibado re Facebook idakun abeyefo Twitter ati Instagram lori Diamond 8.7 FM Diamond FM shining supreme.

0: Olórun Ayọ̀ Délé Babalọlá. Olórun 1930. Oya wa ti ṣagbara bi ti 1930. Ninu aye mi. Ọjọ́ lọ wa ti sọ̀rọ̀ aye mi o. Èyí ni bí gbogbo ẹ̀yà àti èdè ni wọ́n ti mú kó lájọ pọ̀. Kípadà ni wáyé ní gbogbo ọjọ́ Saturday kejìkejì. Lọ́sọ̀ọ̀sù every second Saturday of the month. Ló mọ wáyé láàrin aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀. Nínú ìpàdé alágbára ńlá yẹn náà ni. The God of Intervention. Olúwa Ọlọ́run ìjàsí. Jésù Kristo lóore. Oya wa ti sọ̀rọ̀ aye mi. O gbogbo ti sún mi. Ìwọ nìkan ló lè bá mi jọ. Ayé wù mí mọ́ lára. Wọ́n retí ọtí màmú bọ̀ lọ́dọ̀ rẹ. Tètè wá ṣe lójú ọjọ́. Níbi tí gbogbo ẹ̀yà àti èdè ti mọ́ kó rájọ pọ̀. Kípadà ni wáyé. Tó kálukú sì mọ́ níbùkún mú lọlé lọ́kọ̀ọ̀kan. Ìwọ ni kò mọ́ gbẹ̀yìn bí pàdé tó fi. Lábí olùdásílẹ̀ ìjọ. Òní ajé ìrẹ́rẹ́ Ayọ̀ Daniel. Tí wọ́n jẹ́ alákòóso. Babalọla Memorial International Camp. Ìkejì alákejì. Ọwọ́ àwọn ọlọ́run gbé dá ìjọyẹ sílẹ̀. Evangelist Timothy Adéyẹmí. Àwọn ọlọ́run máa lò. Láti máa léwájú àwọn ìránṣẹ́ ọlọ́run àtọ́ lórí ẹ̀mí. Ọwọ́ nínú ìjọ. Christ Apostolic Church. Land of Faith. Miracle Center. Ajégúnlẹ̀ Festiri. Gbàgede inú. Amọ́yọ̀. Wara State. Hello 09056389443. Lọ́sùn tó lọ́nù pàdé àwọn kan lẹ́rìí. Lọ́sùn yìí wà lẹ́ríkọ̀ lórúkọ Jésù.
1: Olúwa ọpẹ́lọpẹ́ rẹ̀.

0: Diamond 88.7 FM. Ogbon tarigi ni wa.
1: Ipinu ti mo ni mo ko sile unu adun tuntun. Ara mi dayo ki madam unu adun tuntun.
2: Láṣì Ọlọ́run a ní ìdààmú o, ẹ kú ilé ní gbogbo tẹ́ ẹ bá ti láyọ̀ láǹfààní àti máa bọ̀ à. Ire àjẹ́ǹjẹ́ dalẹ́ ìfà tí ò ní fà ń lápòyà òun gangan la gbẹ́tàn yìí wá fún tọdún tuntun. Eléyìí tí yóò mẹ́yìn náà kú ò láwùjọ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ̀sí mẹ́sẹ́jì láàárọ̀ láàárọ̀ pé ẹ dákun ẹbùn wa a ní ntaàjẹ́. Nínú tí ọ tàbùkù ẹni jù láyé ó ní kí èèyàn ó di ẹni tí màá tọrọ lọ́wọ́ yàn. Wá gbọ́ o, ìwà gangan nílò láti yí ìpinnu rẹ padà fún tọdún tuntun yìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àánímú tí ò ní ṣe yín láǹfààní àánímú wá fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́hùn yìí. Ìdí ẹ̀gan rèé ńgbà mo hé tí mo kò ó ni mo ní gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátá ẹ gbọ́dọ̀ jẹ́ nínú àǹfààní tí ń lọ lọ́wọ́ yìí. Ẹ máa wò ó pé kí ni gbogbo àsàmà tí ń pa yìí kí lọ dálé lórí. Bọ́ ọ bá fẹ́ máa tọ́ dálé lórí ìwà gangan jòkó kọ́ gbọ́ ọ fún tàkókò yìí kó o lè fi rí ìgbésí ayé rẹ tòní. Ìpinnu tó ṣe tí ó yí ìpinnu ayé rẹ padà lọ́dún tuntun yìí ó gangan mo gbẹ́tàn yìí wá fún tàkókò yìí. Bí n bá ní bẹ́ fún yín kò ní dùn lẹ́nu tèmi gangan fúnra mi o. Ẹ̀yin náà ni Yorùbá fìbọ̀ tí wọ́n ní oníkànnì sọ pé kinní kan oyè yín náà ń. Bọ́lọ́fà bá ní mo ta á jẹ́ pé n tí ó ṣe yín láǹfààní ọ̀hún gangan ni. Nígbà mo rí iléeṣẹ́ Design Your Life.
1: Ìpinnu tí mo ní mo kọ́ sílẹ̀.
2: Bẹ́ẹ̀ bá mọ tá ń dá lára ń bẹ̀ wá láìsàláì ẹ̀yin gùn ní ẹsítéètì. Ẹ̀gbẹ́ mo mìíní pẹ̀lú pé ní ẹsítéètì ẹ̀ ní ẹsítéètì láti darapọ̀ mọ́ pápákọ̀ ni. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán ti rò páwọn ò lè jẹ́ nǹkan kan mọ́ nílé ayé yìí gbogbo wọn pápátá ni wọ́n ti rọ́wọ́ tìbàpò táwọn náà ti ń ṣe fún mọ̀lẹ́bí. Ngbà wọ́n yí ìpinnu wọn padà tí wọ́n gbé ìgbésí ọlọgbọ́n ní kété tí wọ́n gbọ́n tí iléeṣẹ́ Design Your Life gbé wá. Náà làwọn náà fi ṣàjẹjẹ ara ni wọ́n fi ṣe àtòlé ayé wọn lódi pé wọ́n ná mílímílí wọ́n ná thousand thousand. Ẹni ó ti rò pé òun ò lè rí recharge card 2,000 naira rà. Ó wá dẹni tí ń mòyàn ní 20,000 lọ́sọ̀ọ̀sẹ̀. Ẹ rí pé kinní ọ̀hún ó ní bó ti jẹ́ ni. Àwọn eléyìí ṣe pé wọ́n ni ẹ máa kiri ọjà tí bàtà wà á bu gbá o. Ẹ kọ́ kalẹ̀ sí ọkàn yín pé ẹ ní kiri ọjà kẹ́ ẹ tó di ẹni làmìlàmì láka láwùjọ. Pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan ètò yìí tí iléeṣẹ́ Design Your Life tí wọ́n gbé wá. Bẹ́ẹ̀ bá gbọ́ ọkọ̀ yẹn gangan wọ́n ń sọ fún yín nù pé ọwọ́ ara yín náà lẹ́ẹ̀fi sọ ń tẹ́ jẹ́ tí èsè ti rárá ràdá ò ló ní léyìí tó jẹ́ ti dáadáa. Ilé ayé yín ọ yàtọ̀ ẹ wo bí má ni máa fà á lọ fúnra mi wà láìtaláì iléeṣẹ́ Design Your Life ó tó bẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ni. Ẹ jẹ́ ń gbé wọn wọlé àwọn tó jẹ́ aṣojú iléeṣẹ́ Design Your Life wọ́n ti wà pẹ̀lú mi nínú yàrá kulu mọ̀ láàárọ̀ eléyìí tí wọ́n ó ṣe gbogbo ẹ̀ fún yín ẹ lọ́kọ̀ọ̀kan ìjèjì àjọ máa ta kinní ọ̀hún síra wọn ni o èyí ti ń bá rí i pé wọ́n fẹ́ fi yàn yín jẹ wọn ọ̀fẹ́ jùlẹ̀ fún yín ẹ mọ̀ náà èmi ti yín ẹ̀yìn tèmi torí ti yín lèmi fi wà ń gbà lọ́wọ́ wọn fún yín. Ẹ jẹ́ wọn wọlé àlejò mi ẹ̀ka ẹkú débi àkókò yìí o.
3: Ẹ ṣeun gan olóòtú mo kí gbogbo ará ilé tó ń gbọ́ mi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin pé a kú dédé àkókò yìí. Orúkọ tèmi ni Jimba Jamiu tí mo jẹ́ ọ̀kan lára aṣojú iléeṣẹ́ Design Your Life International.
2: Mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa lẹ́kùnrẹ́rẹ́ láì ní fígbà kan bọ̀ kan nínú. Kí ni iléeṣẹ́ Design Your Life kí lọ dá lé lórí àti pé bó làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe darapọ̀ mọ́ àwọn títí ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n ti dọlówó dọlọ́rọ̀.
3: Ẹ ṣeun gan olóòtú fún àwọn tó bá ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa iléeṣẹ́ Design Life International. Iléeṣẹ́ Design Life International jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tí ìjọba fi òǹtẹ̀ lù gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ní rí sí ọ̀rọ̀ okoòwò ṣíṣe léyìí tí a mọ̀ sí Business Consultancy. Bákan náà a máa ń ran àwọn èèyàn lọ́wọ́ nípa ọrọ̀ ajé wọn lálẹ́ ní máa yá owó tàbí jẹ gbèsè. Iléeṣẹ́ Design Life International jẹ́ iléeṣẹ́ tó ń bá ní wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé ẹni láti gbé ìgbésí ayé rọrùn láti máa rí owó ná láti máa rí ọwọ́ tìbẹnu. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti máa kọ́ni nípa bí a ṣe ń ṣe òwò jèrè fún àwọn tí wọ́n bá ń wá ọ̀nà mìíràn láti fi kún iṣẹ́ tí wọ́n bá ń ṣe lálẹ́ ní jẹ́ pé wọ́n á fi iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ gẹ́gẹ́ bí another source of income.
2: Ọlọ́run o, iléeṣẹ́ Design Your Life ń tẹ́ ẹ ti kà kalẹ̀ yìí ọlágbà o, gbogbo nǹkan yìí làwọn èèyàn máa wá káàkiri. e pe bo lo se fe je rorun o da bi pe irorun le fe gbede yi o e ba so ni wule wule mo fe ka won eyan mo daada
3: no da fun yin olotu sare eto ta gbe wa fun awon eniyan eto yi wa fun awon osise ijoba ti won gba salary to je pe ki salary to de won ti na owo na tan opolopo awon eyan ni won ri owo ti won de ni akojo to agbe to yi fun won lati fi create oro fun aromodomo won to wa fun osise ijoba onise owo ati onisowo o wa fun awon graduate ti pari ilewe ti won orise e ri pe laye igba kan won ni to ba kawe re o batare adun ko ka o to ba kawe re o batare awo serere nile o eyun laye igba kan ni opolopo awon graduate ni gbe certificate kaakiri lati bi odun marun sisin ti won ti wan di alabuku ni agbole to o ti wa fun gbogbo awon ni ti ogbori re ba ngbe ikan ti le se decide la fitara sana wa fun ni
2: e so kini kan nisin
3: be ni
2: e lo wa fun awon ti o ngbe orire ba ngbe
3: be ni sir
2: ah se o ngbe orire mo gbe yan ni
3: ah be ni o gbogbo eni to ba mo pe oun ni daada to n fe da nle aye ti owo ro ti to daada na o mo wa gbogbo ona lati ma sare ki lati di olorire ni idi ni e ti o je pe afojuso ile ise desire life international ni lati mu idekun ba awon orilede nigeria idi ni e ti ile ise desire life international fi gbe eto kan ti a n pe akole re ni success pathway kale fun gbogbo eni ti o ba n wa ona abayo si igbesi aye won
2: eni success pathway ba ba gbo itin je success pathway gaga e ti ri pe ona aseyori ina ni awon eyan ma soro kan wa ni ba o re ni bala ola ki ya sin ten so fun wa ni isin ni pe gbogbo eni o ba setan ati ba le ise design your life international to ba setan ati ba won se to setan ati wonu won ati oni jade mo to ye pe ko ti e ni ronu ati jade se en so fun wa ni isin pe ona won ti dirorun lati do lowo do lorun o
3: ah eseun olotu te ri olotu kirakita odola ka si se bi ero da nkankan lati di olowo laye yi olotu formula ni system kan ni e fin do lowo te ri formula yi elomi mo sugbon ko lo elomi o si mo formula yi idi ni e ti opolopo awon eyan fin sise bi erin to fin jeje iliri gbogbo eni ti olorun ba kadara pe ko te atejise yes si number te abe pe leri eto yi ah mo kiyin ko rire
2: eh olorun o e bo ba je mi ni nti nkokko se bayi ni pe ero ba ni soro mi ni mu dani e mu ero ba ni soro yin dani be tin gbo ohun mo mama ni kan ma ti pe ni o e mo pe eyan ma mura sile ngba mi de orire elomi isire oriri oba nibi to wa yo to ma o pe baba ni ase ni sin amo bi ti o ja si nkan to si olodun to lo ina lo tun ti fe ko ma si ohun bo ba je eyan ti ma ronu pe nkan gbe wa yi so le work fun mi sa o ni tete ni lo si waju o kokko gbe igbesi ologbon igbesi ologbon to ba wa gbe ohun o gangan ni o wa fun o ni akomona ta so le kan pe success pathway o ni fun o mo ero ba ni soro re dani ke ma wora yin bi igba te eyan wo oro ti o ma je dale bi igba ti nwo lo kan ni o si mo ero ba ni soro dani e ba pe number fun won
3: olotu ki to pe number yen gbogbo ti tin gbo mi mo ki won ku orire ni dede akoko yi tori eto yi ni mo gbo ni bi odun melo kan seyin bi odun die bayi seyin to yi igbesi aye mi pada si dada eni mo je agbabolu nigba kan ri to je pe ise bolu gba ni mo mu layo gege bi career mi to mo gba bọọlu ti mo pa afẹrin tin bi se bọọlu ni lẹyin gba ti mo fi se bọọlu le olotu ati je ati mu onira fun ota mi nigba na ti ota mi ba ri paper le bayi owo ni o pe ta ba fe gbo bukata dije mumu ninu ile mi atawon iyawo atomo ni lati ma pe ore ati ebi lati je pe a fe je on ninu ile so igbesi aye ni mo wa n gbe ko wa dun mo mi mo ni lati rawo be so olorun pe olorun dakun sanu mi ta ba n se adua lamo amojo ti olorun ma n gba so injo ti olorun o gba adua mi eto design life international ni mo gbo ti olorun fi se gbigbadura fun mi
2: ero le meji
3: leni mo ti wa lara won top earners ninu ajo design life international loni mo ti make millions dara won ti won ti make million ni design life international idi ni ti a fi gbe eto yi kale lati fi ko awon eyan ni formula bi eyan se le di olowo oloro lati fi di eni to le da business ara re sile ati lati fi fe business won loju
4: iwọ kan gbìyànjú láti darapọ̀ mọ́ wọn níbi ètò yìí tí ó wáyé ní captain cook event center unity nílùú ìlọrin lọ́jọ́ sátidé on the 16 May 2026 tá a wà yìí ní captain cook nílùú ìlọrin bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ títí di aago méjì ọ̀sán.
3: mo fi dá yín lójú wípé ẹ̀yin náà máa wà lára àwọn tó máa dúpẹ́ fún ọlọ́run tó sì já sí pé níbi tí gbogbo ẹgbẹ́ yín bá ti ń ná owó ẹ̀ní bá wọn ná gidi.
2: bẹ́ẹ̀ ti tó lẹ́sẹẹsẹ ọlọ́run ó dùn mọ́ mi torí mo mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá lè láǹfààní àti kópa níbi ètò yìí ìgbésí ayé tiwọn náà yóò yí padà sí ti dáadáa ibi awa ti lole kani pe yes teni ka won yan teun e da ko e ba npe number e ti awon eyan te yes on si atejise yes lasan bo ba je mi ni wo ni e ti wonu message mi kale e ti kokko te yes un to lawon to ba tu kokko te yes un to kokko wole anfani kan tun be loto ti won ti pele mi kale fun won ti won fun awon yi un ba nte yes un kale ki won wa pe number e ba npe number yen fun won
3: o olotu ka to pe number na si waju gbogbo eyan ti o ba fe ko pa nbe anfani tori re yi 55,000 ni owo ticket ti o fi wole amo eyan 75 to ba kokko pe to ba kokko te atejise yes wole ko soju saju nbe orogun ya mi ni se mi o si nbe gbogbo awon 75 to ba kokko pe to kokko wole si ori ero bani soro wa 5500 naira ni o fi se owo wole sibe gege bi nte so anfani to agbe kale fa awon to ba kokko wole niyan
2: ebi o e tin da kini ohun po o se awon ti won ba je 75 ni isin ti won ba kokko te aje je yes to ba kokko wole te wo daada te je sira won awon ni isin 500 naira pere la won san dipo 5000
3: ben
2: ye olohun o bo ba je mi ni won ni se success pathway ina lele ilu oto awon to ba wa te wole to je pe o pe leyin awon 75 owo won ti di egberun marun ta ma si 5000 e da ko tete ba release number
3: okay number ti won te atejise si
4: only 08131129310 lekan si 08131129310
2: number te pin edakun e ba tun pe lekan si awon kan si nbe bi dan wa bairo tori phone ma me elomi ni o lo elomi phone oko re ni o se ma dupe pe baba alagbaje sare fun mi phone yin toro fe kopa ni bi eri re eba tun number yen pe le kan si
4: 08131129310 le kan si 08131129310
2: e seun gbogbo nti a tin so lati ekan yi ta mu wa fun yin lati le se design your life international oni pe odi olowo po nsise ijoba ko mo kopa odi olowo po ni business re to nse ko mo kopa ebi jo ni maruwa ni maruwa ti nse iti to mi je ko to je o tori n to fi ile domo aromo domo re ti won je nbe ti o mo je anfani ti awon molebi re o tun ma wa we ninu re to je pe won ni le we tan titi ayeraye ina lo ye ka won o fi ile o ma wa awon baba baba tan ti lohun eri awon mi ni si won la won ja sile ile ta won baba won fi ile ni won ja si kini won na fe fi ile fomo darapo mo le se design your life international loni ko le ri ogun ayeraye fi ile fọmọ rẹ ẹ wo ẹ la ku number yẹn sẹ ẹ ba n tun pe fun won si
4: 08131129310 le ko si 08131129310
2: oda number un ina le ti gbọn aire fun ta le meji gbọ mi daada aire fun ta le meji e kan ina ni elomi odun to koja olohun o ba won ti seto le radio ba seto ta bayi e mo gbo e dakun a ti jeun ni a ti se gba ni ngbo je pe nta ba gbe wa fun yin ti o se yin lanfani e tete mu ibi la tu gbede yo ko ba da ko tete ronu jile ko darapo mo le se design your life international ki won na o le di eni ti o mo fun yan to wo ri o mo wa loke ti o ni mo wa anile mo ni gbagbo e dakun e ba n gba won tan gbo wa niyanju e ba n gba won ni mo gbo won tan gbo wa ni isin e ba n gba won ni mo
3: gbogbo ara le to ngbo mi adua elomi ti gba ti pe but I na kesi ati idagunla lo fa elomi ni soro ton ba gbe en to ma se elomi lanfani ta da re o fi gba e pe mo so pe ngba ti mo toro lodo olohun pe kosina fun mi kosina fun mi eto yi olohun lo fun mi iwo to ngbo mi bayi olohun ti fe lo eto yi fun lati yi igbesi aye re pada nu odun tuntun so tete tara ko mu phone re ko te message yes si number ta so kale ni
2: e seun gan gbogbo eyin ti e ngbo wa fun dede akoko yi ki dun ko po soki lo be oge o ati seri ire sini to nso pe ko je o jina hun ati mu wa si dede owo arowo to re bayi iwo lowo aku ko pinu mo fe je eyan lodun ni mo fe wa loju kan ni o wa lowo re o titi gba mi te tumo lanfani lati pade mi lori akanse eto yi envias ko so fun pe ile ise design your life international awon lo le yo kuro ninu osi ti won si so do loro
1: pinu ti mo ni mo ko sile unu adun tuntun ara mi dayo ki madam

gbogbo ẹ̀yin ìyá wa tí àwọn ọmọ yín rìnrìn àjò wọn dé láyọ̀ o, ẹ̀yin ìyá wa tí àwọn ọkọ yín jẹ́ oníṣẹ́ ọ̀nà jíjìn wọn dé bá yín láyọ̀. Gbogbo àkókò tẹ́ fi ń tọ́jú ọmọ, tẹ́ fi ń fojú sọ́nà fọkọ, ìlàkàkà yín kò ní já sásán.

0: ẹ̀tọ́jú àwa bàbá náà o, ẹ má tọ́jú ìyá nìkan o, ẹ̀tọ́jú àwa bàbá náà o. Bàbá náà ń gbàrú o, ó bá ilé fọ́ búlọ́ọ̀kù ẹyọ kan, owó ẹ̀ dín rọ̀lẹ́. Adé dèjì ó adé dayọ̀. Gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń wọlé sórí Facebook ń bẹ̀, wọ́n ń pé àkọ́bí mo ti bá yín jù nǹkan bẹ̀, ẹ lọ wo, mo mọ rírì ẹ̀yìn ìyá wa. Jacob Ṣèyí Olóyèdè. Gẹ́gẹ́ bí n tí à ń bábọ̀, mo sọ fún yín pé ẹ̀yin tí ẹ fẹ́ pè tàbí tí ẹ láǹfààní àti sọ ìrúbọ tẹ ṣe nítorí ìfẹ́ níjẹ̀jọ, ẹ láǹfààní àti pè wọlé lálẹ́ yìí lórí 091-3655-6952. Bákan náà, lálẹ́ òní ohun tí àwa kọjú sí gangan ni wípé nínú ìrìn àjò ìgbéyàwó, nínú ìrìn àjò ìfẹ́, tí ìfẹ́ bá ṣì wà, tí ìfọkàntán bá dẹ̀ ṣì wà, trust, ṣé ó yẹ kí a ti ẹ̀ ronú pa DNA rárá? Kí lè ròyìn lórí ọ̀rọ̀ DNA? Àwọn kan sọ wípé ó máa ń fìdí ìfẹ́ múlẹ̀ ni. Àwọn èèyàn kan sọ pé ìgbà tí ìfẹ́ ò bá sí mọ́ lọ̀rọ̀ máa ń kan DNA test. Kí lérò tìyín? Èyí tẹ́ bá fẹ́ múnú ẹ̀ ni kẹ́ bá mi mú. Èèyàn ò ní lè jẹ méjì pọ̀ lábàtà wà yí o. Àbí Yorùbá mi ò yé yín? Ẹ ṣeun gan ni torí àkókò. 091-3655-6952. Ẹ̀lú ẹ̀ kalẹ̀ o. Ẹ̀ka àlẹ́ o. Yes, ma.
1: Ẹni àkọ́kọ́ tí mo kọ́ wọlé lórí ìmí láti gbá ibi tí ń gbọ́ wọ̀nyí.
0: Inú mi dùn o, ẹ ṣeun gan ni o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ láǹfààní àti wọlé.
1: Ẹ ṣeun o. Ìṣúmọ́bẹ́ ti lọ yín o. Mo láti jẹ ọdún kẹfà ni mo ti wà nílẹ̀ Èkó. Nǹkan kò ṣe ní nígbà mo wà nílé Èkó. Àwọn ọmọ àtẹlẹ yìí fẹ́ mọ wá ní pé ìjà ìtọ́jú ọdún ni.
0: Màmá, ṣe ẹ gbọ́ nǹkan tí à ń bá bọ̀?
1: Mo gbọ́.
0: Kí ni mo sọ tí ẹ fi pè?

àsìkò yìí o. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún gbogbo ẹ̀yin àgbẹ̀ oní nǹkan ọ̀sìn. Ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises ní Sureplug. Tó bá jẹ́ ti nǹkan ọ̀sìn lóríṣiríṣi, ẹ̀yin àgbẹ̀ ọlọ́sìn ẹja, ọlọ́sìn adìyẹ, àgùntàn, ewúrẹ́, àgbò, màálùú, ehoro, ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí ilé-iṣẹ́ B&G Freedom Nigeria Enterprises fún gbogbo livestock feed, poultry feeding ingredients àti general contract. Kò tán síbẹ̀ o, wọ́n tún ṣe packed smoked fish fún gbogbo ẹ̀yin ìyàwó ilé. Olú ilé-iṣẹ́ wọn wà ní àdojúkọ St. Mary Catholic Church, Asadam Road, Ìlọrin, Ìpínlẹ̀ Kwara. Ẹ lè kàn sí wọn lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034182374 àti 07039107071. B&G Freedom Nigeria Enterprises, àwọn gọ́gọ́ lọ̀rẹ́ àgbẹ̀.

Eka bo lati eka ipolowo oja. Oda. O leti kedie la leyi. A fi oro mama na kun awon meji to wa nle tele. Ti agbo ti won labala ile keta. Eka le o. Iṣẹ́jú díẹ̀ ló kù labala kọ́kọ́ yìí kí n tó pe àlejò wa wọlé. Ẹ̀ka lẹ́hùn.

0: àwọn àtẹ̀jíṣẹ́ tó ń wọlé yìí ìkíni ló pọ̀ nbẹ̀. Ẹ ṣeun, àwa náà kì í. Fúnkẹ́ Omíyalé, ọmọjáde Ezekiel Ọmọnìyí, Alhaji Abdulrazak Ultimate, ẹ ṣeun. Gbogbo yín tẹ̀ ń wò, tẹ̀ ń ṣe, ògo yín ó tàn kárí ayé. Ẹyin tí ẹdẹ̀ ń láìkẹ́ náà, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ló ẹ̀ka lẹ̀ o. Ẹ̀ka lẹ̀ sà. Yes, sir. Kí lè ròyìn lórí nǹkan tá a ń sọ yìí? Ok. Tí ìfẹ́ bá wà, a nílò àyẹ̀wò DNA. Mo dúpẹ́, ẹ ṣeun. Ayọ̀ rìndé fún mi. Victoria Jẹjẹ Adékọmọláfẹ́, Adédèjì O Adédayọ̀, Aládùúrà Tolúwa ní mí Bello, Ọláníyì Sunday Ọkàmọ, Timothy St, Ọ̀ṣàgbàmí Friday Olúṣọlá, Ìmísí Olúwalékan, It's Gracious Adéwùnmí, Olúwadúró Tìmí Àyànfẹ́ Olúwa Grace Mutúnráyọ̀. Gbogbo yín ẹ ṣeun. Hello, ẹ kalẹ̀ o. Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ sá.
0: Yes, sir.
1: Ẹ kú ètò.
0: Adúpẹ́ Ìdùmàrè ń tò.
1: Orúkọ mi ni Michael láti Àkùọ.
0: Láti?
1: Àkùọ.
0: Ok, sir.
1: Èyí tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn ó sí púpọ̀, kò sí pọ̀ ọ̀rọ̀ ńlá ni. Kò sí ìfẹ́ ni ìyàwó mi ń yá ni, ìfẹ́ bá wà. Kò nídìí ká fi àyẹ̀wò ẹ̀jẹ̀ rárá.
0: Ẹ ṣeun.
1: Bó ṣe rí nìyẹn.
0: Tí ìfẹ́ bá wà, a ò nílò DNA ni àwọn wí o. Ẹ lọ ẹ kalẹ̀. Kí lè rò tí?
2: Ẹ láàfọ́ bí ẹ pé tò.
0: Yes, sir.
2: Ẹ bá mọ ẹ láti gẹ̀ẹ́ kan jù.
0: Ẹ kalẹ̀ sà.
2: Ẹ láàfọ́ ẹ pé tò sà. Ẹ ló sà.
0: Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yẹn?
2: Ọba Orin Saheed Òṣùpá, ó ní ẹni tó bá ti ń bá rẹ̀ má fura sí ẹni àfurasí màá ló gba kàyèrà. Kí ó là.
0: Ojú òpó yẹn máa rí bákan lálẹ́ yìí o. Mi ò dẹ̀rò pójú ń rọ níta. Kí ló ń ṣẹlẹ̀? Adédèjì O Adédayọ̀, wọ́n fi sórí Facebook mbí, wọ́n ní if you give me grace, if God give me grace to become president of this country, every family must do DNA test yóò. Wọ́n sì ní ọ̀fẹ́ làwọn ọjẹ́ ọjẹ́. Ìjọba àpapọ̀ ní ọmọ ìsanwó rẹ̀. Wọ́n ní kí kálukú lọ ṣe DNA ní ó gúdù sà. Wọ́n tún fi gúdù síwájú rẹ̀. A jẹ́ pé n tó kọjú sí èèyàn kan ẹ̀yìn lọ́kọ sẹ́lòmíì. Fàyẹ̀mí Àbọ̀ṣẹ̀dé. Hello, ẹ̀ka alẹ́ o.
3: Hello.
0: Yes, sir. Yes, sir.
3: Ẹ rí orúkọ mi náà bá fẹ́ lọ àgbàlá.
0: Ẹ mọ̀ dákẹ́ àdúrà o. Àgbà yín náà tún àdúrà yẹn mú láti bẹ̀rẹ̀. Hello, ẹ kalẹ̀ o.
4: Hello, ẹ kalẹ̀ sá.
0: Ẹ kalẹ̀ ma.
4: Ẹ ṣàkọ́jú ẹ̀rọ sá.
0: Adúpẹ́ o.
4: Ìfẹ́ bá orúkọ mi lẹ́nu tọ́lọ̀ mọ̀. Ìfẹ́ bá wà. Níbi tí ò lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ rárá.
0: Ní ìdí ẹ̀ tí ìfẹ́ bá wà.
4: Ìfẹ́ bá wà. Wọ́n ti fẹ́ bá ti já sọnù. Wọ́n ti sọnù lámọ̀ wákà.
0: Tí ìfẹ́ bá ti kú. Tàbí ìfẹ́ ti farapa. lero ti yin ni o
4: be
0: ni eshun
4: awon
0: ni yes ma adupe ma eshun mo dupe o ajidada o e ma iti sun o a sese tese bo ni o abala akoko la si wa yi eshun gan ni ile yin o ni daru ewo eje nsun sowo waju bayi omi po la mufa ogere ori epo la sese re yi loko tin ben sale eje nsare mu awon abere tawon eyan tari si wa laarin ose olorin wa eje kin pe olorin wa wole kin wa fiyun kin fi se orin akowole fun alejo wa alejo wa momo binu ire ta ku lona loje ori be ibi aya lopo die e seun.

0: ẹṣeun ati bo se abala elekeji bayi lori eto kasun layo ale ojo Monday alejo wa si ti wa wa nkale o e ma kale o iyawa
1: kale
0: folo tu e kale gogole e seun se ala pe ani mo ban a dupe o awon eyan won bere si bere bere ipepo mo ti e inu mi dun pe ikanu won ti mo tari si yin elanfani ati bami fi dahun si oro won ikanu awon koko ta gbeyewo ni ose to koja lo lai fi akoko sofo nti amba lo labala elekeji ti se idile alayo na ni oro to ni se pelu awon ton fa ki ife ope ko fe ma share awon ton fa ki ife ofe ma miseyin laarin loko laya ibere meta lo se shanko shanko nbi ko to di pe ma fa won ara le laye bi won ba ni ibere ibere akoko ni pe okunrin yi nfe imoran lori ohun ti o le se won ni en to mu ki ife ma rewesi lokan awon ni pe iyawo awon ni gbogbo igba ti awon ba fe ni ibasepo loko laya tamo si balopo pelu iyawo awon won ni ki fi dun awon o asimo gba fa won dada dede sugbon to wa wa nbere ti won fi nfe imoran won ni lasiko to ye ki won mo kan yo si kan ma gisi ki gbogbo re o mo ko rin o mo jade lako o ti ye yin won ni se ni eleyi o se ate shan bi igba ti won ni o gbudo mira o ti soja nbe loju ogun won ni be ni o se da tabi ka so pe ina mu ogede yo kan daranu si be ni won ni ta won ba tun wa gbiyanju lati falapa falese gbe ni ti bijo se gbogbo pasa pisi won ni yo mo pe ah ibi to fowo kan yen dun mi ah ma se mi lese ah ma pe awon ti bi gba pe se n to se ko mo lo kini ki awon o se soro re won la won feran re gan o ko si si nkan ti n se ti o te awon lorun yato se yi nikan oro yen o mu hun wa ma ji o pe si je o
1: seun olotu
0: eseun
1: yes orisirisi nkan lo ma sele ninu igbeyawo and nkan ti igbeyawo akoko ton face oyato sele ti keje face tabawo ti question to wa le pe nkan ti iyawo won ma duro sona kan won ni mu fun won make effort rara so ko yen nikan lo ma se everything yes igba kan seyin a soro lori communication
0: ibara eni soro
1: eni soro because ibalopo na communication na wa nwe ti awon mejeji nilo lati oko nilo lati pe iyawo lati mo nkan to nfa to fi je pe gbogbo gba ni won ma nse be odo to ba ti lo ya won ma wa available
0: oya oya
1: se ri available yen ko nse complete one yes so there's need for communication boya o ni reason to fi ri be ti won ba jo jade
0: won nigba mi ti awon ba to so pe oya se bayi o le ni ah ti mo wa ja se wo ni mojolowo na be presentation ke cha mo
1: nigba mi o le je orientation iyawo boya won ni iwo ti mo se ma so yoru be ma binu boya won ni eko lori eto to je pe won ni lo eko se de ri eko ta nso yi ko nse omo kekere nikan ni o ni lo e awon mi ati wa ninu igbeyawo fun odun to pe looto ni won ni ibalopo amo understanding to ye kan ni pelu ibalopo yen ko si nbe
0: se eyan tun mo emi ro pe eyan kan ma mo awon iriri kokan ni emi o mo pe won tun mo ko yan ni gbogbo ru nkan ba won o
1: yes awon professionals wa
0: ehn
1: o ba ri bi ele lo because ibalopo juju wa lara nkan to se pataki ninu igbeyawo and ole tu igbeyawo se o si le ba igbeyawo je so that's why to fi je pe ta ba ti ri pe we have tried the method between us ti o sise a le bere fun itonisona daradara so ta won mejeji ba jo joko ti won ba jo soro ton jo foro to mi to ru oro ti iyawo yen de wa willing lati open up o ma ni reason to fi je pe won se be every time
0: okay
1: oko na be le pada try lati wo pe kilode to fi ma nse be every time se ise inu le lo poju ni o abi ti won ba jade lo sise nta won tun de won se wahala abi ti gba ta ba ja ni nkan bayi ma nri be abi kini nkan to ma nfa e ma gba igbe pe gba kan na wa ta soro lori ede ife love languages
0: beni
1: kaluku lo ni ede ife ti yes so mo mo wi pe o ile sise igbeyawo won I ma sise
0: be eni ti o nsun bi igi yi o se le gbera
1: be ni but awon mejeji ma nilo lati soro bara won
0: e ti fun won ni koko oro meji bayi pe ki won bara won soro bi oro o ba fe yanju e ki won to awon onimo lo
1: yes kun won si oko na si le fadura ti o because ko ti nkan to ma nko ja adura be ni
0: adura na eyun na tun ni ilu adura
1: because olorun lo da ninu igbeyawo
0: eh
1: se le fi gbogbo issue to ku ninu igbeyawo to olorun lo be na le se le fi ti ibalopo ba olorun soro pe olorun bi iyawo mi se nse yi ko temi lorun ba mi yes intervene and most times olorun a ma down in fact ko si be se pe ti o ni down afi te ba pe tokan tokan
0: eyan le tun pe olorun siru eyun na
1: be ni kan le pe eni na bere si ni yi pada ni nigba miran na iyawo na si ma gbadura pe olorun fun mi ni ore ofe
0: oda
1: so you know becomes the collective effort of awon mejeji
0: life akoko sofo e je ntun mu kanu ibere ti won fi sowo si wa laarin ose won ni oko awon je alara gbigbona gbogbo nkan lo ma fi nke awon sugbon ton ma ni sugbon kan be laye yan sugbon to wa la oko awon ni pe igba mi gan o ma nbo si lilu leko kan e wa mo bi ti isoro yen tu wa ma to ko won ba lu won tan tara e to ngbona yen ba ti wale gbogbo nkan lo ma fi be won won ni ijo ti pe igba mi ta won ba ni so ma pa mi kini kan nkan only your mama be awon you know I love you ade ma ke ade ma be awon a ma se awon jojo a ma se awon bi baby at o tun le ra nkan gan ko fi be awon pe sugbon gba ti ibinu yen pe nkan to de ma nfa binu ina ni pe boya taloki o ti pe ibololo nkan beyen no lo ma won de tu won ni gbogbo gba la won ti fi nkan bura fun pe iwo na ni kan ni awon ni amo igbona ra yi o lagbara won ni amo fowo ba won leko kan o ni mo lu awon ana si ni fe re kini ka won o se
1: Ẹ ṣeun olóòtú. Gbogbo wa pátápátá la ní oríṣiríṣi wà lọ́wọ́. Àwọn ìwà kan wà tó jẹ́ wípé àwọn ìwà tí a lè tètè wọ́ kan ni kí wọ́n lè tètè ṣiṣẹ́ lé lórí to an extent tí ó jẹ́ pé àwọn nǹkan téèyàn lè overlook. Gbogbo ìwà kan wà. jẹ́ pé
0: ó ń fà
1: ó máa
0: kíyèsí.
1: gbogbo ọ̀rọ̀ ọ̀fẹ́ kó tó lọ. So ta bá rírú ìwà báyẹn, orí ọ̀fẹ́ ni wọ́n máa nílò. Because it's what we call insecurity. Tí ó bá jẹ́ ọkọ ló wà insecure àbí ìyàwó, a máa farú nǹkan báyìí. Ó túmọ̀ sí wípé trust ó ń lack behind, because most times òun ló máa ń farú nǹkan báyẹn.
0: Tẹ̀yìn alákọ̀wé mọ̀ pé ó ní trust issue.
1: Yes, tó bá ti ń di pé ta ló bá sọ̀rọ̀, ta ló pè every time. Ó mìí pé ọkọ yẹn kò fi ọkàn tán ìyàwó yẹn délẹ̀. Ṣe understand? And a máa fa ìgbónára. Tí ìgbónára bá dẹ̀ ti wáyé, ta bá ti fun láyè jù, kò sí nǹkan tẹ́ni náà lè ṣe at that particular time. So most of the time, ọkọ ni màá gbà ní ìmọ̀ràn, tí màá ṣe gba ìyàwó náà ní ìmọ̀ràn pé kí wọ́n try, kí wọ́n ní ìfọkàntán sí ìyàwó wọn. Tó bá ti di pé à ń fi gbogbo nǹkan búra nínú ìgbéyàwó, kò ń ṣe nǹkan tó dáa.
0: Okay.
1: Bẹ́ẹ̀ ni. A gbúdọ̀ lè trust ara wa. At the same time náà, ìyàwó náà máa nílò láti wo ìwà wọn wò.
0: Kó rí adjust.
1: Bóyá nǹkan tí wọ́n sọ yẹn, ṣé wọ́n bá wọn bẹ́ẹ̀? Because ìfọkàntán, wọ́n máa ń hà ní ẹni, wọn ń ask for it. Àwa gangan la máa ṣe ọ̀nà tán fi máa lè fọkàntán wa. So tí bẹ́ẹ̀ ni wa bá ti ń jẹ́ bẹ́ẹ̀ ni wa, tí rárá wa bá ti ń jẹ́ rárá wa, it's only a matter of time a máa padà lè trust ara wa. Bó ṣe rí ìgbónára yẹn, èmi a máa fi ọ̀rọ̀ mi parí tán síbi àdúrà, because kò sí ẹnikẹ́ni tó ní orí ọ̀fẹ́ àbí agbára láti change ẹni ẹlòmíì. Tó wá rí ìwà yìí, wọ́n ṣe kò ń ṣe ìwà tó ṣe wà lára wọn, ìwà tó ti wà for a period of time ni.
0: I love you ni ò jẹ́ kí ìyàwó wo bẹ̀.
1: Nǹkan tó ti mọ́yàn lára kò lè ṣàdédé kúrò. And irú ìwà báyìí, a máa nílò kéèyàn fi àdúrà sí pé Olúwa bá mi mú kinní yìí kúrò, because tí ọkọ àti ìyàwó bá ti fẹ́ra wọn, wọ́n ti di ẹyọ kan. So ìwà tá a bá ti ń rí nínú ọkọ àbí ìyàwó wa tá a rí pé a ò nífẹ̀ẹ́ sí, Ọlọ́run là á máa tàn lọ. Bó jẹ́ mùsùlùmí ni, ẹ jí lóru, ẹ gbàdúrà, ẹ yan náfìlà. Bó jẹ́ onígbàgbọ́ ni, ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń pe kírísítẹ́nì, ẹ pe Ọlọ́run yín, ó ní pé kèmi èmi ò dá yín lóhùn. So kò sígbà tẹ́ ẹ pé àti mùsùlùmí àti ìgbàgbọ́ tí ò dáhùn. Gbogbo nǹkan tí irú ìwà yìí ẹ mú tọ Ọlọ́run lọ, because àwa gangan fúnra wa ẹ ò lè change wọn, àmọ́ Ọlọ́run lè yí wọn padà. Ẹ kàn rí pé the same thing tó máa ń mú wọn bínú gradually, ẹ kàn rí pé kò má sí bínú ìbẹ́ mọ́. Àṣẹ́mi náà mo wá ń báyàn sọ̀rọ̀ látàrọ̀ tọkọ mi ò bínú, àbí tẹ́lẹ̀ bóyá wọn ti gba fóònù kúrò, báwo ló ṣe máa wà bẹ́ẹ̀? You just see that gradually ìyípadà ń wà. Àwọn náà wá wo one or two things. Kí ni nǹkan tèmi náà máa ń ṣe tó máa ń trigger ìbínú yẹn? Because kò sẹ́ni náà tó máa ń kàn ṣàìdédé bínú náà. So that aspect náà, consciously àwọn náà máa work lé lórí.
0: Ntí ó fà bínú kí wọn ó yàgò fún.
1: Kí lẹ sọ sà?
0: Ntí ó fà bínú kí ìyàwó náà ó máa rọra yàgò fún.
1: Bẹ́ẹ̀ni káwọn náà tún wá jókòó kí wọ́n jọ sọ̀rọ̀.
0: Ẹ ṣeun.
1: Yes, wọ́n sọ wípé wọ́n nífẹ̀ẹ́ ara wọn, àmọ́ ìfẹ́ a máa mú sùúrù. So ara ìfẹ́ tí wọ́n ní síra wọn ni wípé kí wọ́n jẹ́ kí ìgbónára yẹn kí ó lọlẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run.
0: Ẹ ṣeun. Kí n tó ṣí ojú òpó lẹ̀, èyí tún lágbára díẹ̀. Wọ́n ní ìyàwó àwọn ní wà, ó sì jẹ́ àkíkanjú. Wọ́n ní kò sí irú iṣẹ́ tí wọ́n ní kéèyàn ó ṣe tí ò lè ṣe o, àmọ́ a máa fẹ́ wọ́. Fẹ́wọ́ tí máa tó túmọ̀ sí pé a máa jí nǹkan pẹ́pẹ́pẹ́ lábẹ́lé náà ni o, kì í ṣe pé bóyá yóò lọ ilé kẹfà o, láàrin agboolé bẹ́ẹ̀ náà ni o, bóyá yóò wọ yàrá bọ̀dá Matthew yóò mú EPC wọn, wọ́n máa béèrè yóò lóun kọ́ lóun mú, yóò wọ yàrá àǹtí Rukaya yóò gbé powder. Àwọn nǹkan tí ó ti yẹ yín tí ò nítumọ̀ bẹ́ẹ̀ yẹn ló máa ń jí. Wọ́n ní àmọ́ gbogbo nǹkan tí wọ́n fi pé yàn dà, tí wọ́n bá pé yàn ọ̀rẹ̀wà, tí wọ́n bá pé yàn ní akínkanjú, wọ́n ní kò síṣẹ́ tí ò lè ṣe. Wọ́n ló lè tí wọ́n bá fi gbogbo orí wọlé dé ìṣe ilé, wọ́n ní ó lè gba gbogbo ẹ̀ kó fọ gbogbo aṣọ, kó ko se gbogbo nkan o ro lorun owo e si tun ji sowo amọ o fe wo ni
1: ti a ba fe to pase abi to pinpin kini yi lo a ma ri bi pe ko sese bere ofi to o to ba wa sese bere ninu igbeyawo won o ya pe oko n fi nkan dun
0: bi boya ko won saun si won
1: yes boya awon kan kan wa ti won ni lo ti won de mo wi pe ore ofe wa lowo oko won ti o fun won odo ko si idi to fi ye ko sele be o nigba mi ti a ba trace a ba try lati wa ipinle nkan to n sele a o ni mo ba se ma ri solution si so to ba je ni part yen ni then ma ro oko won ki won try ki won yi pada because nigba mi language elomi love language elomi is act of service gift e sa ma fun mi ni nkan nkan ti mo fe ni yes so ti o ba wa ri nkan na ko si gbogbo nkan mi to wu ki oko abi iyawo le ma se ko le jo won loju bi iru nkan to je nkan ti ohun lo je ede fe ti won that is one part igba mi na a ma possible ko je asasi to ba ti je wi pe awon nkan yen everything is available and she still doing it to ba je ti spiritual ni adura na ni won ma fi si lati lowo
0: so igba mi a ma wa spiritual
1: yes igba mi a ma wa spiritual
0: ki won wa di n to fa na
1: o bi odun melo seyin video kan wa o lo viral gan obirin yen o dress very beautiful and fine ko wa lo si party party ko lo lo tin won gbe ounje si waju bo se nje todo e lo gbe telomi lo n gbe be ni video n capture o ma gbe tele o ma mu kan je nbe o ma da pada o ma gbe o ma and when you see her dressing she's very fine and okay
0: eyan mo pe ki se bi lo n pa
1: ko e bi o pa rara
0: ọ̀rọ̀ ẹ nínú
1: bẹ́ẹ̀ni so o le jẹ yẹn o si le jẹ wipe ìwà kan ni to kan mọ wọn lara lati le ti won tete ba won wijo to ti wa di o ti di baraku so gradually loko ma wa ni suru lati fun won ni counsel lati ba won gba adura te ba ri awon question meteta ta ti bewo lasale a ma ri wipe ko si ba se fe se won tan ta ni fi adura si o ko si ogun abi wahala kankan to bori adura
0: e seun o adupe e fun mi ni iseju marun pere si ma se oju opo ile ta ba re ni to ni ibere taara ti won fe bi yin ti o ba wa si e dakun tori akoko bo ba je pe afikun le ni e mo e ti pe wa bayi amọ to ba je ibere le ni e pe wa oju opo o nse bakan akoko e keji ni wipe ero po nbe ti ki ba se ibere to ni se pelu oro ife laarin loko laya mu fi yonu olorun beyin ni akoko ti ma gba ipe meji abi meta yi e ma pe e seun hello
2: ekale
0: sa
2: diamond oni baje
0: amen sa
2: eri oro ti e so yi ti ma diamond soro lele ri láyé ti bí mi ni mo gbé ọ̀rọ̀ ń wá dọ̀ yín ẹgbẹ́ nígbà mo fẹ́yàwó mi kì í se ń sinú ìgbónára níbo lọ́lọ́ ta ló bẹ̀ sọ̀ ta ni mo rí ní tí ọ̀ pẹ̀lú ẹjọ́ dóòlì wà dáhì tàlá ìgbà mi ti wà náà èyí náà tá báyìí ojú mi ó bá tún ka yín mọ̀ wá kúnlẹ̀ mọ̀ wá sunkún yín mọ̀ wá bẹ́ẹ̀ ipe dákun torí ọlọ́run yóò tún gba kọ́dà ń jọ́nà àtúndọ̀ ní balùwẹ̀ láàrin ara wa kínní yìí ń tẹ̀síwájú lemọ́lemọ́ èmi nígbà tó yá ti mọ́ fọ̀rọ̀ ogun ìyàwó mi padà kéyìn kò nífẹ̀ẹ́ mi mọ́ ìgbádùn rẹ̀ nínú ilé mọ́ tó ní ìsìrí solúsà sí sí o ẹ ti gbé ni mo kúrò wádọ yín ni.
0: Ẹ ń fẹ́ ojútùú sí nǹkan tẹ lè ṣe sí i. Ṣé ọ̀rọ̀ yẹn yé yín mà? Ọ̀rọ̀ wọn ó ti dàbí vice versa. Ọ̀rọ̀ ẹni tí ọkọ ẹ̀ ń gbónára. Ṣé wà pẹ̀lú mi mà?
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn máa ń gbónára.
1: Ok.
0: Ìyàwó ti wá change ẹ̀ mọ́ wọn lọ́wọ́ báyìí. Ìfẹ́ wọn ti fi ìgbónára yẹn pa ìfẹ́ tó wà láàrin àwọn àti ìyàwó. Wọn ò wá mọ ọgbọ́n tí wọn ó fi mú ìyàwó yẹn padà sínú ìfẹ́ àti bẹ̀rẹ̀ wá. Torí bí wọ́n ṣe gbónára yẹn náà, ibo ló lọ, ta ló kí, ta ló kí, ó ti jẹ́ kí ó súyàwó. Wọ́n jọ wà papọ̀ o, àmọ́ ìfẹ́ yẹn ti kú. Kí ni kan ṣe?
1: Ok. Ẹ ṣeun. Kò sí nǹkan tá a ṣe nínú ìgbéyàwó tí ò wá fẹ́ ti ìfẹ́ wa nínú kó mu gbòòrò sí àbí kó dínkù. And ìgbéyàwó yìí kó tó bá fẹ́ máa gbòòrò sí iṣẹ́ wà lọ́wọ́ ọkọ àti ìyàwó láti ṣe. Nínú ìgbéyàwó yìí tá a bá fi ojú sí pé ká máa wo mistake ara wa nìkan ìfẹ́ yẹn ò ní gbòòrò sí. Mo fẹ́ ká fi ṣe example ọmọdé àbí ẹni ká sọ pé bóyá ọmọdé àbábùrò wa tó jẹ́ pé gbogbo nǹkan tí a máa ń rí lára ẹ̀ lójoojúmọ́ ni àdínkù ẹ̀ mistake ẹ̀. Ó bá yá ọmọ yẹn gan ò tiẹ̀ ní fetí sí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ mọ́ torí ó ti rí pé ẹ̀ tiẹ̀ rí nǹkan gidi lára mi.
0: Àfi tí ò dáa.
1: Bẹ́ẹ̀ni ìgbà tí n bá ṣe lè tí ó dáa ẹ̀ ní sọ pé àwọn ti ẹ̀ ò káre. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ìgbéyàwó. Tó bá ti jẹ́ wípé complain ìgbónára nìkan là ń ṣe tó bá yá gbogbo kinní yẹn a máa dín ìfẹ́ kù nínú ìgbéyàwó. Tá a bá fẹ́ wá dá padà a máa ṣiṣẹ́ tó pọ̀.
0: Bíi.
1: Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ nǹkan tá a máa ṣe ni wípé ẹ má ti kọ́kọ́ pé wọ́n jókòó kẹ bá wọn sọ̀rọ̀. Ẹ try kẹ wo nǹkan tí ìyàwó yín fẹ́. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀.
0: Kí wọ́n wá tẹra mọ́ ṣíṣe nǹkan tó fẹ́ràn yẹn.
1: Bẹ́ẹ̀ni. Number two. Kí wọ́n mú sùúrù kí wọ́n má complain. Ṣe complain a máa ti àwọn èèyàn dànù sí ara wọn. Kí wọ́n ní okay kí n sọ pé kí wọ́n try láti ní àmójúkúrò.
0: Okay.
1: Yes. Àmójúkúrò kí wọ́n máa wá ní sùúrù díẹ̀. Because gradually ni wọ́n máa rí wọn fà padà. Àwọn náà máa wá change sí gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń complain tẹ́lẹ̀ yẹn wọn ní ṣe mọ́ tó bá yá ìyàwó yẹn ìyàwó wọn á bẹ̀rẹ̀ sí ni máa notice di pé ó mọ̀ dàbí kọ́kọ́ mi ti ń change. Ṣé mo ti ebi bá pààyàn tí ebi ti pààyàn gan-an. Nígbà míì kéèyàn tó rí nǹkan tó máa tẹ lọ́rùn tó bá yá ó máa ń pẹ́. Àbí ẹni tí ó ti lówó nínú báǹkì àkáǹtì ẹ̀ tẹ́lẹ̀ tí ó wà lówó mọ́ tó dẹ̀ ní ìdí bíi 200 or 300,000 ó dẹ̀ mọ̀ pé kò ń tó rí oye yẹn ó nílò àti máa dá bóyá bíi 10,000 in a month ẹ̀yìn imagine oye ọdún tó fi máa dá.
0: Tó túmọ̀ sí pé wọ́n á nílò sùúrù.
1: Yes.
0: Láti mú ìmúpadàbọ̀ sípò yẹn wá kí wọn ó sì máa ṣiṣẹ́ tọ̀ ọ́ wẹ́rẹ́.
1: Bẹ́ẹ̀ ni wọ́n máa mọ̀ pàtó pé táwọn ní láti bá ìyàwó mi sọ̀rọ̀. So gradually everything will fall into places.
0: Àwọn èèyàn ń pè rẹpẹtẹ ṣé àní tí wọ́n sórí àti fi ọ̀rọ̀ ránṣẹ́ báyìí ẹ jẹ́ mọ ẹyọ kan péré sí. Hello.
2: Hello, ẹ kàlẹ̀ pẹ̀tọ̀.
0: Yes, sir.
2: Ló bá mọ tẹ síwájú.
0: Àmì o.
2: Gẹ́gẹ́ bí àfikún bàbá tó sọ̀rọ̀ yẹn. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ sí wọn rí. Ìṣẹ̀lẹ̀ sí ìdí náà bẹ́ẹ̀ dáadáa.
0: Ṣé wọ́n ti dáhùn ìbéèrè yín nínú tí ìyá yìí ń sọ?
2: Bí mọ́mí ṣe sọ ẹ̀zálì bẹ́ẹ̀ náà ló ṣe rí.
0: Ok.
2: Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àfikún ti mọ́mí láti ran àbá yẹn lọ́wọ́.
0: Ok.
2: Ìgbéyàwó ti ní after our father took her at last.
0: Yeah.
2: He said it was a good he was here in that couple of years. It was a very good one. He said it
0: was a good oh yes, sir. Àwọn ọkùnrin tí wọ́n ń gbọ́ wa, àwọn obìnrin tí wọ́n ń gbọ́ wa. Ìbéèrè yìí a lè dáhùn ẹ̀ tán. A máa dúpẹ́ pé a ti ẹ̀rí kan yanjú lálẹ́ ìbáyìí. Ẹ bá ń kádìí ẹ̀ ńlẹ̀.
1: Ẹ ṣe àmọ̀ràn mi sí gbogbo ìdílé tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí ni wípé kò sí ọkùnrin tó pé kò sí sí ìgbéyàwó tó pé tán àmọ́ tí àwa méjèèjì bá fi sùúrù bára wa lò pẹ̀lú ìfẹ́ tá a wá fi ọlọ́run tẹ síwájú ìgbéyàwó náà a sì máa dùn àti ìgbà tí challenges wà àti ìgbà tí ó sì a máa dùn ìgbéyàwó lè máa wà kó jẹ́ wípé wọ́n jẹun kò sẹ́ran kò sí ẹni tí ń bẹ̀ àmọ́ ìfọkànbalẹ̀ àti ayọ̀ wà tá a bá ti ríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan ohun gbogbo ti di ṣíṣe àmọ́ tá a bá ti bẹ̀rẹ̀ sí ní mú mistake ara wa ó mi pé at that point ara mi nìkan ni mò ń rí because oríṣiríṣi ìgbéyàwó ló wà tó jẹ́ wípé the marriage is full of self-centeredness so ọkọ nìkan rí ara ẹ̀ nǹkan tó wù mí nìkan ni mo fẹ́ kí ìyàwó mi máa ṣe èmi ò fẹ́ ṣe nǹkan tí ó wu ìyàwó mi kò ní work so mo fẹ́ ká jọ wo ká sì béèrè fún orí ọ̀fẹ́ but mo kò sí bó ṣe le tó ìgbéyàwó no matter the situation of your home at the moment it can still be sweet or it will work out but it's a collective effort of the two ka si try ka dari ji ara wa ni gbogbo baba se se ara wa si
0: e seun
1: won ko ma ba wa gbe
0: ami o ile ti yin na o ni daru o alejo wa ni arabirin oluwole Esther awon ni won tin ba wa tan mole si awon ti oruju laarin lokolaya lati nkan bi iseju die seyin agba ladura pe oluwa olorun olodumare gbogbo awon ti won lanfani ati gbo wa loni ati awa ati alejo wa gbogbo ntin fe atuntu atunse ninu idile wa edumare abawa to ni rorun oro won o ni di koko akufo edumare yo se ni eyi to se tunto adupe gan ni o e seun.

0: wọ́n ní kí ọmọbìnrin yìí kó rìn jìnnà sọkọ rẹ̀ báyìí kí wọ́n má jọ lọ sí ṣọ́ọ̀ṣì kan náà mọ́ kí wọ́n ní kò bá àrójọ́ jù bẹ́ẹ̀ lọ ìyá rẹ̀ ò jẹ̀bi o pé kó dákun àwọn àti gbọ́ nínú ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi àǹtí ọkọ ti lùpa bẹ́ẹ̀. Wọ́n ní arábìnrin kejì tí wọ́n pè yìí màmá tí wọ́n pè pé ojú ń dà wọ́n láàmú wọ́n ní kí wọ́n ó bẹ́lọ́hùn kọ́lọ́hùn ó yanjú ọ̀rọ̀ ojú iná. Wọ́n ní the woman should stay and take care of herself. Ẹni tí ń pe nọ́mbà tèmi yìí nọ́mbà tẹ́ pè wọlé sí ni 091-36-55-69-52 ẹ kalẹ̀ o. Ẹ ṣeun.
1: Owó ni kókó alásòkè láti káàsì.
0: Ó dáa.
1: Ṣé rí ọlọ́run ẹ̀ṣẹ̀ lójú ẹ̀ dáàbò kó máa dà
0: nípa ẹ̀ sún mọ́ bí fóònù yín dáadáa kẹ́ ẹ sọ̀rọ̀ sókè sá.
1: Àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ kan pé àwùjọ bí ẹnìkan àgbà òṣìkà ni o. Mi ò bá kì lẹ́yìn ọkọ o. Ọ̀tẹ́lù mi bá rojọ́ bẹ́rí-bẹ́rí kalẹ̀ fún wàláhì bíláhì ẹ̀ ní mọ̀tẹ́jẹ̀ sí mọ́tẹ́bárẹ̀ ń tó rojọ́ mọ́. Tọkọ ọ́sẹ̀lẹ̀ yìí ṣe wí la gbọ́. Gbogbo kálukú ń sọ ọ́ ráìtò. Àmọ́ bẹ́ẹ̀ni yìí ṣe wí òun la gbọ́. Ǹjẹ́ arọ́rọ̀ gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó pọ̀pọ̀ rẹ̀ yìí? Tó bá dìjú bẹ̀rẹ̀ yìí jẹ́ mọ́lú ẹ ti gẹ̀tẹ̀. Ọkùnrin ò ní ẹ kó kálukú ṣe ń sọ pé gbogbo ẹ tó bá yẹ pé kò sí rí bẹ́ẹ̀ yẹn kó rẹ́sù láti ẹ̀kọ́ sá. Àmọ́ ṣíṣe sí lè láti láì wàrà òṣèlú kó kálukú ọ̀ bẹ̀rù ọlọ́run pẹ̀lú ìjọ wa sọ.
0: Ẹ ṣeun ẹ má ì tí ì lọ o mo mọ̀ pé onímọ̀ nìyí àwọn àáfàá mi wọ́n ní n tí a bá gbọ́ ní ká fèsì lé lórí. Ẹ sì rí i pé tí n bá ti sọ̀rọ̀ màá ní pẹ̀lú n tá a gbọ́ o àbá wọn gbé. Ẹ gbọ́ bẹ́ẹ̀. Ẹ gbọ́ bẹ́ẹ̀. Tọ́.
1: Àmọ́.
0: Olóòjì á sọ̀kalẹ̀ dáadáa. Ẹ ṣeun. Ẹ kalẹ̀ o.
2: Ẹ̀lẹ́ kalẹ̀ sá o.
0: Ẹ ṣeun.
2: Ẹ kú ìkẹsà.
0: Ooo ewo nù wọn lẹ fẹ́ gbà mọ̀ràn.
2: Èyí tí yóò sọ pé ọkọ ń lu òun ni mo fẹ́ dá sísà.
0: Ok ma.
2: Ẹ dákun ẹ má bínú tẹ́mi fẹ́ sọ ni pé kò sí lóòótọ́ agbẹ́jú ẹnu ẹnìkan àgbọ́ tẹnìkejì ṣùgbọ́n no matter what kò yẹ kí ọkùnrin kò lè ṣíwọ́ sókè kó máa lu ìyàwó ẹ̀. Ọkùnrin míì ni kò lè tábúrò rẹ̀ bá ṣẹ̀ kò lè ṣíwọ́ lu ìyá àbúrò ẹ̀. Àmọ́ ìyàwó rẹ̀ kó má ti ṣàṣe mọ́ṣẹ̀ kankan báyìí àti máa ṣe nǹkan tó da nìyẹn. Ṣé nǹkan tí ìwé mímọ́ kọ wá pé ká máa ṣe nìyẹn? Dákun jẹ́ ká máa ṣe sùúrù no matter what kò yẹ kí ọkọ kó lè máa lu ìyàwó.
0: Àgbọ́ kí ni ìmọ̀ràn yín fóbìnrin báyìí? Ṣé kó dúró sílé yẹ ẹ̀ àbí kó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ n tí àwọn ń fẹ́?
2: Wọ́n dúró sílé ìyá rẹ̀ náà ni o tó rẹ́ni tó bá wà láyé ní ti ìyá ọmọ o.
0: Ẹ ṣeun. Àdúpẹ́. Hello. Yes sir.
3: Àyùbámọ̀rẹ́ láti ìgbà
0: kan. Mo pẹ́ ti wọlé lẹ́ẹ̀kan.
3: Bẹ́ẹ̀ni sà ẹ̀lú àkọ́bí ẹ̀dá kan yìí sà kò kékeré yìí.
0: Ó yá.
3: Ṣé ẹni tó bá pè ẹni tó bá ẹni tí nǹkan bá ń dùn.
0: Mo
3: lẹ́gbọ̀ ariwo rẹ̀ o.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹni tí bá jẹ gbádùn rẹ̀ yóò dẹnu kẹ́mú ni dẹnu ọ̀tọ̀ ọ̀hún. Bẹ́ẹ̀ni sà èmi ò fọwọ́ sí pé kó mọ lóṣù a máa yọ àdámọ́yọ sọ́bẹ̀ sẹ́yẹrẹ́ ti rọ lọ́hùn.
0: Ẹ ṣeun ẹ jẹ́ kí n ṣe báyìí ká bomila díẹ̀ mo rò pé àwọn méjèèjì tá a ti taari ọ̀rọ̀ wọn wájú lẹ̀ rí nǹkan wí sí àwọn náà ó sì ti rí nǹkan dì mú nínú àwọn ìmọ̀ràn tá a fún wọn.

ẹni tí ó ṣe ìkẹta tí a fẹ́ sún di ọjọ́ mẹ́jọ, wọ́n ní àwọn àti ọlọ́run ó dá. Ẹ jẹ́ kí n ka àtẹ̀jíṣẹ́ ilé yìí lọ́dọ̀ wọ́n ní n tó bá ń dunni nípọ̀ lọ́la ẹni. Wọ́n ní àkọ́bí ẹ̀kú ètò wọ́n dá kọ wọn, àmọ́ ẹ jẹ́ àfipamọ́ torí àǹfààní ìdáàbòbò ìdánimọ̀ ara ẹni. Wọ́n ní àwọn jẹ́ ọmọ ọdún 49, wọ́n láwọn ti bí ọmọkùnrin kan lọ́dún 2007. Wọ́n látọdún 2007 yẹn tí ìyá rẹ̀ ti fi àwọn lẹ̀, láti ìgbà náà àwọn ò tí níyàwó. Wọ́n ní kí n dákun kí n bá wọn kà síta ni o, àwọn ń fẹ́ ìyàwó, àwọn ti ṣetán, àwọn nílò ìyàwó báyìí. Ọmọ 49 years, ó kọ́ wọn yìí fi hàn pé ẹlẹ́sìn ọmọlẹ́yìn Kristi ni wọ́n. 49 wọ́n ti bímọ kan rí, wọ́n ń fẹ́ olólùfẹ́.

0: Ẹṣeun ẹ kalẹ o.
1: Ẹ kalẹ sá.
0: Yes sir.
1: Adúpẹ́ Ọlọ́run ṣe ta wọlé.
0: Inú ẹ̀mí náà dùn.
1: Àkọ́bí láti ẹyìn kọrin.
0: Ẹṣeun
1: bàbá bẹ̀ ní sọ̀rọ̀ láti ẹyìn kọrin o.
0: Bàbá bẹ̀.
1: Ẹ kalẹ sá.
0: Ẹyin tíá.
1: Yes sir. Ẹ dákun méjì lè fẹ́ ká lónú ọ̀rọ̀ yìí.
0: Ó da.
1: Ẹni tí ọjọ́ experience rẹ̀ yàwó. Tó ní. Ló lè dá sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn. Ìyàwó ọkọ̀ ẹsẹ̀ mọ̀lú. Ìyàwó ẹsẹ̀ mọ̀lú ọkọ̀ ẹsẹ̀ Fulani. Kí sọ àwọn ọmọ ọmọ gidi ọmọ nà ìyàwó tó nífẹ̀ẹ́ sí. Àwọn tí sọ láti ẹ̀kan ń wò sọ àjẹ́ àmọ́ oko. Ọ̀rọ̀ ìfẹ́ ń tó tóbi jù ní. Torí ẹ̀ ń sìn báwọn. Ìyàwó yìí náà tí ọba tí ìyàwó ọmọ sìn kankan fọ́ ọkọ̀ ò pàtẹ́sẹ̀ wèrè ọkọ̀ tó gbé ní kàṣínú ilé tó dénú létò bóúnjẹ tó kàn ní bínú ni. So ìyá yẹn náà nǹkan tí ń ṣẹlẹ̀ kí wọ́n fi ń ná o kémi ń kàn mọ́ sọ náà. Gbogbo àwọn tí kàn dá sílẹ̀ kan pé kókó.
0: Ẹ ṣe sùúrù o. Ẹ ṣe sùúrù o.
1: Ok sir.
0: Àní dá sọ̀rọ̀ lọ́rọ̀ dáràn o.
1: Àmì.
0: Mo sọ fún yín pé mo bí wọn tó bá jẹ́ pẹ̀lú tí wọ́n wí fún wa. Kí ni n tẹ ẹ ṣe? Nígbà àwa náà ìṣàfọ̀fún gbé mu. Ìyá ń pariwo pé ó ń lu òun ó ń lu òun. Kí ni n tẹ ẹ ń ṣe tí fi ń lù yín? Èyí tẹ ẹ ní ó ti jọ́lọ́mọ mẹ́rin tí ń fẹ́ lọ́wọ́ yìí. Ṣé ó ń lù ú? Wọ́n ní wọn ò fẹ́ra wọn wọlé wọn ń jíra wọn jẹ nínú èrò tàwọn. Ṣé ẹ gbọ́yùn? Ṣé ẹ gbọ́yùn? N tó fà á tí ó fi ń bá wọn jà ni wípé wọn ló ní káwọn ó tún wáá ṣe onídùúró owó yíyá. Ṣé ń gbọ́ mi? Wọ́n ní ìwọ̀nba ọjà tí àwọn sì ń tà. Àwọn làwọn mọ bí àwọn ṣe ń sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ. Àwọn làwọn ń gbọ́ bùkátà àjẹ àmú. Ìṣe ọkọ yín ò ṣiṣẹ́ ni wọ́n ló ń ṣiṣẹ́ o. Irú iṣẹ́ wo ló ń ṣe? Wọ́n ní àtọkùn. Ibi ẹ lọ ìjìnà o. Wọ́n ní ó ní tó iṣẹ́ márùn-ún mẹ́fà lọ́wọ́. Tyler ni àmọ́ gbélẹ̀ àmọ́ ṣe sọ́kàwé àmọ́. Wọ́n ní làwọn ní ìpéjọpọ̀ àwọn èèyàn yìí àmọ́ àwọn fi rẹ́spẹ́tì pé ọkọ wa àwọn fi wọ́n ṣe alàgbà orí òkè Àdúà. Àbí tá à ń wí òye yín.
1: Ó ti yé mi
0: lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn Yorùbá mọ̀ pé òríyàwó kọ̀yálé. Èyí ń bẹ lápá ibì kan bá wọn gbé àmọ́ ntí wọn wí fún wa. Ntí wọn wí fún wa ńlá wa fi ń gbà wọ́n mọ́ràn. Àmọ́ ẹ ṣe sùúrù bẹ́yìn ṣe wá dé tẹ ní ti kálukú ń wíhun. Àjẹ́ pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ látàárọ̀ àti ẹni ọmọ̀rọ̀ wá àti àwa tí ẹ pè náà ẹ pè wá lóko kan tí àwa ò ní fẹ́. Àwọn ò tí ẹ gbọ́dọ̀ bínú àmọ́ ẹ ti pè á lóko kan tí ò fẹ́ tẹ́ a lọ́rùn.
1: Ìṣẹ̀lẹ̀ experience marriage. Tó bá ti sọ̀rọ̀ pé tó máa ń sọ̀rọ̀ family pé family
0: báwọn.
1: Ẹjọ́ àmọ́ sọ̀rọ̀ láti bí age of 10 to up ni. Or 5 gan.
0: Ọlọ́run ṣe gbogbo ẹ̀ lọ́rùn.
1: Mo gbóbìnrin sínú ilé o.
0: Àdúpẹ́ o.
1: Lọ̀rọ̀ marriage.
0: Ọlọ́run bá wa maintain ni ẹ. Kò ní bàjẹ́ lọ́dọ̀ yín o. Kò ní bàjẹ́ lọ́dọ̀ tí a náà. Ọjọ́ ń ribi àná òòrùn ń ribi àtiwọ̀. Àṣe ń tó bá dá àkókò àmọ́ pè é níjà. Ní làwọn ilé ìbò fi ní work while you work. Ṣiṣẹ́ nígbà aṣẹ́ o. Play while you play. Ṣerébélé ń já lásìkò tó bá yọ tere náà. To be useful and happy. This is that way. Jélé ó sì mi mo ti mọ kinní o. Gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. Sùúrù lọ̀rọ̀ tó wà nílẹ̀ ìgbà o. Lè jókòó sílé ìyá yín lọ láéláé. Èèyàn kan ní kí wọ́n lọ bọ́lọ́pàá lẹ́ẹ̀kan. Àbá kúkú ní kẹ́ lọ bá àwọn women affairs ní ministry of women. Ẹ lè lọ sí welfare tàbí kẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn human rights activist, human rights. Ke se woman no ne kan ni won gbe ni ja atokunrin o ba je yin le je bi ti e wa n paromoko yin na won ba yin dasi woman right nu abi won ba yin dasi ebi ti ale gba yin mo ran pe ama fun igba ti oro won o fi niyanju a ni ke farapa mo sodo obi yin mama ti won ni ipe ni ja oju olohun o gba ko so dele ba ja se bayi pe won ni bo we yan bayi ti te kwada do wo yin o te kwada bo lon ba ti wa yanju ntun be nle yi atumo onato lori yen eni keta ti won ni oro fe laarin awon atoko awon fe abojuto yi ati beyin to ba di jo mejo atari e sa fe fe pelu eyi ti won ba tun fi sowo si wa ko to di ojo mejo emi ni tin to to lo ide se Jacob akobi malebi yin na ni o eni ti gbogbo yin panu po pe ni balogun fe lala le ojo Monday kasun layo le to won lo e ka poluwo oja ta ba ti wa de awon orin to wun yin katari sawon ololufe yin kejo fi gbadun ale oni ele ta te dise ele bere fun ele fi sowo sori 091-36-55-6864 lori WhatsApp okunrin ta ka leta awon omo 49 ni won arabinrin kan na awon na omo 48 years la won na ana ti bi ma kan ri ana nfe o wa so won mo leyin Christi la le yo anti 45 kan na wa awon ti bi awon mo amo won ti dagba enti gboro pada lati odo mama 50 years musulumi ni awon ti won awon obi mama o won la won obi mama o enti o tojo awon la won nfe ti o si ni di ona aje amu ta won lowo ese ni ti o ha awon mo le o baba 65 retiree musulumi baba 64 retiree omo leyin Christi won wa mama 64 awon ti sise feyin ti lenu se tisa won wa bi o ba je pe eyi ta wi o ba category yin mu fi oro ranse si 070-3794-4104 le pe leyin eto bo ba je enfe imoran lori onkun to ni se pelu oro igbe yawo loko laya oro idile 070-3794-4104 eseun gan ni oju oni tiyin o gbogbo eyin te dasi to lale eseun egbo eyin ti e fe dasi ta yi o gba wa ah baba di jo mejo eni ku emi na oni ku a jo ma wa lalaafia ninu fokan bale e seun gan ni o n bo na.

0: ohun pataki ni ilera je fun ni arun to taku to lohun oni bi re so fun bayi wi pe ki se le re ile ise miracle apps international mr guarantee agba onisegun ibile to mo ewe ategun to fin so mara ye lore ti de lati saye wa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba o finra aisan won lo se wo to ti ro pe o sona abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri ese o ma kuriri ojo eni o ma wo bye bye karo o ma yun ni aile se dede omokunrin ati nka alejo omo obirin tin se segesege ti o mu kini obirin o ma wu labadi ati be be lo tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo o re o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wule soko kiri mo o fun eyike yi isoro to nba o finra e ma pe sori number yi 07066799793 le kan si 07066799793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan lo ba
1: e kaabo si ori eto ilera re se pataki
0: láti ilé iṣẹ́ miracle apps international mr guarantee
1: ẹ pè mí sórí nọ́mbà mi 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 gbogbo ń tọ́lọ́run dá dáadáa mọ̀ ni ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé kódà ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé kò sí àìsàn tí kò gbóògùn àyàfi tí ìwọ kò bá tí ì rí ènìyàn gbòógì tó kájú ẹ láti fi òpin sí àìlera ara tiẹ mọ wàá sọ ìrètí nu ìwòsàn tó tọ wà bíi tàtijọ pẹlú òtítọ inú àlàáfíà yóò sì jẹ tiẹ
0: ní ilé iṣẹ miracle apps international mr guarantee
1: àwa kìí ṣe awogba àrùn àrùn tí a kó látara ìbálòpọ ibi ẹgbin ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò wọn bá pè ní urinary tract infection tàbí kan pè ní bacterial infection àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí
0: pé èmi miracle apps international mr guarantee
1: olóòtú ìṣètò.
2: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Àbí kò gbèmí sóyè ọ̀bá ní sọ̀rọ̀ yìí.
1: 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206. Àpẹẹrẹ wo ni ìwọ máa rí tó o bá ní àrùn ojú ara urinary tract infection wàhálà àti ṣẹ̀yọ pẹ̀lú títa ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ. Ní gbogbo ìgbà ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré ẹ̀yọ rẹ yóò máa skátà bí iná wẹ́dà kúrọkúrọ lójú ara àti gbogbo ara ẹ̀yọ rẹ yóò máa yẹ́lò ẹ̀yìn ro ara ríro ooru láti nuwa internal heat látàrí àìleèṣe ẹ̀yọ dáadáa eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀ tí yóò sì nira láti ṣẹ̀yọ fúnrara rẹ. Tọ́jú ara rẹ eléyìí léwu. Pé èmi
0: miracle apps international mr guarantee
1: olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206. Má sọ pé mo ti náwó mo ti gbìyànjú káàkiri mi ò rí àyípadà kàn sí mi.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀, ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
1: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó bá ní àrùn ìṣètọ̀? Ìnira láti ṣe ẹ̀yọ pẹ̀lú títa ríro kí ẹ̀yọ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò. Síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde. Kí ẹ̀yọ tó dúró wàhálà ńlá ni. Ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ. Tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀ ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ fúnra rẹ̀ tàbí kó o mọ tọ̀ sára. Kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí a ti ṣe àrídájú oògùn fún àrùn ìṣètọ̀ tó dájú. Torí ijọ́ tí a bá bí ewúrẹ́ ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn. Ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tiwa ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní oògùn. Ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi èmi bàbá
0: miracle apps international mr guarantee.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
1: tabi ko pe mi sori number mi 0703650 8206 leko si 0703650 8206 ilera loogun oro Olorun oba lo ba iwosan yo wo san lagbara Olorun
3: e ku kale ibigibi te ba te ba tin gbo mi dide akoko yi aisan ti o gbogun ko ni se ni ko kan wa o ouko mi ni baba garanti mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi 0706 66 79 97 93 ijo mo wi pe aisan to nde la mo le je afowoba aini akiyesi lati ara ijekuje imoku mo lilu ara re ni lokulo ati aise aiwa re lore kore nje o fe gbe igbesi aye lalafia ni wo ton gbo mi di akoko yi eya ara se pataki ta ba toju re alafia yo je ti e lati ori dse re sugbon ti o ba toju e yara yi inira nla ni yo de ba gugba re ti alafia re si le di fiafia olohun de wi ategbo fun iwosan o si fi mo awon to mo lilo re pelu olohun mo fi san wa de wa mole tori isan ni oko mulewo toju san are ni ile ise baba ganti awa ki se awo gba awon aisan isan ara la wa ntoju lodo tia tori laisi isan ara to peye a o le se onkohun tori isan lo ngbe eje lati okan lo si gbogbo wa be lo nda eje pada si okan wa
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi
1: 0703650 8206 leko si 0703650 8206
3: ti kude o je ba de ba isan are wahala nla ni yo de ba gbogbo are fun apere ese yo kuta itai bi pajapaja atelese yo ma dun e ese yo wuwo lati gbe bata yo ma jabolese re ati le gbe owo soke inira ni yo je ati mu kan lowo tabi ko iwe inira ni yo je ikan yo ma jabo lowo re owo gbigbon ese gbigbon ara tita ohun owo ohun ese owuku ohun ibaradi eyin ejika ori keke re yo ma we ati duwo pere mu kan ile tabi kiun inira nla ni yo je ti o ba joko fun igba pipe ati dide yo di wahala elomi e ko le rin lai lo popa maso are bi arugbo ojiji ti o ba ti se akiyesi kudie kudie lagba are kasi minister
2: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: tabi ko pe number yi 0706 66 79 97 93 ti wahala ba de ba isan to ngbe eje lo si okan o le fa ki ifunpa re ma lo soke ni gbogbo igba ori fifo aya didun airorun sun dede aile mi daada ti o ba tete toju ifunpa giga o le fa ki owo kan ese kan o da ise sile tabi ki enu wo segbe kan pelu aile sowo daada
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma kokokan kan lo nlo si church dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: ami ko gbemi so ye o ba ni so yi
1: 0703650 8206 leko si 0703650 8206
3: ti suga ba po ninu eje o le da wahala sinu san re eleyi yo nira fun isan lati gbe eje kaakiri ara oniton yo ma se eyo bi e ma ahun ki ile to mo ti era yo si ma pe bo eyo re yo ma gbe ohun gbe yo ma gbe ebi o si ma pa lore kore koda egbo ara re ko ni tete jina lasiko tori isa re ti da se sile ti isa to lo si ile si omokunrin ba da se sile o le so okunrin di sekansun tabi ki o gba agbara omokunrin patapata sibe o ti lo ogun ale lori si si sugba ko sise toju isa re koda ti isa to lo si bi irina re ba da se sile o le si akoba fun irina re ti o ba ri kude kude lagun are ma bora are pa
1: Pay me Miracle Apps International, Mr. Guarantee. Olo tu iseto.
3: Mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin. Gbogbo ibi kibi to ba ti gbera. Sa ti so pe ga kan bi lo nlo. So kale ni lepo NNPC ni ga kan bi. Ni siwaju die, yana to ma koko kan lo nlo si Church Dominion. Wa ri petesi kan to doju commercial lashi ibe ni office wa wa.
3: Ami ko gbe so ye ro ba ni so yi
1: 070-36-50-82 06 lẹ́ẹ̀kan sí 070-36-50-82-06.
3: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́ pariwo mi síta kí n tú ẹ sílẹ̀ lórúkọ ọ̀hún nílé iṣẹ́ bàbá gan tí a ó ṣe àyẹ̀wò fínfínní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kókó nǹkan tó ń dẹ̀ láàmú lágọ̀ọ́ ara ìwọ tí o ní arúgbó nílé àsìkò òjò tí a wà yìí ni àwọ̀ káàrọ̀ ọmọ iléegun máa ń dà wọ́n láàmú torí àrùn iṣan ni àìsàn jẹ́ àlejò ara àrùn kì í ṣe ilé ara tọ́jú iṣan rẹ tí iṣan rẹ bá wà ní àlàáfíà yóò nira fún àìsàn láti dì ọmọlẹ̀ torí iṣan ni òkúnlẹ́wọ́ tọ́jú iṣan rẹ fún ìtọ́jú iṣan ara bàbága tí wà ní.
2: Ga Kanbi ní ìlú Ìlọrin sọkalẹ̀ nílé epo NNPC ní Ga Kanbi ní síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Ẹ pé ọ̀bánga tí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-66-79-97-93 a ò ní fi àìsàn lògbà ó bàbá gan-an ti láàmì ẹ̀.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.